Ẹkú Júmọ̀. Ẹkú Júmọ̀ níbi ọdọ́ jẹ́ ìkànnì tó fẹ́ lóòrọ̀ ọjọ́ tó ní. Ṣé àlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí àánà ti ṣe wà ní òwúrọ̀ ọjọ́ tó ní? Lórúkọ Olúwa, òun náà láti kí n pé tó kẹ́bọ̀ sí abala iṣẹ́ ọṣẹ àfúrò ọjọ́ tó ní. Lórúkọ Alákẹ́ àti àwọn ìgbọ̀n tó ń darí ìkànnì sí àwa yìí. Ní orúkọ olùdásílẹ̀ ìkànnì sí àwa yìí, Evangelist Mrs. Lillian Bademosi. Lórúkọ ọ̀gá àgbà pátápátá ní ìkànnì sí àwa yìí, Ayọ̀ Emmanuel Ojo. Àti lórúkọ àwọn ọ̀gá lọ́gàá ní ìkànnì sí àwa yìí ni èmi Stephen Adeyemi Igi ni mo kí n pe ẹ̀kú ojúmọ́.

Sopa diago mefa ona ne koko ino ro ini ede gesa ati ne ede yoruba lan wa desi eti iboyin to adi ni ago mefa koja iseju medogun ona ni akanse eto ona ni akanse eto lan wa desi eti iboyin ti a pe ni akoko ibapade anu to wa si di ni dede ago mefa bo ona ni perspective unlimited lan wa desi eti iboyin ti di ago meji abo iroyin re daraya le de gesi lo ma ba titi gbe nla tagu meja bo titi wa gu mejo iroyin agbeyewo iroyin agbon magbe lo ma disi eti igboyin lati agu mejo wa gu mesan abo to de agu mewa ohun na ni eto yin eto wa ni wazubia platform na de titi ben titi wa agu mejila to de ni agu mejila ohun na ni iroyin agbaye le de gesi ati ni ide yoruba lo ma disi eti igboyin en sha ti won complete that we carefully le ko lati ma je beru awon itan lolokun ojo kan ele ti ati pe yamu kale fun ina ojo tuni oni asan wa so oni asan wa so oni asan wa sai ko ele ti se bale ro ni agbara ti olorun oba an fi mo fi asiko yi ki pe e kabo si ori eto ojumo re ni oro ojo tuni oni tin se ojo ojo ru oni a oni a si san wa ni agbara ti olorun oba gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ètò ojúmọ̀ èrè òun náà ni abala méjì ló pín sí abala àkọ́kọ́ òun náà níbi tí abala tó ti máa ń gba ara wa ní ìmọ̀ràn abala lẹ́ẹ̀kejì òun náà ni ibi tí a ti mú ẹ̀ka kan lára àwọn ẹ̀ka tó gbé orílẹ̀-èdè dúró tí a sì máa ti fi bá ara wa láyé tá sì máa wò pé ibo ni ẹ̀ka yìí ibo ló gbé dúró àwọn kan la lè ṣe láti mú ẹ̀ka yìí láti mú tẹ̀síwájú tàbí àwọn nǹkan ni ó jẹ́ pé ibi kùdìẹ̀kudiẹ tó kù níbẹ̀ láti máa yẹ̀ wò òun náà ni nǹkan tí a máa ń gbé yẹ̀wò lórí ètò ojúmọ̀ èrè òun náà délé yìí kò ní ṣàrọ̀ ọ̀tọ̀ pẹ̀lú ẹ jẹ́ kí oníkálukú wa ẹ jẹ́ kí ìyá tó bá ti jí ẹ jẹ́ ká jí bàbá bàbá tó bá ti jí ẹ jẹ́ ká jí ìyá ẹ̀yin òbí tó bá ti jí ẹ jẹ́ ká rí pé a jí àwọn ọmọ pé ojúmọ́ tó ti mọ́ ọjọ́ tuntun lọ náà nu ó ti ń kà á ní àyà bó ṣe máa ń kà á ẹ jẹ́ kí oníkálukú wa ẹ jẹ́ ká rí pé a ṣe ohun tí a fẹ́ ṣe àṣe ní àsìkò nítorí pé àsìkò báyìí kò dúró de ẹnìkọ̀ọ̀kan wa.

Gẹ́gẹ́ bí ẹbí kan lè tí a jẹ́ nínú ilé, ẹ̀jẹ̀kàrí pé a fi ìrìn ẹ̀jọ́ ọlọ́jọ́ tó ní ẹ̀jẹ̀kàrí pé a fi ilé ọlọ́run lọ́wọ́. Ohun gbogbo tí a bá ń ṣe ẹ̀jẹ̀kàrí pé a fi ilé ọlọ́run lọ́wọ́, ká tó bẹ̀rẹ̀ ohun gbogbo ká fi ilé ọlọ́run lọ́wọ́, ká tó parí ohun gbogbo ká fi ilé ọlọ́run ní ọwọ́, nítorí pé òun ní ọba tó ní ohun gbogbo, tó sì mọ ohun gbogbo nínú ohun gbogbo lásìkò gbogbo àti ní ìgbà gbogbo. Ọba tó jókòó ní ọ̀run, tó sì ń wo ohun gbogbo tí ń ṣẹlẹ̀ ní ilé ayé, tó jókòó ní ọ̀run, tó sì fi ayé báyìí, tó fi ṣe àpótí ìtìsẹ́ rẹ̀. Ọba yìí, ìmọ̀ ni kí a fi ìyìn fún, kí a sì máa fi ìyìn fún ní gbogbo ìgbà. Kòkó lóhun méjì tó kún jẹ, ọpẹ́ òun ni oúnjẹ rẹ̀, kì í jẹ̀bà, kì í jẹ̀ kọ́kọ́rẹ́. Bá gbóyan fún kò ní jẹ́, kò ló ń jẹ mí tó ń jẹ tó ju ọpẹ lọ. Ẹ jẹ́ ká fi ọpẹ yìí, ẹ jẹ́ ká fi tẹ́ ẹ lọ́rùn, ká fi ìyìn wa, ká fi tẹ́ ọlọ́run báyìí, ká fi tẹ́ ọlọ́run. Ọlọ́run bá tó sì ń gba ọpẹ tó ń gba ìyìn, a gba ọpẹ, a sì gba ìyìn tèmi àti yín lọ́jọ́ tòní àti ní ìgbà gbogbo ní agbára ti ọlọ́run ọba.

lórí ètò ìjùmọ̀ rí lóòrọ̀ ọjọ́ tòní kí ni a fẹ́ fi gbára wa ní ìyànjú gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àsìkò tí a wà yìí oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹlẹ̀ bí a sì ṣe ń bára wa sọ̀rọ̀ báyìí òní òun náà ni ìpolongo ìbò òun ló ń bẹ̀rẹ̀ ìpolongo ìbò àsìkò tí a wà yìí nǹkan tí a fi gbára wa ní ìyànjú òun náà ni mo pè ní ṣọ́ ara rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ òbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé irú àsìkò tí a wà yìí òun ni wọ́n máa ṣe àwọn oríṣiríṣi nǹkan tó yẹ pé kò yẹ kán máa bá mọ́ tó yẹ kán máa ká mọ́ ọmọlúàbí tó yẹ kán máa ká mọ́ lọ́wọ́ ni wọ́n máa ṣe lásìkò tí a wà yìí tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀.

láwọn iṣẹ́ eléyìí tí wọ́n lè rán àwọn ọmọ tí wọ́n. Nítorí kò wáyé kí àwọn ọmọ tí wọ́n wà nínú ilé kí wọ́n máa sùn. Láti àwọn àsìkò tó yẹ kó máa sùn. Kò wá jẹ́ pé nígbà tá a bá wà lájú tàbí àdìdé alọ́ṣẹ̀yọ́, a wá ní ká yọjú wọn àbá wọn bẹ́ẹ̀. Eléyìí yóò dá tó. Lásìkò tá a wà yìí, èèyàn bí wa. Yálà bàbá ló kù fún ọ ni tàbí ìyá ló kù fún wọ. Bó sì jẹ́ ọ̀dọ́ alágbàtọ́, òun náà ni ó wà. Lásìkò tá a wà yìí, ẹ jẹ́ ká rí pé oníkálukú aṣọ ara wa. Ẹ má jẹ́ ká di ohun èlò. Ní àsìkò tá a wà yìí, eléyìí tí wọ́n máa ránṣẹ́ dé tòrutòru. Tó sì jẹ́ pé ọmọ tí wọ́n báyìí, ó wà lábẹ́ aṣọ. Ó wà ní ibi tí wọ́n fi pamọ́ sí. Láti rí pé ohun kan báyìí.

àjọ̀bí eré létí àwọn ẹlòmíì, a sì jọ̀bí àwàdà létí àwọn ẹlòmíì. Àmọ́ àsìkò tá ń wọ̀ lọ yìí, a kàn fẹ́ gbára wa ní ìyànjú ni wípé kí oníkálukú kò ti ọwọ́ ọmọ abẹ́ kò ti bọ aṣọ, láti rí pé ọmọ wa ò jẹ́ ohun èlò, pé ọmọ wa kò jẹ́

jẹ́ ká fi orí ara tó náà rún mú pé àwa náà lè dé bí àwọn nǹkan wọ̀nyí kò sì bí tàà lè dé o. Níwọ̀n ìgbà tí olúwa ṣì ń bẹ, níwọ̀n ìgbà tí ilẹ̀ ṣó tó sì ń mọ́, níwọ̀n ìgbà tí ọlọ́run bá tó sì ń yí tó sì ń ṣe tó ń yí ipò padà, kò sí ohun tí ọlọ́run bá lè fi ètò náà ṣe. Ẹ má jẹ́ ká wá di ohun èlò lásìkò tí a wà yìí. Ẹ wá jẹ́ kán kán wá sọ àwa di ẹni tí wọ́n jẹ́ ká máa pọ́ ọmọlàkejì lẹ́kùn jayé. Nítorí irú àsìkò tí a wà yìí oríṣiríṣi ọ̀hún náà ni a máa gbọ́. Nínú àwọn ètò ìbò tó ti kọjá lọ àti tó ṣẹ̀ṣẹ̀ kọjá lọ láìpẹ́ yìí, oríṣiríṣi la gbọ́, oríṣiríṣi ẹ̀mí ló bọ́. Bó ti jẹ́ pé àwọn ará ìpínlẹ̀ náà ń sọ pé nǹkan táwọn fẹ́ òun náà ló bọ́ sí, àmọ́ gbogbo àwọn ẹ̀mí tó ti lọ ń kọ́, gbogbo àwọn ẹ̀mí eléyìí tó ti lọ ń kọ́, àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tó ń kanni lóminú, ó sì jẹ́ nǹkan tí ò dùnmọ́ni nínú rárá. Èèyàn ẹlẹ́ran ara bí titi ẹ, òun náà ni àwọn ẹni yìí. Àwọn ẹni tá ń sọ yìí, àwọn náà ní ẹbí. Ọkọ èèyàn kan, aya èèyàn kan, ọmọ èèyàn kan, òun náà ni àwọn ẹni tá ń sọ yìí. Má wà jẹ́ kó jẹ́ pé látara títí ẹ̀ tàbí ìwọ ni wá máa rán láti wá máa jẹ́ àwọn iṣẹ́ yìí, iṣẹ́ tí wọ́n lè bí àwọn ọmọ tiwọn, iṣẹ́ tí wọ́n lè rán àwọn ọmọ tiwọn. Má jẹ́ kí wọ́n forí tiẹ̀ náà rán mú pé ìwọ náà ò lè ṣe nǹkan rí tàbí o níṣẹ́ mi tó lè ṣe yàtọ̀ sí ṣe eléyìí. Ìrọ̀nì ìwọ náà lè gbé nǹkan rí ṣe láìṣe pé ìwọ bá jẹ́ ohun èlò fún. Ṣọ́ ara rẹ kí Ọlọ́run kó lè bá ṣọ́ ẹ. Ṣọ́ ara rẹ kí Ọlọ́run kó lè bá ṣọ́ ẹ. Òun náà ni nǹkan tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ léwu lọ́jọ́ tó ní. Ẹ jẹ́ kó ní kálukú, ẹ jẹ́ ká rí pé a ṣọ́ ara wa. Ẹ tiẹ̀ má jẹ́ ká tiẹ̀ rí níbi ìbí ẹ̀ débi pé yóò wá di pé àwa ni wọ́n á fi ń rúgbó káàkiri. Torí èèlò

èlógan ló fẹ́ gbà tó ní ná tán. Irú àwọn ọba yìí ó ní béèyàn ṣe máa ń ná. Tí a kàn sáré gúnyàn lẹ́ẹ̀kan náà pé ó yẹ fún mi léléyìí tàbí wàá kàn lọ síbi tí ó yẹ kó lọ wà á lọ máa náwó lónìí àpà. Kí la tiẹ̀ ń sọ, báwo lẹ tiẹ̀ ṣe rí owó ọ̀hún ná? Báwo la ṣe rí owó ọ̀hún? Lóòrọ̀ ọjọ́ tuni, mò ń bẹ̀ wá, mò ń rọ̀ wá. Ẹ jẹ́ kí oníkálukú wa jẹ́ ká rí pé aṣọ ara wa. Ẹ jẹ́ kí oníkálukú wa jẹ́ ká pe ẹ jẹ́ ká pe ọ̀dọ̀fínú wa. Ká pè papọ̀ àtàrọ àtọ̀dọ̀fínú wa ká pè papọ̀ lówùrọ̀ ọjọ́ tòní. Kóníkàlùkù wa kárí pé aṣọ ara wa nírú àsìkò tí a wà yìí. Ìwọ ọmọ gbóhun tí òbí rẹ

Bí eléyìí tó bá wà rùkè, píparun náà sọ pé ìró ọmọ bẹ́ẹ̀ yóò parun, àtèmi àti rẹ, à ní parun lágbọ̀rọ̀ lọ́wọ́n bá. Nítorí ká má bàa wá parun, la ṣe ń sọ fún wa lọ́jọ́ tòní wípé ká ṣọ́ ara wa, ṣọ́ ara rẹ o. Àsìkò tá a wà yìí kọ́ lásìkò tí à ń di àwọn ago kéékèèké níta. Ẹ jẹ́ ká ṣọ́ ara wa. Ibi tí ò bá yẹ ká lọ, ẹ má jẹ́ ká lọ síbẹ̀. Àwọn ibi tá a bá òkè tá a bá máa lọ nítorí pé ìrìn àjò tí ẹ tẹ̀lé ó ṣùrà àti tẹ̀yìn ẹ lọ lásìkò téèyàn wà yìí. Ìrìn àjò ó ṣòro láti tẹ̀lé ẹ lọ lásìkò téèyàn wà yìí. Ẹ jẹ́ ká rí pé a ṣọ́ ara wa, kí Ọlọ́run bá kó lè bá ṣọ́ wa. Ṣọ́ ara rẹ, gbọ́ ohun tí òbí rẹ sọ. Ṣọ́ ara rẹ, má jẹ́ kàn forí ṣẹ náà, má jẹ́ kàn fi rún mú. Ṣọ́ ara rẹ, níwọ̀n ìgbà tí òjò ṣì ń rọ̀, tó òòrùn ń ràn tílẹ̀ ṣú tílẹ̀ mọ́, ìwọ náà ó ṣe lè ṣe rere. Nítorí ìdí èyí, ṣọ́ ara rẹ, kí Ọlọ́run ọba kó lè bá ṣọ́ ẹ.

คนนี้จะไปละลาบลาก็ก็อุริตุจุมารีลูโรจอจุนีเอคาวลาเฟดบีเยวูนยาบาลาคิจลูริตุจุมารีตาปานิกาวอัสกูบายกูบาวาชูเรออดจอดติลนอซุนีเยอีบุนีกอนเดดโรเนียบาลาออราดเบกินยาวกอตันชีลาติริกปิอักเบอิชาเบอักเบลารุเกลุริเลเดวาorilede Nigeria orilede to kun fun ara ti fun yin gege bi okan na awon eyan bi bo se man so chuku emi ka mo na ti so orilede Nigeria lo je pe orilede bi ta si ma ko si nkan ta ju sile ti o ni wo jade kò sí nǹkan ọ̀hún ẹ kàn jù sílẹ̀ báyìí a ò jáde láláì gbìn láláì tì bọlẹ̀ nítorí pé ilẹ̀ wa jẹ́ ilẹ̀ tó kún fún wàrà àti fún òyìn ni ọlọ́run ọba ló dá wa bẹ́ẹ̀ ohun tó sì dá wa yìí ó sì mọ nǹkan eléyìí tí yóò ṣe wá ní àǹfààní látàwọn tí wá ṣe àwọn nǹkan wọ̀nyí kí ló wá dé tí àwa ń fọ àwa ọgọ ara wa táwa ń fà sẹ́yìn gẹ́gẹ́ bí a ti mọ̀ pé lásìkò tá a wà yìí òjò ṣì ń rọ̀ bójú èèyàn náà ṣe ń rọ̀ làwọn kan ní o ti ń lọ náà nìyẹn o tún ti lọ lóní díẹ̀ díẹ̀ náà tún nìyẹn o kí wá ní àwọn nǹkan ilé tí àwa fúnra wa ta ti gbéṣe ní àwọn àsìkò tá a wà yìí kí ni àwọn nǹkan tí àwa fúnra pàápàá ta ti gbéṣe lásìkò tá a wà yìí ohun a bá ṣe nírú àsìkò yìí òun náà ni a jẹ́ nǹkan tá a máa rí tọ́ka sí ìpè àṣẹ ohun tá a bá gbéṣe lásìkò tá a wà yìí òun náà ni a máa rí tọ́ka sí ìpè àṣẹ ẹ jẹ́ kí oníkálukú wa ẹ jẹ́ ká rí pé a mú àsìkò òjò yìí a mú lò àmọye nǹkan lóríṣiríṣi eléyìí tí a lè ṣe láti jẹ́ kí iṣẹ́ àgbẹ̀ kó tẹ̀síwájú ní orílẹ̀-èdè Nàìjíríà. Oríṣiríṣi àwọn ẹ̀ka ọ̀hún náà ló ń dìde táwọn ẹlòmíín sì ń béèrè fún ìrànwọ́ láti ọ̀dọ̀ ìjọba láti tún rí pé àwọn tún yí nǹkan padà lórí ètò ọrọ̀ àgbẹ̀. Mo ti fẹ́ sáré mẹ́nuba nǹkan kan lówùúrọ̀ ọjọ́ tòní ilẹ̀ pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé àmúlò ní orílẹ̀-èdè tá a wà yìí ní pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ girama kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ilẹ̀ tí wọ́n ní tó jẹ́ pé wọn ò kọ́ nǹkan kan lé lórí ó pọ̀ lọ jáǹtirẹ̀rẹ̀
ki lo de ti ijoba o mu awon awon le kan se amulo won ni papa julo awon le ti je pe won ti se ogba yi ka eleyi ti awon mo yi ti won fi lo ma sa kijokijo kakiri boya awon eleyi won so pe won wogbo ta awon ma fi lo ma do sinu igbo awon ilewe won yi ki lo de ti ijoba fora won papa ti won mu awon igbo won yi kan ma fi da oko ilewe mi ni ile to lo bi bi eka bi mefa meje mejo ju be lo to je pe won lo igbo kan won be ni to ba dasi ko erun a dana sun kilo ti awon ijoba wa ti won mu iru awon le bayi egbe katakata egbe lo sibe e pale lo e wa won osise awon lomi tun ro biya buya awon akeko e wa won osise e wa awon iso alabosenu lori ile awon eko yi awon osise to ma sise nbe ri pe ton ba nwole awon iso alabale mo pe awon e

mi ò lè sọ ní ìpínlẹ̀ mi ò bọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ta wà yìí àwọn ilé ìwé girama tí wọ́n ní ilẹ̀ lóríṣiríṣi wọ́n pọ̀lọ̀ jàǹtirẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká mú àwọn kan yìí ẹ jẹ́ ká rí pé àmúlò kò sí fún nǹkan mi fún ìgbáyégbádùn tiwa náà ni tí ò bá sí igbó tí àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n sá sí a rí pé oníkálukú náà àtọ̀wọ́ ọmọ á ti bọ aṣọ ẹ jẹ́ ká rí pé a gbé àwọn ìgbésẹ̀ eléyìí tí yóò mú ìdẹ̀rùn bá mùtúmùwà tí yóò mú ìdẹ̀rùn bá àwùjọ wa nínú àwọn kan lè tí a bá gbìn sínú àwọn iléèwé yìí a lè máa ta fún àwọn olùkọ́ tó ń ṣiṣẹ́ ní àwọn ilé ẹ̀kọ́ yìí a lè máa ta fún wọn lówó tí ò ganilára eléyìí tó bá kù a tún tà sílùú a tún fi pawó fún ìlú ni oúnjẹ ó bá dé rọrùn gbogbo nǹkan a tún rọrùn fún àwọn èèyàn yàtọ̀ sí àwọn kan tí wọ́n rà kákàkiri wíníwíní ojú ọjọ́ oníjẹ́bi tí a máa rí mọ lórí ètò ojúmọ́ rẹ̀ lówùrọ̀ ọjọ́ tó ní oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀ tẹ́ darapọ̀ máa lọ́jọ́ tó ní akínyìn pé ẹ ṣe ẹ má gbàgbé ohun tá a fi bára wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lówùrọ̀ ọjọ́ tó ní ṣọ́ ara rẹ̀ títí ọjọ́ mẹ́jọ tá tún máa pàdé lórí ètò ojúmọ́ rẹ̀ má torí pò ń lọ sí ẹ̀dẹ̀ kó wá bẹ́ ẹ̀dẹ̀ jẹ́ má torí pò ń lọ sí ẹ̀dẹ̀ kó ba ẹ̀dẹ̀ jẹ́ torí tó bá ti ẹ̀dẹ̀ dé ẹ̀dẹ̀ òun ló ń padà bọ̀ ayẹ̀wá òní lọ́jọ́ àánú á bá àánú pàdé lágbára ọlọ́run ọba ìbànújẹ́ bùtù kó kéré kó tóbi kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín títí ọjọ́ mẹ́jọ tá tún máa pàdé lórí ètò ojúmọ́ rẹ̀ mi ò fi yín sínú ìbànújẹ́ mi ò ní bàyín nínú ìbànújẹ́ lágbára ti ọlọ́run ọba ire lójú owó rí o ire báyìí òun náà ni ojú owó máa rí ire o.

0: lọjọ Wednesday ọba tó ṣe òfurufú lọjọ yóò dẹkọrẹtì wa tọmọ rẹ pẹ̀lú ohun tó dára. Kábíyèsí ọba mẹ́pọ́nmọ́ báwo yìí. Ẹ̀wọ́ ìwọ ayọ̀ sí Olúwa yín lẹ gbogbo. Ẹbí ayọ̀ àti orin ńlá ti Ọlọ́run máa rẹ̀. Bàyẹ̀ jẹ́ fẹ́ kórè Ọlọ́run ní ọgbà bẹ́ẹ̀ gbogbo ilé ẹ̀páríwọ̀ gọ́gọ́gọ́gọ́gọ́gọ́. Wọ́n rán mi níṣẹ́ yìí ni Pásítọ̀ Fákẹ́yẹmọ ni bàbá Alábíyẹmọ ni mò ń jẹ́. Ọmọ rẹ̀ ò ní sọnù sínú ayé. Ó sọ ìwà mímọ́ nù, ó sì wá ládùúrà ògbà. Ó tapà sókè jídọ́bọrí o ládùúrà rẹ̀ ògbà. Ó kọ̀rọ̀ tí ò dájú ọmọ ọlọ́mọ mẹ́lẹ̀, ó sì fẹ́ kádùá ọmọ tiẹ̀ náà ògbà. Ènìyàn sílẹ̀kùn fún ẹ̀ṣọ́ wá ní kí Ọlọ́run wá máa bá òun jẹun. Súnmọ́ bàbá gan, súnmọ́ ẹlẹ́dàá rẹ̀. Má fi ọ̀rọ̀ Jésù ṣeré. Nítorí o ti má padà jèrè iṣẹ́ rere tó o bá ṣe. Romans chapter 5 verse 8 ka ìwé yẹn sókè dáadáa.
1: Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí wípé.
0: Yes sir.
1: Nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀. Kristi kú fún wa.
0: Ẹni tó kú fún wa yóò ń bẹ láàyè fẹ́fẹ́ rẹ̀ kádùá rẹ̀ kó lè máa gbà. Bá Ọlọ́run rìn gẹ́gẹ́ àárín ìwọ àti Ọlọ́run kó gún rege lórúkọ yẹn wàá jèrè àdúrà rẹ o. Ẹ̀mí tí ń wùwà tó dáa tó ń gbèrè àdúrà rẹ̀ yóò bàlẹ̀ gbogbo wa o. Onírógun ìpáyín kẹkẹ lórí àwọn ọmọ rẹ̀. Ṣẹ́mi eléyìí onírí jákulẹ̀ mọ́. Ọmọ rẹ̀ òní fìdí rẹ̀ mi. Ọmọ rẹ̀ mọ́ mi òní rúpọ̀. Inú bí èfúfù lílẹ̀ ó wó lu igi omi, ayé ọmọ rẹ̀ òní wó lulẹ̀. Inú bí omi ó wó lu igi lórúkọ Jésù, ayé òní bínú ògo ọmọ rẹ̀. Atiraṣọ atira bàtà fọmọ lórúkọ Jésù, àní ìraṣọ ọ̀fọ̀ fọmọ o. Ọba mi níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ yàrá òkè kò ní jẹ́ kí ayé ṣubú lé ọmọ rẹ̀. Ọba mi ọ̀dádá tó dá gbogbo tí ń bẹ ní ayé kò ní jẹ́ káyọ̀ fi ọmọ rẹ̀ dá ìdákúdá. Ọba mi ẹlẹ́gbàágbèjọ ohun yóò sọ ọmọ rẹ̀ di nílá níbi gbogbo. Ṣàmì eléyìí oúnjẹ ọmọ máa tó kàn ọ́. Mísà tó pípẹ́ òkùnkùn àdúgbò yín kò ní rí ọmọ rẹ̀ mú o. Mísà ganiyan yóò fọlá ọmọ rẹ̀ tọrọ. Ayé òní fọ ayé ọmọ rẹ̀ tàfàlà. Ayé òní fògo ọmọ rẹ̀ tàfàlà. Angẹ́lì àrọmọlẹ́kún yóò bẹ ilé rẹ̀ wò tọmọtọmọ. Abiyamọ yìí má láhùn lórúkọ Jésù, ọmọ rẹ̀ máa pàdé aláàánú. Oore gbogbo tó ti ṣe fẹ́ nìkan rí lórúkọ Jésù wà tọmọ rẹ̀ ó ya ibẹ̀ sí gbà. Ọmọ rẹ̀ ò ní bábálì jẹun. Ìwú kàràkì ní mú kí ìyẹ̀fọ́ wú. Ọmọ rẹ̀ máa pàdé olóore yóò sì dín ńlá. Aṣọ ẹ̀yẹ ọmọ rẹ̀ kò ní padà di aṣọ yẹ̀yẹ́. Gbogbo abiyamọ tó domi síwájú torí ọmọ lórúkọ Jésù ẹ̀ padà tẹ̀lẹ̀ tútù o. Ṣàmì eléyìí abiyamọ yóò ní fọmọ rẹ̀ sọgbà. Ọmọ rẹ̀ ò ní rí àkìmọ́lẹ̀. Ọmọ rẹ̀ ò ní fi àwàdà jóúnjẹ ọ̀tá rẹ̀. Ọmọ rẹ̀ ò ní nú oyún àní ìbí o. Ẹni títí rẹ ti jóná kò ní kọná mọ ọmọ rẹ̀. Ṣàmì eléyìí ìlérí máa ṣẹ nínú léyìí o. Ayé ò ní fọmọ tẹ́lẹ̀ ọkọ̀ wá bá wa nílé. Ìyanu gbé ìwà tọmọ rẹ̀ dìde láti èní lọ. O ò ní ṣàgbé jẹun tọmọtọmọ. Ayé ò ní fọmọ ṣe pàṣẹ fún wa. Iṣẹ́ rẹ̀ ò ní jóná o grandma. Ọmọ rẹ̀ ò ní ṣe àárẹ̀. Wọ́n dẹ̀ ní gbé ẹnikẹ́ni wa jáde kúrò lábẹ́ tirẹ́là o. Ọmọ rẹ̀ ò ní fi wàdúwàdú dá nǹkan láàrẹ̀ nù. Ọmọ rẹ̀ ò ní lá ọbẹ̀ gbígbóná. Iṣẹ́ ìṣìgidi wọn bàjẹ́ lórí ọmọ rẹ̀ lẹ́nìí. Iṣẹ́ ọmọ láńgidi wọn yóò dàrú mọ́ wọn lójú. Ṣẹ̀kẹ̀rẹ̀ kì í lòdì ìbànújẹ́ ìwà tọmọ rẹ̀ ní lòdì ẹkún nínú ọdún yìí. Ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe é pàpàlù Ṣàmì eléyìí ò ní jìyà oníyà. Àkókò ọmọ wọn ò ní kọjá rẹ̀. Bàbá olówó máa ṣàánú àwọn ènìyàn lórúkọ Jésù ò ní di olówó àná o. Ẹni afẹ́rí la fẹ́ rí olóore máa rí ọmọ rẹ̀. Ìgbẹ́fọ́ di àkíkàrá gbá ayé ọmọ wọn ò ní bàjẹ́ lójú wa. Ìgbẹ́fọ́ di ọ̀pá láńbá lórúkọ Jésù ìgbà bí ò ní dé bọ́mọ rẹ̀. Ògbó ọmọ rẹ̀ ò ní túká lójijì. Afẹ́fẹ́ funfunfun kò ní fa ìbànújẹ́ lu ìwà àtọmọ rẹ̀ lẹ́kùlé. Ṣàmì grandma lórúkọ Jésù ọmọ àtọmọ ọmọ rẹ̀ ò ní dínkù. Ayé ò ní wọn ẹsẹ̀ mẹ́fà fún àwọn ọmọ wa o. Ayé ò ní bá wa gbé ọmọdé bójú padà. Ekú ò ní tọ̀ sí gbẹ̀gìrì àwọn ọmọ rẹ̀. Ọba mi ajíwájúwá ilẹ̀kẹ̀ yóò dẹkọrẹ́tì gbogbo wa o. Ayé ò ní yé sí ọmọ rẹ̀ grandma. Wàhálà ọmọ ò ní sọ́ di arúgbó ọ̀sán gangan. Wàhálà ọmọ ò tún ní sọ́ di aláàárẹ̀ o. Ayé ò ní kun ògo ọmọ rẹ̀ lóorùn. Ayọ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ náà la máa fi làjà. Wàá fẹ́dọ̀ lórí òróró lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀. Ọdún yìí ò ní di ọmọ wa mẹ́rù lọ o. Ìgbésí ayé ọmọ rẹ̀ yóò bẹ̀ sí wùwọ gan. Ó yà lọ máa fayọ̀ náwó tọmọtọmọ. Àjẹ́ sínú lé yìí ò ní tojú ìyá rẹ̀ rí ọrùn. Ojú olójú òjò tẹni ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ̀ ṣe. Aforo dúdú bojú mú ni lọ́rẹ̀ lọ́sàn-án gangan lórúkọ yẹ kò ní rí sí ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ ò ní ṣẹ́bùrú ọ̀là. Orí ọ̀fẹ́ ò dọ́gba ò ní ṣìwàgù tọmọtọmọ. Ẹ̀mí wọn tí wọ́n sì yóò bàlẹ́ àwọn ọmọ wa. Wọ́n ní palẹ̀ aṣọ àti fọ́tò ọmọ rẹ̀ kúrò nílẹ̀ o. Wàhálà ọmọ ò ní gé ẹ̀mí rẹ̀ kúrò bàbá. Ẹ̀yin màmá ayé fèpè bọ́mọ ṣeré lórúkọ Jésù pé ò ní mú ọmọ yín o. Tó bá pé aláàánú kan aláàánú méjìlá máa dìde sí wá sí ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ máa di aláàánú fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ènìyàn. Ó ní wá ya san tomo tomo o ni ko foro fun tomo tomo omo re o ni fiti pati wa wa owo ati ola omo re yo de ni atata lawujo edi ki mu atako ma le ta ata yo ni ta tomo tomo edi mu ewura lojo ojo si edi aye epe aye ko ni mu wa tomo re edi o de ni di wa tomo re o tami eleyi wa tomo re ni de ni ana o ni dolowo igba kan ri o omo re o ni di aripo se omo re o ni di aribinu si awon eniyan o ni mo da tomo tomo o ye iwa tomo re be si gbe aye irorun olorun to ni aye atorun yo gbe iwa tomo re dide oruko omo re yo soro ni bi giga awon agbagba meteta ni salu orun yo gbe awon omo re dide baba omo ati emi mimo ni mo nroyin re yo ran omo re lowo oluwa yo gba omo re lowo ogun to ba nile baba re yi o oluwa yo gba awon omo re lowo ogun iranderan oluwa yo gba awon omo re lowo ogun adugbo oluwa yo gba awon omo re lowo ogun alajobi ajije to parako latara won to jade lara re yi loruko jesu o ditan leni oloyun isa mi o ni rogun abi siwin oloyun oro re oni doro ile nla o loruko jesu oro re oni yiwo oloyun yi oni bisi ole ayo ko sa ninu re oni birthday ni congratulations ase yi se amodu o oro jade si gbogbo eni to ngo mi ni agbaye owo yin ma de o inawo ko inawo baradi ko ni yo fun wa tomo re gbogbo mo to serve ya loruko jesu e lo re e bo re o ebi ase yori lewe loruko jesu christ bi oni de bayin won ni teyin si egbe titi o oke oke bayi lo wa fun ni gbe loruko jesu oni toro je laye jesu oluwa wa e je wo bi olorun se de ko lo iya yi pada
2: lati bi 4 years mo ni awon ilakoja kan to ni agbara to fi de bi oja mi ni ko si oja
3: kabiyesi
2: ki lo sele omo sise sise ni mi to de korowo na
3: be
2: ogun ya gan omo ko fe gbon a ni rigba sugbon nigba to olorun ma je wa re olorun pe to yen jade owo ni ati awon properties 1.5 ni agba jade la
3: ijo meta 1.5 million
2: hallelujah ni 1.5 to come in
3: property wa nko
2: ile o ti come in na
4: e no ti jade
2: o a wa le o ti pa nle
3: hallelujah te ba ti ri abiyamo ti won dress pa o cheche gba 1.5 million Olorun to gbe 1.5 ati property jade o si ma gba 20 million be. Gbogbo yin te wa bi eto yin tin be lowo omo baba ati ya yin. Eto yin tin be lowo oko. Lowo awon idile oko. Olorun ma ba yin gba.
4: Amen.
0: Ha ko ti e si eri ti mo gbo lori afefe ti odumo mi ninu. Ma je mu igba ni ti agbe won kola ni ana. O na la gbe lo si ifoni ola. Agbo igbala 20 ni mo gbe bo nilu ifoni ola. Atori pepe ni mo ma ti loko ni fere. Gbogbo bi yemo pata lode loto lati ru leyo kokan. Nitori agbogbo ayo fe lu ni le ni kokan wa. Bo le ni bosu bosop to wa ni ifoni Oguse. Ni bosop ya so fa olokada kan gbe lo si church amo fakeye. Ago mesan ni o wa ri re gba. Bibeli wi pe alabukun ni fun awon tin bukun ni. Ko si ore to da lori omo lori ara re to gbe. Olúma jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́ni. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Kódà kò jẹ́ tẹ́ni ẹ̀rà ni. Ìwọ gbìyànjú kó o ṣe. Atorí ìkànṣe kan lọ lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó nìkan lọ́wọ́ yín o. Ìsọjí September 16 ti dé tán. Ìsọjí ọjọ́ mẹ́ta péré tí a pe àkórí rẹ̀ ni wípé èmi ò ní mọ bó ji ọmọ. Ibẹ̀ náà láti fẹ́ bá gba àwọn kan tí ìpè yìí jẹ wá. Ìlú Èkó ni sà ní gbogbo abiyamọ máa péjọ sí ní àmọ́ Plengrand ní ìlú Agége. Àìsàn ìlú Agége fẹ́ gba iṣẹ́ ìránṣẹ́ bàbá alábìyamọ lálejò. Gbogbo ẹni tó bá mọ̀ bá bá mi sọ fún ọ pé ìlú Agége là ń lọ ní September 16. Tó bá ti dé ìlú Agége gbogbo ènìyàn ló mọ àmọ́ Plengrand. Ọlọ́run bàbá alábìyamọ o, ààyè ló wà.
5: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 303-434-7714 lẹ́ẹ̀kan sí 303-434-7714 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ́ bó jẹ mọ́.
6: Ẹ̀filẹ̀ ẹ̀ má yí kúrò.
4: Wells Radio, 89.3 FM.
6: The time is 6 a.m. from Wells Radio, 89.3 FM, your preferred wholesome radio.
7: Lati ikone konga agbomogbe gerege lago mefa idajilu.

rí gbéṣe ojú á sì tì wọn níwájú rẹ. Ìyẹn tó bá lè fún lóore ọ̀fẹ́ bó ṣe béèrè lọ́wọ́ rẹ pé kóun jẹ́ olùṣọ́ rẹ kí ọ̀tá rẹ má baà rọwọ́ mú lórí ayé rẹ. Ohunkóhun tí ọ̀tá rẹ lè gbé sílẹ̀ láti fi pa ọ́ lára yóò bàjẹ́ pátápátá níwájú rẹ láìkúkan, nítorí pé yóò fi ààbò rẹ bù ọ́ láti sọ ibi di rere fún ọ lójú àwọn tó yí ọ ká tó rò pé ènìyàn ni wọn, ṣùgbọ́n tó jẹ́ àfikún pàdé ènìyàn. Ohun tó nílò kan ni pé kó o fààyè gbà láti ṣaláàbò rẹ. Àǹkó sẹ́ni tó fààyè gbà tójú tì í níwọ̀n ìgbà tó bá jẹ́ wípé wọ́n sinmi lé Ọlọ́run ní tòótọ́ láì ní ẹ̀tàn nínú sáwọn èèyàn búburú tó yí ọ ká. Ó ní ṣáàwó àwọn ọ̀tá rẹ Olúwa, ṣáàwó àwọn ọ̀tá rẹ yóò ṣègbé, gbogbo oníṣẹ́ ìṣẹ̀lẹ̀ á ò túká. Bó tilẹ̀ wọ̀n kí wọ́n lágbára tó, ọ̀rọ̀ agbára yìí la fi rán mi sí ọ wípé kàkà kí àwọn ọ̀tá rẹ fi rífẹ̀ wọn múṣẹ títúká la ò tú wọn ká níwájú rẹ. Nítorí pé ọ̀rọ̀ Olúwa ìdá olójú méjì ni ó mú gidi gan, ó kún fún agbára, ó sì dùn láti sinmi lé ju ohun tí àwọn tó pera wọn lọ́tà rẹ sinmi lé lọ. Léyìí tó fún mi ní ìdánilójú wípé bó o ṣe ń lọ nínú oṣù yìí, Olúwa ní agbára láti sọ di aṣẹ́gun mọ́ àwọn ológun ènìyàn tó yí ayé rẹ ká lọ́wọ́ lọ. Nítorí kò sí oṣù tàbí ọ̀sẹ̀ tàbí ọdún tàbí wákàtí tọ́tọ̀ èyí dìde láti foríṣiríṣi ogun jà àwọn ènìyàn, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá rí Ọlọ́run sátọ̀ fún ìgbàlá rẹ̀ a ó gbà á pátápátá. Sinmilé kò ní jẹ́ kójú ó tì ọ́, jẹ́ kó jẹ́ olùrànlọ́wọ́ rẹ kó o má baà ṣaláì ní ohun rere bó o ṣe ń lọ nínú oṣù yìí. Sà gbá orí rẹ mú ṣinṣin, dẹ̀ gbé ohùn rẹ sókè tayọ sà wípé Olúwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ sinmi lóṣù yìí, jẹ́ kí ìfàmìróyàn tó tó ń fọ́ àjàgà ìdádúró, àjàgà ìdápadà sẹ́yìn, àjàgà ìdójútini, àjàgà ìsàn, àjàgà ìláṣeyọrí ní ìpínlẹ̀ ìlànà ìyanu kó bọ́ sórí mi. Ṣé o lè sọ̀rọ̀ yẹn? Kó bọ́ sórí mi, jẹ́ ó bọ́ sórí mi, kó bọ́ sí orí mi. Lónìí yìí, ẹ jẹ́ kó tú sí orí mi, ẹ dà á sí orí mi. Sọ̀rọ̀ sá wípé Olúwa ẹ tú sí orí mi, ìfàmì òróyàn tí yóò yí ìta ayé mi padà sí rere, tí yóò sọ mí dẹni ìbùkún, tí yóò sọ mí dẹni tó yẹ fojú rere. Màṣọ́bà dálì ya kàbà sọ̀rọ̀ pẹ̀lú ìtarasà wípé lónìí jẹ́ kó tú sí mi lórí, ẹ tú sí mi lórí, ẹ tú sí mi lórí. Lónìí yìí ẹ dà á sí orí mi. Èmi wọ̀n bóyá ọlọ́dọ̀ sọ̀sà ó bẹ̀rẹ̀ fún ìfàmì òróyàn tó ń fa eré àti àánú sọ́dọ̀ ẹni tó bá lè ṣe àmì lórúkọ Jésù Atúlé Olórí, Sàmì Mọ́lá Atúlé Olórí, in the mighty name of Jesus Christ. Ó dà mo pa á ní àṣẹ sínú ayé rẹ látòní ìlọ wípé láì sí ìdíwọ́ tàbí ìdènà bó o ṣe ń lọ nínú oṣù yìí láwọn ibi gbogbo tó ti máa farahàn, Kọ́lọ́run máa kọ bí tó dára sí ọ ní gbogbo bí tó bá ti ń dé, in the mighty name of Jesus Christ. Nítorí ayé rẹ àṣẹ ni mo pa o, atẹ́gùn fún ìyípadà sí rere yóò fẹ́ jáde sí ọ, in the mighty name of Jesus Christ. Ohun ayọ̀ ohun ìdùnnú tí ọ̀tá ń jìjà gbùdù pé kò ní farahàn nínú ilé rẹ, tọ́ ní kò ní farahàn nínú iṣẹ́ rẹ lórúkọ Olúwa. Ohun ayọ̀ náà bẹ̀rẹ̀ sí ní farahàn nínú oṣù yìí, ibi gíga tó ń wojú Olúwa fún agbíọdé bẹ̀ bẹ̀rẹ̀ láti òní lọ lójú àwọn ọ̀tá rẹ tó yí ọká tó ń sọ wípé ohun rere òní farahàn lórúkọ Jésù. Ayé rẹ dorísun rẹ lójú wọn, ọ̀tá ilé bàbá ti ìyá tibi tó ti fẹ́yàwó tibi tó ti lọ́kọ tàárí àwọn ọ̀rẹ́ rẹ wọ́n fẹ́ wọ́n kọ̀ bó tilẹ̀ wù kán pọ̀ tó gbogbo ohun rere tó ń lé papátá ó yá lọ máa gbà á. Gbogbo ohun tí wà bẹ̀rẹ̀ sí ni máa rí látòní lọ kó máa kún fún ẹ̀rí. Mo wá bẹ̀bẹ̀ fún ọ níwájú Olúwa lónìí, orí ọ̀fẹ́ tẹ́nìyàn fi ń sin Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé rẹ̀ kí ohun rere tó gbà má baà bọ́ mọ́ lọ́wọ́, àfi fún ọ in the mighty name of Jesus Christ. O tún sẹkún mọ́, ẹ̀gàn rẹ dópin, àmì ẹjọ́ kó sóbì ọ̀rá lórúkọ láti Jésù Kristì Olúwa wa, àmì. Tó bá sì ti fẹ́ láti gbàdúrà pẹ̀lú mi síwájú sí, o lè pàdé mi ní WhatsApp group ní gbogbo ọjọ́ Monday àti Wednesday ní dédé aago 5 láàárọ̀ títí d'aago 6 kù ìṣẹ́jú 15. Léyìí tí mo gbàgbọ́ wípé tó bá lè gbìyànjú láti ké pe Olúwa pẹ̀lú mi, ayé rẹ máa yí padà sí rere. Kálí tó wá ń bèrè pé kí ni nọ́mbà tá a lè fi darapọ̀, 070-666-73-107 lẹ́ẹ̀kan sí 070-666-73-107. Pàdé mi ní gbogbo ọjọ́ Monday pẹ̀lú ìgbàgbọ́, ayé rẹ ò sì ní wà bákan náà mọ́.

0: ẹtù gbìyànjú láti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn títí gbàmí ta ó tún pàdé olúwa yóò ti bùkún fún ọ.
1: Ètò àkókò ìbápàdánù ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ World Overcomer Ministry ìránṣẹ́ Ọlọ́run Emmanuel ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ àdúrà àti ìgbaninímọ̀ràn, cancel ẹ pé ẹ̀rọ

0: 07 tàbí 08 159 481 85 08 159 48 41 85 kí Olúwa kó bùkún fún yín. Jésù l'Olúwa.
1: FM, your preferred wholesome radio.
2: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Nǹkan agbẹ́mágbẹ́.

0: Eka bo pada lati oke lohun itesiwaju ona ni won pe ni opa isegun ikanni ikanga gbomogbe Wales Radio 89.3 FM na lewa ole ole estate nle Ibadan lori eto yin eto wa agbeyewo iroyin agbomogbe ase n pada bo lati oju oja na no ko ma lo be ko ma lo skoda eje ase oju opo le ka ma mu leyo kokan ejeji 0916893100 hello
1: Àmọ́ bàbá olómi-ìlú.
0: Ẹ máa kó ojúmọ́ ṣàìsàn wáyé lọ́mẹ́lẹ́ ilé.
1: Ìyí kò wọ́n dábẹ́ sí báyìí, wọ́n ní dín òun ní.
0: Ẹ má dín, ẹ má dín.
1: Yorùbá yóò ní àlè kújọba, àlè kújọba.
0: Ẹ mọ́ bujọba.
1: Torí wá dùn òun wa mà.
0: Ẹ mọ́ bujọba o.
1: Bàbá mi, mo kí yín àgbà yín yóò tẹ̀ ti di alẹ́ àti bọ̀tọ́ yóò da ni.
0: Àmì
1: Olóyè Ismail ọmọ ẹlẹ́yẹlé ló kọ́ tèmi o.
2: Ẹ pẹ̀lẹ́ sà.
1: Mo ń pè láti òpópónà Muslim. Ẹgbẹ́dá Tíbàrò ni o ní láàdíàn. Ó ti pẹ́ bàbá.
0: Ó ti pẹ́. Látàyè wá.
1: Èyí tó ṣẹlẹ̀ lọ́sùn. Àwọn olóṣèlú, àwọn méjèèjì tán number one, number two. Kò sí yìí tí yóò náwó níbẹ̀ yẹn. Àmọ́ àánú ni gómìnà adeleke bá pàdé mo wá fẹ́ rọ̀ ọ́ kó mọ̀ wù àpébáyọ̀ pé òyìnbó ọba lọ yóò ṣù àga ọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ gómìnà ìròyìn àkọ́kọ́ tó máa ń ròyìn pẹ̀lú wọn ó máa ń dáa tó bá ti á tẹ lẹ́ẹ̀kejì àánú òkè ájíyàn ní àwọn pé nkúkú lẹ̀ kẹta mọ́ ọ̀sun state wọ́n nífẹ̀ẹ́ gómìnà adeleke wọ́n sì lẹ́ràn àfẹ́ lára àti pé àwọn tí wọ́n gbẹ́sẹ̀ lé torí kèsè pẹ̀sẹ̀ bọ́lá mẹ́ tinubu àwọn tí wọ́n gbẹ́sẹ̀ lé àpò òṣùwọ̀n àṣùwọ̀n ọ̀ṣun sí ó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn arọ́ àwọn ọmọ ọ̀ṣun nínú ó bí wọn nínú pé kí ló dé tó gómìnà adeleke ó ti wọlé ló kàn dé after election mọ́ báyìí gbogbo àwọn tí a gbọ́n gbogbo àwọn agbáramẹ́tẹ́lẹ́rù kádélékè ó wọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lè máa dá nǹkan lẹ̀ lọ́sùn ó ti wọlé tí wọ́n ti di gómìnà gbogbo òlu olóyè ìsìnkú ẹ̀dọ̀ mẹ́lẹ́lẹ́ ló kọ́ sí ṣe mí.
0: Ẹ ṣeun sá. 0916893100 wọ́n pé ọ̀pọ̀ àwọn gómìnà tá bá dé ipò ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń ṣàṣìṣe mò ń bọ̀ ẹ já gbé pé a sọ̀rọ̀ lórí ẹ̀. Hello.
1: Olómiye.
0: Yes sir.
1: Olómi.
0: Ẹ kò ojú wọn sa Aichi Bola hàn.
1: O ò ní rí ní sọ ojú ìṣèjọ ọmọ.
0: Àmì àti mi náà.
1: Ọwọ́ ayé ò ní tẹ́ ẹ lápá lọ ọlọ́run.
0: Àmì àmì.
1: Dọ́tọ̀ Adéléle.
2: Sà.
1: Ṣé wàá pa.
2: Mo wà kánpé o.
1: Àwọn fámìlì mi kọ́ sà.
2: Mo wà everybody wa. Mo wà o.
1: Ṣé rí ìjọba tí ò sí transparency yìí tí ò sí accountability yìí wọ́n fẹ́ ba tọ̀tà wa jẹ́.
0: Ọlọ́run
1: tẹ̀lé fún wọn ṣe. Ẹ lọ wo sórí Dangote gan bó ṣe bẹ̀rẹ̀. Ọba ajá cement. Ta ló ní ọba ajá cement? Gọ́ọ̀mẹ̀ntì ló ní ọba ajá cement. Tọ́ gbé fún Dangote. Ẹ wá wo ètò wọn máa ń ta cement sí. Nígbà tí epo náà máa wọ́n náà ló kọ́ increase owó epo kẹ́nẹ́pì tó increase owó epo. Àkún mẹ́ tó ń control Nàìjíríà, mẹ́ tó ń control epo. Bẹ́ẹ̀ náà lọ́wọ́ cement. Ní gọ́ọ̀mẹ̀ntì yóò lè máa gba tax lọ́wọ́ wa. Ẹ tí wọ́n pé nǹkan tó ní kẹ̀sì nínú òṣèlú ẹ̀wọ̀ tí wọ́n fẹ́ dìbò lọ́sùn in 17 how many governors wọ́n lọ lọ́sùn náà
0: lọ́sùn. Àbọ̀tẹ́bí
1: 17. Ẹ̀yìn máa di tó bá yẹ pé insurgency ló ṣẹlẹ̀ nìkan ṣé gómìnà wo ló máa ń lọ ọbẹ̀. Nígbà tó ṣẹlẹ̀ ní ọ̀yọ́ fèsì how many governors ló wá Dr. Adeniyi yìí.
0: Tá.
1: Ìgbà tí orí àgbẹ̀ lókúnlọ́gbọ̀ gómìnà ló lọ́ ó ti fi hàn pé òṣèlú àbí bíbẹ́ ṣe wọ̀n fẹ́ ṣe ìjọba fẹ́ ẹ̀. Ikú wọn lójoojúmọ́ ẹ̀mí wá fẹ́ ẹ̀ bọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ń jáwó lórí ẹbí káàdì nígbà tí kálọ́ la káàdì wọ́n ti jábà àtúnṣọ̀rọ̀ wọ́n ti jáwó owó tí mo ṣiṣẹ́ kó tó di pé mo kó owó iṣẹ́ wọ́n ti jábà mo kó sẹ́kàǹtì wọ́n ti jábà wọ́n ti já stamp duty wọ́n fẹ́ báyé wọ̀ tá a wá jẹ́ pátápátá
0: yé mi. Ọlọ́run
1: nígbà ó ti di 17 àbí 16 gọ́ọ̀dàn nípa wọ́n fẹ́ ṣòṣèlú bọ̀ tí sọ́fíẹ́sì bá ṣẹlẹ̀ ní kankan nínú wọn. Ìjọba lórí ọbájá cement kó tó tà fún Dangote. Dangote wa mo
3: Tọ́mìkì tá a mú láàárọ̀ òtù ẹ̀ jẹ́ rí tèmi nulẹ̀ ìjọ́ mẹ́ta
0: ó ń dùn mí jọ. Ẹ má bínú.
1: Gradually. Eje kan ko wa eyin e wo 60 billion. Ki le fe ka won yen ti so ba ti wole gan. Pelu 60 billion ton na yen e wa ni pe won se ogo pe loss of state. Adeleke ti o na ko bo fun wa ni se bayi ta fi ti fun ti nu ti don ti do la fi dibo. Mo ma won aburo mi kan kan gba 25,000. Won yin mu sa won APC ni abod mo dibo fun. Se ri pa tin gbon. Awo lowo ti so pe awa la gbara wa le
2: be ni won so be
1: eja lo toju we dibo wa ka fi bo soro un to aba fe ara lu lo lagbara e se go sir
3: e se go sir Mr. Bolaji, thank you so much. Hello.
4: Hello.
3: Hello sir. Ai ti vala
4: e karo
3: e karo
2: e karo sir
4: be ni o ku oro ilu o
3: e seun sir
4: oju oni ti yin o
3: amen.
4: Inu mi dun si nkan to sele ni Osun. Inu mi dun gidi mi so mo be Adeleke ga mi ri sugbon ijo ti ma njo yen te ba njo to ba mo ju e mo pe mo en yo dun te ba ri ti ba njo e di pe ni to mo ju ni to si mo nkan to nse ni da lo ba de bi oselu seyin te wa nroju te jo te yo te tinu yin edun seyin ka wa dibo fun a fe ni to tinu edun se mo wa da si dun ta ba ri ko si ma se ri tinu mi o ni dun Osun oni baje Adeleke oni baje ko tesiwaju ko wa ma disappoint awon araalu ko jo nitori Olorun o se daada ju tesele lo soro se daada tesele ko ya ti le tun waju tesele lo
3: ko ju ti
4: ta eni to ba tun fatale e na tun wole
2: be ni
3: en to ba tun fatale oni baje tun wole
4: e seun sa ba ta mo tadua fun won awon to se ya ku ya nu won to lo ku so ka kiri oni odun to jori te de ba dan bi la se ko ri re Don't touch it.
3: 0916893100 won pe awon military retirees won fe se wode ni ilu Abuja lori non implementation awon adjustment to ye kan se si pension won military retirees won fe se wode so e ka se mo awon tan ti gbeban tan ti tolorun pe kan mo soju ogun
2: tan ti risk life
3: tan ti risk life won so ya mo fi eto won dun won ni Nigeria mo be ja gba pe hello. Yes, sir.
1: Doctor.
2: Sir.
1: Jọmu fẹ fun task won.
2: Yes, sir.
1: Ijọba yo le ma gba subsidy. E ko le ma yo subsidy. Ko tun ma ya o recess fee. Ko tun ma gba tax recess fee. Ikan lo ma fọ mu o. Mi se le o. Ikan lo ma fọ mu ko le ma yo subsidy. Ko ma gba tax recess.
3: Ko tun ma ya wo.
1: Ko tun ma ya o recess fee. Ikan lo ma fọ mu.
3: Oro nla ni o.
2: Be ni.
3: Kan ma ya come on, by taxi.
2: Come on, by VAT.
3: Your subsidy and your VAT. And the two yawo. Go go on, now subsidy joking. Yeah, now we pay kowole wole ni. Can they save a wo? But at the end of the day, ah, padari kaka. Hello.
1: Come on, Baba Olomi.
3: Yes, sir.
1: Oloye strange domele elina niyo.
3: Eka wopala.
1: Kese kweni. Egbe ti Adeleke lo ke se pe egbe yen ko lo gbe wole o
2: Adeleke non
1: dibo to ba je pe ori PDP na lo si gole lori to je ko nikan lo kun PDP Adeleke wole
2: a wole na ni
1: to ba je pe APC lo lo e ri pe mo gbo kan ni o lo se ti yan so e ke APC na lo pa lo yo wole kese pe egbe iwa re lo tele kaakiri Olorun ba wa foriji baba wa Oloye Lekan Alabi baba ni egba ti ma ti fun yin egba egba so enikaluku gba ẹni tó gbà lọ́wọ́ ọ̀tún tó gbà lọ́wọ́ ẹlòmíì náà tó wà tó gbà lọ́wọ́ adédèké tó gbà lọ́wọ́ other person. Ọgbà lọ́nà méjì mẹ́jọ sanra wa. Àmọ́ ìwà adélékè ló gbé débi tó gbé dé ló ṣe ṣe pàtàkì tí ìwà lọ́lọ́run fi ròyìn ànábì ló fi tẹ́wọ́ gbà ní Mecca àti Medina. Olóyè Sùmẹ́dọ̀ mẹ́lẹ́ ẹni ló kọ́ ti tèmi o.
3: Kíwọ́ akálukú ṣe dáadáa. Kálukú ṣe ǹtí ẹ̀ ń trust léyìn lọ́wọ́ láìvọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ó wà lọ́wọ́ ẹnìkan ṣoṣo tó wá dàbí ọlọ́run wọn ó wá kù sí ọ lọ́wọ́ bó ti ṣe. 0916890 àwọn military retirees yìí nìsín dókítà.
2: Wọ́n demonstrate.
3: Wọ́n tún wá lọ kó heavy security. Wọ́n ti kó wọn jọ pé kán má ba kọjá àyè wọn. Ṣé yẹn kò dàbí insult?
2: No, wọn ò ní kán má demonstrate.
3: Ẹ kí làbúrọ̀ fi sáwọn tí wọ́n ti ṣe military.
2: Demonstration is a normal provision in the constitution. So wọn ò commit offense kankan.
3: Bó ṣe fẹ́ ṣe the demonstration wọn.
2: Yes, kò sí offense. But government ní right láti. Ní káwọn
3: security
2: kan dúró sí strategic places.
3: Kọ́mọ́ bá bànkan jẹ́. Ṣé olùwọ́n lè bànkan jẹ́?
2: No, we assume that they can. So pé kọ́mọ́ bá bànkan jẹ́ yẹn. So government take step to da.
3: Prevention is better than cure.
2: Àwọn náà wọ́n take step to da.
3: Àwọn fẹ́ tọ̀ wọn.
2: Yes. So but èmi fẹ́ advise federal government. Ẹ má máa jẹ́ káwọn èèyàn demonstrate àbí kan go on strike.
3: Kò tó di pé ẹ mọ̀
2: sí. Ẹ kẹ́ tó dá wọn lóhùn when the money is there. What is your problem?
3: Ibi ibi kan lẹ ti yọ 100 àbí 60 àbí billion tẹ́lẹ̀ billion.
2: So what is your problem? Ẹ dá wọn lóhùn.
3: Hello.
1: Ah, hello sir.
3: Ẹ káàárọ̀ sir.
1: Adara kun sir.
3: Àmì sà, orúkọ yín àti fi tẹ̀sí ń pè wá.
1: O ti dàbí àwọn akẹ́kọ̀ọ́ àbílẹ̀kọ̀
2: Jésù. Ẹ ṣe sà.
3: Mr. Ilesanmi láti.
1: Láti rí Ẹlẹ́gbẹ́ Àṣàkà.
3: Ok sir, n gbọ́ yín kété sir.
1: Ẹ jọ sáà ibẹ̀ kan fẹ́ bẹ̀rẹ̀ bàbá wa.
3: Ok.
1: Táwọn ènìyàn wà ẹ̀ kì í ṣe àwọn ènìyàn lọ lọ́jà bàbá mọ́ alákòlá dára wa láàbù.
2: Ẹ sọ̀rọ̀ sókè sà.
1: Àmọ̀ sọ tó sọ wọ́n. Ẹ wo olúgbò tó kọjá lọ́sọ̀rọ̀ mo fẹ́ kí bàbá máa ń gba àwọn èèyàn lẹ́mọ̀ràn. Ṣé lẹ́nu àgbọ̀ká dúpẹ́ lọ bàbá wa kò fẹ́ gbani.

0: ẹkú rí bẹ́ẹ̀ ni. Ẹjẹ́ kan bí mi, ẹjẹ́ ti fẹ́ kí e ti kírì nílùú yìí, àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lóńdó, wọ́n dá padà bá já ṣe gbẹ̀yìn náà ni. Ẹjẹ́ sọ pé kí wọ́n yẹ kọ́ náà wọ́n aṣọ́ṣọ́ ni, pé wọ́n àgbà ó fún ẹ̀dọ́sọ 1919 pé bàtàrà ìlú ya rí pé ẹjọ́ fẹ́yìn rẹ pé ìjọba sílẹ̀ fún wọn. Mo wá sí bí báyìí tó ń fẹ́ dàbí ìgbà ìlú. Àwọn ará ìlú máa dúpẹ́ pé ìjọba ò fẹ́ gbà kí ò fẹ́ gbà ẹgbẹ́ náà bí 15 àbí 15 lọ́bẹ̀. Ṣé ò fẹ́ gbà náà náà bí 50 billion. Ẹjẹ́ ẹ máa ẹ bá àgbà ìṣà ẹ bá gba àwọn èèyàn wọn nímọ̀ náà pé kì í ṣe pípa ṣe pa gidi ṣe ìjọba àdùn sọ́pẹ́ àwọn bíi àwọn tó fi wọ́n jù sára ìlú kí ní ìsinmi ará ìlú lára jù kí náà máa lè má lè ṣe sí. Ṣàpé tó máa fi bí pé báyìí ṣe àjọjọ ká bá dúpẹ́ àdúgbò ìjọba òwe ẹja ni gómìnà ààrẹ wọn fẹ́ dá ni ó jẹ́ ààrẹ òfẹ́ gbà ṣé nǹkan tó dáa òun rẹ bẹ́ẹ̀ náà wà láàlú aráàlú bí kò fẹ́ tó fẹ́. Sọ́pù sínú wọn sẹ́ni sínú wọn tó sì fẹ́ bí ṣe ti máa yẹ wọn. Ẹ wo ọyọ́ ṣe tì
1: mi ò ṣe kọ̀rọ̀kọ̀rọ̀ bákan-bákan ìbò ní tí mo gbọ́ nù ọ̀rọ̀ wọn rèé dókítà wọ́n mẹ́nu ba àwọn kan tí wọ́n ń sọ̀rọ̀ wípé ààrẹ tinubu ò ní interest ni wọ́n fẹ́ gba ìpínlẹ̀ ọ̀ṣun àwọn kan sọ bẹ́ẹ̀ pé tó bá yẹ pé ìjọba tó ń bẹ lókè federal government fẹ́ gba ọ̀ṣun by fire by force pé wọ́n á gbà àwọn tó sì sọ̀rọ̀ yìí wíkẹ́ sọnù ọ̀rọ̀ Fáyọ̀ṣe náà sọnù ọ̀rọ̀
2: pé ọba ti jẹ́ kó ń lọ sí
1: ọ̀ṣun pé tí wíkẹ́ ní tó wáyé pé ààrẹ tinubu ní interest pé by àwọn ó wà grand.
2: Èmi fẹ́ sọ nǹkan kan.
1: Ok.
2: Determination àwọn èèyàn. Owó ò lè
1: kò lè change
2: kò lè change ọ. Gbogbo èyí tí wíkẹ́ ń sọ Lábújá yẹn. Pé if they have allowed me to go to the place in come. Ta ló dá dúró kí ló dé tí ò lọ.
1: Bóyá gọ́ ààrẹ ò fún ní.
2: You cannot change. The decision will. Of the will of the people. You cannot. Ti anybody ba lo sibe yen. Ti awon eyan de mo bi ton te ka si. Ti won lo pe result. Nbo lo ti e ti fe pe result. Awon eyan yen ka kini won ka funra won. Oni o ma lo sibe. Fayose o se lo sibe. Ti won da duro ni. Ibari ran wo.
1: Ibari ran wo.
2: Ibari ran wo. You cannot change the will of the people.
1: Náà ṣe ní kẹta àwọn èèyàn nímọ̀ràn àtàwọn tó pàápàá jùlọ àwọn ìjọba wa. Kìí ṣàfitipa ṣe.
2: Kìí ṣàfitipa
1: ṣe. Táwọn olùbáláwọn ò fẹ́ yín lóye.
2: Ẹ kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe sí. Ẹyin ẹ perform. Tẹ bá ti perform.
1: Ká wá wò bóyá.
2: Ẹyin ẹ perform kí ló ṣẹlẹ̀ sí ọmọ mi ń bí báyìí.
1: Ṣèyí Mákindé second term. Ìrọ̀rùn ni.
2: Ẹyin ẹ wo vote yẹn. Ṣé Mákindé ṣó fún anybody àwọn owó ló fún lówó. Ṣó ti gẹ̀tẹ̀.
1: Àgbọ́yè.
2: But the people saw what he did and they knew he would do better if they voted him in again. Wọ́n dẹ̀ dìbò fún. So kò sí nǹkan kan pé tó bá jẹ́ pé mi ni mo lọ síbẹ̀ wíkẹ́ what you are doing in Abuja can you come and do that here?
1: Ṣó ṣe ṣe. Ẹja fi pè káàdì ẹlẹ́ka tó máa lọ.
2: Ok.
1: Hello.
3: Ẹ ṣe ètò bàbá
1: yìí. Ẹ ṣeun sama.
3: Ẹ ṣe bàbá mi adé mi ní ìlú ọ̀ṣọ́.
2: Ẹ káàárọ̀ máa. Àmì máa.
3: Àwa ìyọnu Àbàdàn ni wá.
1: Ok.
3: Ìjọmọ ọ̀ṣun la fẹ́.
1: Ọ̀ṣun lẹ́fẹ́. Lẹ́dẹ̀
3: gangan. Àwọn ìyá ti wá. Wọ́n ṣe òṣèlú ní ìlú tó dẹ̀jẹ̀ fáwọn tó wù ní ìṣẹ́jú ìṣèjú. Àkọ́ Adélékún ọ̀nà wo. Wọ́n náà lè jáwé orí àkàn ọ̀pọ̀ bí kí wọ́n gbé owó jáde dáadáa ọmọ fún àwọn èèyàn tó ní ṣe kán lèdì kò sí tó jọ. Ọ̀wọ́n wọ́n ti ń sọ fún wa wípé ká bá ti gbé nínú ìṣàwọ̀ òde mọ́pẹ́lẹ́ pé àmọ́mí bò wá tán nítorí ó ṣe jẹ́ ìṣiṣẹ́ ní gan. Tí o kì í ṣe ẹ̀mọ̀gbẹ́ ẹ̀lọ́ nígbà àmọ́ ọ̀sẹ̀kẹ́ ẹnìkan àbọ̀kan tó náwó lọ́tù àná àbọ̀kan náwó lọ́tù ó dúró lórí ẹsẹ̀ nítorí ṣe òun ló fi
1: wọlé.
3: Bẹ́ẹ̀ ni ìṣe kú bóyá
1: òun lọ
3: bu owó báwọn ṣe bu owó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mẹ̀ ẹ̀rọ ọkọ mi ẹgbẹ́ ti àwọn ìyá tí wọ́n sì ṣèṣe lù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ẹni tó wá sọ wípé sẹ́ẹ̀rí tí ọ̀rọ̀ bá ti dé kíní ọ̀rọ̀ ọ̀pọ̀ lóòrùn lòdì mọ́ dàbí tí wọ́n burú jùlọ sẹ́ẹ̀rí sọ wípé wọn ò fẹ́ gbàbẹ̀ ni.
1: ọ̀pọ̀ náà ò mọ̀ náà dùn mọ́ ni
2: ọ̀pọ̀ náà ò mọ̀ náà dùn mọ́ ni
1: àgbáyán.

Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìkìlọ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú àti olùdíje nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan láti lòdì sí ìtùjẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ́yà ẹ̀sìn tó ń ti àwọn àwáwí mìíràn nínú ìpolongo fún ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Ó dúró lórí wípé ìlépa agbára àti ipò òṣèlú kò yẹ kó bo ìṣọ̀kan eléyìí tó wà lórílẹ̀-èdè Nàìjíríà mọ́lẹ̀. Ààrẹ tún ṣàlàyé ọ̀rọ̀ lórí ìfarajìn rẹ̀ tó ń ti ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC títí ètò ìdìbò alálàáfíà pẹ̀lú ìkéde wípé àwọn kò ní fààyè gba wàhálà tó fi mọ́ ọ̀rọ̀ ìkórira tó ń ti àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà sílẹ̀ títí di àkókò ètò ìdìbò ọ̀hún. Tinubu ṣàlàyé ọ̀rọ̀ náà lánàá òde yìí nílùú Àbújá níbi ìbuwọ́lu ìwé àdéhùn alálàáfíà ṣáájú ètò ìdìbò ààrẹ tọdún 2027 níbi tí akọ̀wé ìjọba George Akume tó ti lọ sójú ẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde oníròyìn eléyìí tó jáde látọ̀dọ̀ olùdámọ̀ràn pàtàkì lórí ìgbóhùnsáfẹ́fẹ́ tí akọ̀wé ìjọba ẹni tí ṣe Yomi Odunuga níbẹ̀ ó ní ààrẹ ti tọ́ka sí bí èdè àìyedè tó fi mọ́ ìfigagbága àti àwọn nǹkan mìíràn bó ti ṣe wà nínú ètò ìjọba àwarawa ṣùgbọ́n kò gbọ́dọ̀ dúnkookò mọ́ ìṣọ̀kan orílẹ̀-èdè yìí. Ó wá rọ àwọn ẹgbẹ́ òṣèlú tó fi mọ́ àwọn olùdíje dupò láti lo ìpolongo náà fi ṣàlàyé èrò àti ìpinnu wọn tó fi mọ́ àbá wọn lórí bí wọ́n ti mú ìgbé ayé dára sí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ àwọn ìpínlẹ̀ 16 níye tó fi mọ́ ìgbìmọ̀ ìjọba àbílẹ̀ ti ṣe 384. Ó ní wọ́n ti ní àkọsílẹ̀ ìpín owó eléyìí tó jẹ́ ₦3.3 trillion látọ̀dọ̀ ìgbìmọ̀ tó ń rí sọ́rọ̀ ìpín àti àsùnwọ̀n owó àpapọ̀ yún FARC nínú oṣù kejì ọdún 2026 tó jẹ́ ìpín owó eléyìí tó pọ̀ jùlọ lóṣù tí wọ́n ti ṣàkọsílẹ̀ rẹ̀. Owó eléyìí tó rogún sínú àsùnwọ̀n ọ̀hún ó ní wọn pòròkè pẹ̀lú ₦1,462,000,000 owó agbe mẹ́sàn-án pọ̀n sẹ́yìn tó jẹ́ owó náírà tó sì rogún látinú owó orí epo rọ̀bì àti owó ohun tí kìí ṣe epo. Ìpínjáde owó náà ó ní wọn buwọ́lù níbi ìpàdé oṣù kẹjọ ọtọdún 2026 tó jẹ́ ti ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ìpín tó ń ti àsùnwọ̀n owó eléyìí tó bá rogún fúnjọba àpapọ̀ yún FARC tí wọ́n ṣe nílùú Òwèrè ní ìpínlẹ̀ Imo. Gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn ti gbé ₦3.3 trillion tí wọ́n pin nínú oṣù keje ó ní owó tó rọ̀kè jùlọ nínú àkọsílẹ̀ ìpín owó láti ọdún 2019 sí oṣù keje ọdún 2026. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tán fi léde lánàá láti ọ̀dọ̀ ọ̀gá àgbà tó ń rí sí ìròyìn àti alūkkóró iléeṣẹ́ olùsírò owó àgbà orílẹ̀-èdè yìí Báwa Mọ́kwa ó ṣàfihàn bí owó tó wọlé ó ti ṣe rọ̀kè sí ₦4 trillion ó lé ní 384 owó náírà nínú oṣù keje tó ń ti ₦3.3 trillion ó lé ní 500,000 eléyìí tí wọ́n ṣe àkọsílẹ̀ tiẹ̀ nínú oṣù kẹfà. Alága àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan Joel Shamu-Pittan ó ló ti rọ àwọn ẹgbẹ́ òṣèlú tó ń ti àwọn olùdíje dupò nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan láti fi ìpolongo ètò ìdìbò ọdún 2027 sọ èrò ọkàn wọn yàtọ̀ sí sísọ di ọ̀rọ̀ ogun. Àmúpìtàn ló ṣe ìpè náà lánàá òde yìí nílùú Àbújá níbi ìbuwọ́lu àdéhùn alálàáfíà àkọ́kọ́ orílẹ̀-èdè yìí ti olórí ìjọba tẹ́lẹ̀ rí Ọ̀gágun Abdulsalam Abubakar léwájú rẹ̀ ní àkókò tó wá ń báwọn olùdíje dupò ààrẹ tó ń ti àwọn olórí ẹgbẹ́ òṣèlú sọ̀rọ̀. Alága àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ó ṣàlàyé pàtàkì ìwé àdéhùn náà lórí ìfarajìn sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àkókò ìṣètò kọ̀ọ̀kan eléyìí tí àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí fi léde ìpolongo ètò ìdìbò ààrẹ tó ń ti ilé aṣòfin àgbà orílẹ̀-èdè yìí fún tọdún 2027 ó bẹ̀rẹ̀ lónìí 19 oṣù kẹjọ ọdún 2026 pẹ̀lú ètò ìdìbò náà eléyìí tí wọ́n ṣètò kó wáyé ní oṣù kìíní 16 ọdún 2027. Ìjà alágbára bẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ ológun ìlú Somali tó ń ti àwọn ọmọ ológun alátakò nílùú lórí ọ̀rọ̀ ìlú tó ṣe kókó ní Baidoa apá gúúsù ìwọ̀ oòrùn ìlú náà tó ti mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ tó fi mọ́ àwọn ará ìlú mẹ́rin tí wọ́n farapa.
wala on lo besile ni ojo aje ni wati awon ajagun ton shegwe lenye olori ilu teleri Abdelaziz Azan Lofter Green ti wan shekolu si awon logon joba lenye odi ilu na ijoba akwako lo Somalia fe so kan wan ajagun Lofter Green fun wikwe wane bashekwo kwe lo awon alikida ti awon eko yon na ne bashekwo kwe lo awon adi amara al-Shabaab Alafia pada silu baidu alana, ba wan omo logo tijensa ye wa yika ati awan ele ton ti awan oko to baje. Ewe, awan alashe ele wusan wansa la yoro, luri ye awan e niyan toto o gano niye, ti wan farakpa ninu shele na. Ari orile de Amerika Donald Trump ti shala yoro, luri wipe oun yo daik bese oun duro. Lori fifi owo diyele tuntun lori awon oja lo Canada fun ojo meta bi orilede mejeje ti se ngbiyanju lati pari adehun isowo won ikede ogun lo waye ni nkan bi wakati meji ko to di wipe owo ori oja da ogota bi ogun bilion owo le okere dollar ko to ogun ori oja ti won ko wo lu lati Canada awon orilede mejeje oni won ti wa loju kan lori opolopo oro won to fi mo owo diyele tori oko ayokele ta America ti won gbele ori oja Canada ton ti bi Canada na ti se gbe gidi na tita oti to ni se pelu orilede America Trump ati olori ijoba ilu Canada Makane won jo soro le meji ninu ose yi pelu awon oludunadura lori isowo ti won ti njoko soro jiroro lati inu osu keje leyin ti are orilede America ti se dukoko lori owo ori oja tuntun pelu gbedeke ojo kokandinlogun osu kejo eleyi ti o fi lole Minister Eleto Abo Teleri nilu Ukraine Mialo Fetrov unlo tingpe fun eto dibu lakoko ogun. Ninu onto dabi ishulu alagbada si are Volodymyr Zelensky lati igba ikugunja Russia lodu meni ata abo senyi. Egebi ako jokpo ilo yin. Boti filede lati igba ti ogun unti bere lodu 2022 oni Ukraine ti wadabi ofin ologun. Eyi tutumon si wikpe wanda eto dibu duro. Fetrov eni ti ko daruko Zelensky ninu fọran ile ti njara ina oni won yo kuro nipo minister eleto abo losu to lo ni nkan bi osu mefa leyin ti won yan sipo ohun Zelensky ewe ko ti fesi si fọran ohun latodo Fetrov eni ti iyo nipo re ti fa ife unu jake jado orilede ohun iyo nipo re oni won ri bi ohun to ni se pelu ohun to wa laarin re ton ti

0: Àkàndá ẹ̀dá, wọ́n kún fún ọgbọ́n, wọ́n kún fún ìmọ̀, wọ́n kún fún òye. Àkàndá ẹ̀dá, Ọlọ́run aṣẹ̀dá Olódùmarè, ó fi àrà ohun mèremère kún inú wọn. A ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn, a ò ṣe tajànù. Àkàndá ẹ̀dá, àrà ohun rere tí Ọlọ́run ti fi ṣodo sínú wa, ó ń bẹ́ńbẹ́. Torí náà la ṣe gbé ètò. Àkàndá ẹ̀dá, halẹ̀ ní kan ní West Radio
1: 89.3 FM.
0: Fún gbogbo àwọn àkàndá, atọ́kùn náà ni Olúwa tó ní GOP, Garnet of Praise, Àkàndá ẹ̀dá, gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́rin sí aago márùn-ún ni ètò yóò máa wáyé ní kan ní West Radio
1: 89.3 FM.
0: Àkàndá ẹ̀dá, ẹ máa mí sí ẹ, ẹ máa tẹ́tí kẹ, ẹ máa gbọ́.
2: Àwa ewé ìwòyí,
3: Olúwa dá.
4: Ọmọ niyè, ọmọ nidẹ, ọmọ ni wòlédè ni, ètò ọmọ niyè, ọmọ nidẹ. Ńlétò tó ṣe àjíǹde fún àṣà tí ṣe ilẹ̀ wa. Lórí ìkànnì West Radio 89.3 FM, Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Bẹ̀rẹ̀ látago márùn-ún sí aago mẹ́fà àrọ̀lẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú olólùfẹ́ yín Afọlábí Kẹ́hìndé, Èkó bàbá. Ẹ má gbàgbé o, abala méjì ńlétò ìpín sí. Abala àkọ́kọ́ ń lọ̀rọ̀ mọ̀nà fún àwọn ọ̀dọ́. Lábala ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ láti ń sọ àlúà pamọ́ àti àlúà pa. Ẹ̀kọ́ sódo sínú ètò yìí má jẹ́ ròyìn ẹ̀ fún ẹ. Ọmọ niyè, ọmọ nidẹ, pẹ̀lú Afọlábí Kẹ́hìndé, Èkó bàbá. Ètò bàbá ètò.
5: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o. Àfetìwà gbé ti yín lárugẹ. Owó owó ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀. Ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Gbàgbọ́gà ni Master. Kí lẹ tún ń dúró ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ máa bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Polo. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ fẹ́, ojú kan ló wà.

0: dúpẹ́ Ọlọ́run ọba àwọn ọba Olúwa àwọn Olúwa ọba tó dá wa sí títí di àkókò tá a wà yìí àwa ò bá lẹ́gbẹ̀rún àwọn láti yan Ọlọ́run ọba kò tó fún ìyìn rẹ̀ o torí wípé tá a bá ro gbogbo nǹkan tí bàbá yẹn ti ṣe fún wa máa bá kó gbogbo yẹ̀pẹ̀ tí òkun jọ gan kò tó láti dúpẹ́.
1: Àdúrà fáwọn tó ń sọ̀rọ̀ wa lẹ́yìn o.
0: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ibi ń ṣẹlẹ̀ lọ́tún ó ṣẹlẹ̀ ló sì àmọ́ kò jẹ́ kó sún má gọ wa jẹ́ ká dúpẹ́ ti wa o Ọlọ́run ọba tí ò jẹ́ kẹ́ ká dẹni àkọlẹ̀bù Ọlọ́run ọba tó ṣọ́ wa tó dá wa sí títí di àkókò yìí ìwòye ìjẹ́jọ́ la sọ wípé títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ wá rí bàbá yẹn àtàbàtúbọ̀ Olódùmarè ọba tó lọ kọrin kése ọba tó ṣíwájú ogun lálọ́ tó kẹ́yìn ogun lábọ̀ Ọlọ́run ọba àwọn ọba ọba tó mú yìnbí nínú ìkara wọn rí pé bàbá yẹn dára sí wa gan ni. Ọkàn tó mọre lèmi o ojoojúmọ́ lèmi ò mọ dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn torí pé mo mọ̀ wípé tí ò bá sí Ọlọ́run ni èmi ò mọ ibi tẹ́mi ò bá wà lónìí. Ẹyin náà níbikíbi tẹ́yin náà bá wà gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì kànga agbọ́nmágbẹ̀ World Radio 89.3 FM gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run bí ọmọláyọ̀ kan àwọn ilé ọ̀dẹ́bọ̀dé ẹ dákun níbikíbi tẹ́yin náà bá wà ẹ jọ̀ọ́ ẹyin náà ẹ kàn sọ gbólóhùn kan pé Olúwa èmi náà mo dúpẹ́ tèmi o. Àwọn kì yí lógúnlógún à ń kì yí lọ́gbọ̀n lọ́gbọ̀n à ń kì yí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà à ń kì wípé ẹ káàsán ṣàlàfíà lẹwà ṣé dáadáa la bá a yín. A kú ijọ́ méjì ijọ́ mẹ́ta o. Àwa náà rèé a tún ti dé bá a ṣe ń dé. A ti dé sétí ìgbọ́ yín o ní ọ̀sán yìí. Ìkànnì kànga agbọ́nmágbẹ̀ World Radio 89.3 FM your preferred wholesome radio ni ẹ ti ń gbọ́ wa ní ọ̀sán yìí ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ ni ọ̀dọ̀ tiwa débi tó jẹ́ pé kò sí gbogbo mọ̀lẹ́bí tí ò lè gbọ́ ètò wa eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue ní Olúyọlé Estate ní ìlú Ìbàdàn.
1: Àwọn ìka ènìyàn.
0: Ìkànnì alálùbáríkà ìkànnì olóríire. Ẹwọ́n kàbọ̀ sí àkọ́tun ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwùmí ọmọ Ọláyọkun aya wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé. Èmi lọmọ ọlá èmi lọmọ ọlá èmi lọmọ kíkan èmi lọmọ múdùrú fọ́hún èmi lọmọ tí ń rìn tí kì í sojo rárá bó ṣe ń kì mí nìyẹn nídìílé bàbá mi lọ́hùn.
1: Àwọn ìka ènìyàn. Àbójútó ni lọ́nà kọ̀ọ̀kan fẹ́ ni.
0: Lórí ètò ẹ̀dùn ọkàn a máa ń wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kọjọ́ kan eléyìí tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sọ̀rọ̀ náà ó jẹ́ tí ń dùn wọ́n lọ́kàn tí wọ́n rò pé ọ̀rọ̀ yìí bó ṣe rí lọ́kàn mi yìí bó ni mo ṣe fẹ́ ṣe é. Èèyàn mẹ́ta tó wà níwájú mi yìí bó ni wọ́n ṣe dúró méjì méjì ẹ̀bá wọn ni wípé tá a bá gbé ẹrù sókè tá a gbé sílẹ̀ ó tún níbì kan tá a máa ń gbé kà àwọn wá rò pé ibo ni mo tún fẹ́ gbọ́rọ̀ yìí sí o. Ọ̀rọ̀ tó fẹ́ dàbí ọgbẹ́ ọkàn téèyàn ò lè tètè kó kúrò lára. Tó wá di pé àwọn tí wọ́n lọ̀rọ̀ yìí wá wò ó pé a jẹ́ sọ̀rọ̀ yìí síta o ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀ ẹ má gbàgbé òun ló máa ń ṣe lákàlàkàtà lábẹ́ lọ o. Lọ́wọ́ gbé ọ̀rọ̀ náà wá sétí ìgbọ́ tiwa àbí tá a fetí gbọ́ tá a wá wò pé ọ̀rọ̀ yìí ẹja ṣèwádìí ẹja káwa náà mọ tí ń ṣẹlẹ̀ gbogbo tá a kúkú ń ṣe náà iṣẹ́ ìlú náà ni gbogbo rẹ̀. Táwa bá ti wá gbọ́ ọ̀rọ̀ náà tá a ti túṣu désàlẹ̀ kòkò dáadáa a máa wá gbé wá sétí ìgbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbọ́ ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbọ́ tẹ́tí gbọ́ wa ní orí ìkànnì wa níbi wípé ọ̀rọ̀ rèé o.
1: Tó bá ń dára fún ẹ.
0: Lọ́rọ̀ bá rí báyìí ọ̀nà owó la máa gbé gbà ẹ dákun.
1: Ká máa gbé.
0: Tí nǹkan bá ta kókó báyìí ṣé ká gé ni àbí ká fi pẹ̀lẹ́kùtù ṣe ká mọ bá ṣe tú okù náà.
1: Kí
0: Lanfani ma wa wa fun gbogbo eyin ti e ba wa gbo oro ni akoko na lati le ba wa da si oro na ta ba ti se awon ojo opo yele lati gba awon ipe yin wole boya eko eyin okun to so koko yi boya ka kuku mo be ka ge gbogbo e ki gbogbo e le niyanju tabi ka se fe pele kutu ka joko ti ka wa mule yoko kan ka wo ba se tu bo si ma dupe pe gbogbo gba ni gbogbo eyin baba baba mi eyin mama mama mi gbogbo eyin uncles mi gbogbo eyin aunties mi ko si kankan te ma nda mi da nbe bi mo ba se ngbe kale bayi le ti mama pe mi meso mewa pe ah bayi ni ka se se o ona bayi ni ke gbe gba elomi o ni oro yi ti ogede ni ko to nta yada pon oro mi gan yo wa so yo ta koko to de pe awon ti won pe gan ni eleyi amo be mi na se ro si re ko si gba kankan te da mi da mo si dupe lowo gbogbo yin patapata tori ko si be mi nikan se le da se bi n ba jo je pe mi ni mo nso oro mo yan na na emi na ni wa tu wa mo tu pe e se ja se bai rara o eni to awon to ni oro na si so tawon na so si ta ni wi pe kawo eyan le da si e kawo tu le mo inu odo tawon ma dun la oro na si gbogbo eyin ololufe ikanni kanga agbon magbe mo gbagbe wipe te ba fe se onigbowo wa lori kankan nu awon eto ta ma ngbe sori afefe o le ma je eto edun okan oboye ikankan wa te fe ran si lati mo gbo lori ikanni wa e ba fe se onigbowo eleyi ta oloyibo npe ni sponsorship aye sisile fun yin lati se be o e tabe fe se ipolowo oja kan tabi o miran ipolowo oja bayi ohun ni agumu owo ko se ni ti o gboja kale ti o ni fe ka awon eyan mo ntohun ta edemo lodo ti wa wipe ogunloga awon eyan ti won gbo wa wo po jantirere boya ni ile wa yi ni oloke oku kaakiri agba nla aye lawon eyan ti mo ngbo wa o eyin e wa wo be ba gba won ipolowo oja yin e wa sori ikanni wa ta ba yin gbe sori afefe e wo iye awon eyan ti won gbo ti won feti ayo gbo to je wipe opolopo nu won gan ni won wa fe wa ba yin raja e aje ti wo gba niyan o e wa ba wa do po le ni o ke mo npe rere loluwa gbangba bayi ni le kun wa wa sisile lati gba awon ipolowo oja yen wole tabe fe ba wa do po ke so ni gbowo lori kankan nu awon eto wa e le kan si wa ni olu ile ise wa ni Welsh Radio 89.3 FM ti akale si opopona Alaafin Avenue ni Oluyole Estate ni ilu Ibadan lowo ti oni gani lara rara lowo ti oni fa yin lapoya owo odakomu owo bintin

bá ṣe lè mọ̀ rìn nílé ayé ta wà yìí torí wa ò ní mì sọ́tún tí ò ní mì sósì eléyìí ló fa toríṣiríṣi nǹkan fi ń ṣẹlẹ̀ lójoojúmọ́ láwùjọ láàrin ilé kódà gan níbi agbègbè ibi tá à ń gbé oríṣiríṣi nǹkan ló ń jẹ yọ láàrin àwọn láńlọ́ọ̀dù tẹ́nàntì sí láńlọ́ọ̀dù láńlọ́ọ̀dù sí tẹ́nàntì kódà gan láàrin ọkọ àtìyàwó oríṣiríṣi bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ jantirẹrẹ o kò síbi tọ́rọ̀ ò ti lè jẹ yọ. Ìdí nìyí tó jẹ́ wípé a lè dẹ́kun àti mọ gbérú ètò yìí wá sórí afẹ́fẹ́ torí wípé ọ̀rọ̀ pọ̀ kódà gan ẹlẹ́yọ kankan tá a mú wá gan lórí ètò tá a bá ti wo bí gbogbo ẹ̀ ṣe rí ọgọ ìgbà míì gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín pé àwọn ọ̀rọ̀ gan pọ̀ lọ́wọ́ wa àmọ́ tá a bá ti wo àwọn míì tán ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tà tàdà pọ́n kò nílò gan ká gbé wá sórí afẹ́fẹ́ káwọn náà lè sọ pé ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wà yẹ̀yìn náà ẹ wò ó kò ń ṣe nǹkan tó le ẹ̀yìn ṣe báyìí. Àmọ́ èyí tá a bá wá rí wípé lóòótọ́ àwa lè ní tó ń bẹ lọ́kàn tiwa wípé ẹ jẹ́ kó ṣe báyìí sọ̀rọ̀ náà àmọ́ a máa fẹ́ràn láti gbé wá sórí afẹ́fẹ́ kí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa kẹ́ ẹ bá wa fetí gbọ́ kẹ́ ẹ bá wa wò pé ó dà báyìí ni kí wọ́n ṣe ṣe torí pé ṣe mọ̀ wípé ẹnìkan ìjáwádé gbogbo wa àsì lè sùkọ̀ ká kọrí síbì kan náà. Bélè bá sọ tiẹ̀ bítọ̀ náà bá sọ tiẹ̀ ìgbà míì ẹ rí wípé bí irú ọ̀sẹ̀ tó kọjá gbogbo wa ọ̀fẹ́ dàbí pé ibì kan náà gbogbo wa sọ̀rọ̀.

àmọ́ ìgbà míì wà ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa sọ eléyìí lè sọ báyìí tọ̀hún lè sọ báyìí èmi lè sọ báyìí yóò wà di wípé tó bá kọ wájú sí ọkọ ọ̀tá bókẹ́yìn sí ọkọ ọ̀tá tó bá kù wọ nìkan ọ́ tẹ̀rù ara rẹ pa àwa ti ṣe tiwa kúrò ńbẹ̀. ọ̀rọ̀ míì sì máa nílò kó jẹ́ wípé a ṣe follow up báwo lóyìnbó ṣe máa sọ pé a tẹ̀ gbogbo bọ́rọ̀ náà ṣe fẹ́ rí àwa náà máa fẹ́ mójútó kí nǹkan má baà bàjẹ́. ẹnìkan tiẹ̀ ń ṣàwàdà wípé nǹkan tá a rọra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ iṣẹ́ ìlú ni mo ní bẹ́ẹ̀ ni kódà gbogbo àwọn gbogbo ẹ̀yìn tẹ́ ń pè wá tẹ́ ń bá wa dá sí àwa kọ́ la kúkú ra kírẹ́dìtì fún yín tẹ́ fi máa ń pè wá lójoojúmọ́ iṣẹ́ ìlú náà ni èmi sì máa ń sọ nǹkan kan pé ẹnikẹ́ni téèyàn bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun ní ẹnì kejì èèyàn kì í wá ṣe pé gbogbo ògbà bóyá owó ni bóyá oúnjẹ ni èèyàn ń yáyàn ní ọgbọ́n èèyàn ń gbé ọpọlọ kalẹ̀ pé ó ṣe ṣe ọ̀rọ̀ yìí báyìí ó ṣe tọ̀ báyìí èèyàn ń ṣèrànwọ́ lọ nìyẹn gbogbo nǹkan náà kọ́ lowó. ẹwẹ́ wà nǹkan fìdílé o ẹ pé gbogbo àwọn èèyàn tẹ́ ẹ máa ń bá gbétò wípé ọlọ́run mi ọmọláyọ̀ paya wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé ti bọ́ sórí afẹ́fẹ́ ètò ẹ̀dùn ọkàn ó ti ń lọ lórí afẹ́fẹ́ lórí ìkànnì ìkànnì àgbọ̀nmágbẹ̀ Welsh Radio 89.3 FM. ẹ fìdílé nǹkan ẹ wà nǹkan fìdílé ẹ kídi ṣáà ti wà lórí nǹkan ẹ jẹ́ ká sáré dókè lọ́ọ̀nà fún ìpolówó ọjà ráńpẹ́ à ń padà bọ̀.

àti orí ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú ẹ̀mí ọmọ yín olóògbé wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé. Fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rè tẹ́ ẹ máa gbọ́ ètò yìí lórí ìkànnì kànga agbọ́mágbé Welsh Radio 89.3 FM lórí ètò ẹ̀dùn ọkàn amáwo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan òjọ̀kan eléyìí tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sí ó jẹ́ tó ń dùn wọ́n lọ́kàn ọ̀rọ̀ náà lè dá ó fẹ́ dàbí ọgbẹ́ ọkàn kan téèyàn ò lè tètè gbé kúrò lára tí wọ́n wò pé ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yìí síta o káwọn èèyàn bá mi gbọ́ o tá máa wá gbọ́ ọ̀rọ̀ náà tá máa gbé wá sórí afẹ́fẹ́ tẹ́yìn tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ máa gbà wá dá sí bóyá ẹ fẹ́ sọ ọ̀rọ̀ sí tí ẹ fẹ́ gbà wá níyànjú tàbí ọ̀rọ̀ náà ti ẹ̀ nílò ìrànwọ́ kan tàbí òmíràn tẹ́ wá rí pé ìrànwọ́ yìí ń bẹ níkápá mi tá bá ti ṣe àwọn ojú òpó yẹlẹ̀ láti gba àwọn ìpè yín wọlé. Eléyìí tá a fẹ́ mẹ́nuba lónìí ọ̀rọ̀ arábìnrin kan ni o ọ̀rọ̀ náà sì jẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ wípé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní yàjó yàjó òun ni mo fi wọ̀n pé jẹ́ ẹ ti ẹ̀gbá àwọn kan ti jẹ́ aṣọ ilé iná káwọn èèyàn lè bá wa dá sí kí arábìnrin yìí lè mọ nǹkan tó fẹ́ ṣe torí ọ̀rọ̀ náà ti fẹ́ di ó ti di iṣu atayanyan báyìí ó ti fẹ́ di gbọ́mi sí omi òto gbogbo ẹ̀ ti fẹ́ fọ́jú pọ̀ táwọn tó ń wò pé táwọn kan sọ pé ẹ ṣe táwọn kan sọ pé ẹ má ṣe táwọn wá wà láàárín lóòótọ́ lọ́kàn tàwọn náà àwọn ò fẹ́ nǹkan ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yẹn bíi kí gbogbo nǹkan kó tiẹ̀ kún kálukú máa lọ lọ tiẹ̀ kí gbogbo ẹ̀ dàrú pọ̀ ni àmọ́ wọ́n tún wá wò pé ọ̀rọ̀ yìí káwọn sọ síta káwọn èèyàn bá wọn gbọ́ pé bóyá ṣé nǹkan táwọn rò lọ́kàn àwọn táwọn fẹ́ ṣe ẹ ṣe káwọn ṣe. Màmá ẹ mọ̀ pé mi ò ní mú ọ̀rọ̀ pé ó dá báyìí náà lọ̀rọ̀ ṣe rí ẹbẹ gbà wá níyànjú rárá mo máa sọ gbogbo kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ kí gbogbo ẹ lè yé wa o. Arábìnrin yìí sọ wípé ọmọ mẹ́ta ni Ọlọ́run ọba yọ̀ǹda fáwọn òbí àwọn màmá àwọn sì máa ń sọ fún àwọn wípé kì í ṣe pé bóyá bàbá àwọn rí àwọn wọ́n sọ pé wọ́n kọnu ṣẹ̀ṣẹ̀ mọ̀ ilé ayé ìsìn tó jẹ́ pé ìwọ lọ́ kọnu sí ẹni tó fẹ́ pé ó dẹ̀ já fẹ́ ra nǹkan kan wọ́n ní rárá o bàbá àwọn lọ fẹ́ àwọn fún ọkọ àwọn. Nígbà tí bàbá àwọn kọ́kọ́ fẹ́ ìyàwó ìyàwó tí bàbá àwọn kọ́kọ́ fẹ́ láyé wọn nígbà tí arábìnrin yìí lóyún ìgbà tó fẹ́ bímọ àtoyúnú àti ìyá àwọn méjèèjì ṣaláìsí lọ́jọ́ ọ̀kúnlẹ̀ gan-gan-gan. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣàṣẹlẹ̀ tílẹ̀ ti ta sí díẹ̀ bí bàbá àwọn ṣe wá sí ìlú tí màmá àwọn wà nìyẹn bàbá àwọn sì wá kí bí ẹ̀gbọ́n bàbá wọn bí ọ́ńkù ṣàbá olóyìnbó ṣe máa ń sọ ó ṣàrí pé àwọn ṣáà kọjá ń gbà yẹn àwọn ògbọ́n ò ti ẹ̀ rántí ìgbà tó rá wọn àmọ́ ní gbogbo nǹkan tí ká má fọ̀rọ̀ gùn nǹkan tí ó ṣàṣẹlẹ̀ ni wípé nígbà tí wọ́n ti rá wọn wọ́n ti padà lọ àṣẹ ó ti sọ fún ọ́ńkù ọkọ bàbá àwọn ti sọ fún ọ́ńkù wọn yẹn wípé ọmọ tó kọjá báyìí sí ìdílé wo ló ti wá àwọn wo ló bí nǹkan kan wọ́n sì ti ṣàlàyé bàbá àwọn kẹ̀ bàbá màmá àwọn kẹ̀rẹ́ wọ́n sì jọ́rẹ̀ sí ọ́ńkù bàbá àwọn lónìí ìyẹn bàbá màmá àwọn wọ́n jọ́rẹ̀ sí ọ́ńkù yẹn nígbà tí bàbá àwọn ti wá padà ní ọ́ńkù bàbá àwọn wá lọ bá bàbá ìyá àwọn pé kọ́ báyìí báyìí báyìí àbúrò mi kan wá owó rọmọ yín tó kọjá o ó sọ pé òun fẹ́ràn nǹkan kan kásà má fọ̀rọ̀ gùn ibẹ̀ ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ tó jẹ́ wípé wọ́n ti kọ́rọ̀ sí màmá àwọn lórí màmá àwọn ò sì rọ́kùnrin náà rí kò bá wọn sọ̀rọ̀ rí kò àwọn ò mọ nǹkan kan ń pa rẹ̀ àwọn méjèèjì ṣáà mọ bí wọ́n ti ṣe gbogbo rẹ̀ ṣá o tó fi jẹ́ pé wọ́n ṣe ọjọ́ ìgbéyàwó tí ìyàwó tẹ̀lé ọkọ rẹ̀ lọlé ọkọ láì mọ̀ rí. Wọ́n ṣàṣètò ìgbéyàwó fáwọn méjèèjì bàbá àwọn ṣàmú màmá àwọn lọ sí ìlú láti ayébáyé ni bàbá àwọn ti ń ṣiṣẹ́ bakery.

0: dáadáa mọ́ ó ṣáà kọ́kọ́ lànà ìgbà tó tí wá yá gbogbo ẹ̀ tí ẹ̀ tí wá fọ́jú pọ̀ ojú òtí ẹ̀ wà ríran kankan mọ́ làwọn fi dé ẹni tó jẹ́ wípé ojú ẹyọ kan làwọn nílé ní kò wá sí owó táwọn òbí àwọn ò tí ì ná sójú yẹn kò síbi tí wọn ò tí ì gbé wọn dé wọ́n ní títí dé ní gan àwọn àtàbúrò wọn yẹn wọn ò jọ rẹ́ lóòótọ́ wọn ti bá wọn parí ẹ̀ wọ́n ti bá wọn ṣe gbogbo ẹ̀ pé láàrin kọ́ pé mọ̀lẹ́bí kọ́ sọ ìyẹn náà ti bẹ̀bẹ̀ àmọ́ láti ìgbà yẹn títí di ìsìn iṣẹ́ mọ̀ pé àárín wọn ò lè dánmọ́rọ́mọ́ ìyẹn náà bó ń ṣe bíi pé èmi mo dẹ̀ fa kí ẹ̀gbọ́n mi fi lójú kan o àárín wọn ò ṣáà gùn dáadáa àwọn náà wọ́n ní káwọn má purọ́ o ó sì máa ń wà lọ́kàn àwọn wípé àbúrò àwọn ló sun àwọn do lójú kan lónìí ojú ẹyọ kan tó kù ṣáà ń ríran kedere dáadáa àwọn ṣáà máa ń lo ìgò sí ojú yẹn tó fi táwọn fi máa ń ṣe àwọn lọ sílé ìwé o àwọn lọ sí yunifásitì àwọn ṣe gbogbo ẹ àmọ ọrọ ojú yẹn ṣe mọ ó jẹ nǹkan kan tó jẹ wípé ó máa ń ti àwọn lójú bóyá torí bó ṣe máa ń ṣe táwọn máa ń háìdì tó jẹ pé àwọn òun fẹ tí nǹkan bá ṣe àwọn òun fẹ fira àwọn síta àwọn òfin bẹẹ láwọn ọrẹ ọkùnrin àbí ké ọkùnrin kọnu sáwọn àwọn ṣáà lọ sílé ìwé àwọn parí ilé ìwé kò síṣẹ́ kò ṣe nǹkan nígbàtí àwọn wáṣẹ́ títí táwọn ò ríṣẹ́ làwọn bá lọ sí bakery bàbá wọn bakery yẹn ti dín ńlá kódà gan wọn ti láwọn ẹ̀ka lóríṣiríṣi àbúrò àwọn ló kọ́kọ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ o àmọ́ nígbàtí àwọn ò kọ́kọ́ fẹ́ gbà pé àwọn máa lọ ṣiṣẹ́ ń bẹ̀ ní bàbá wọn ṣé o ṣáà tí ì ríṣẹ́ kí ló wá fẹ́ máa ṣe báyìí yìí tá a ṣẹ̀ṣẹ̀ ṣí síbi kan kinní kan lọ síbẹ̀ kó ló máa dúró síbẹ̀ kó máa wo bí gbogbo nǹkan ṣe ń lọ. ìtí bàbá àwọn kọ́kọ́ ṣí ní ìjíǹde ayé wọn àbúrò wọn ọkùnrin yẹn ló wà níbẹ̀ tó ń ṣe kò kárí gbogbo rẹ̀ kódà gan nísìnyí gan àbúrò wọn yẹn wọn ló ti níyàwó tiẹ̀. ẹ wá máa bí mi pé kí ni nǹkan tó wá wà ńlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ mo lérò pé bí mo ṣe sọ gbogbo rẹ̀ ó ti yé wa. arábìnrin tá à ń sọ̀rọ̀ wọ yìí látàrí nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àti àbúrò wọn nígbà tí wọ́n sì wà ń kékeré ojú ẹyọ kan ó ti fọ́ tó jẹ́ wípé wọn ò fi ríran mọ́ tó jẹ́ pé ẹyọ kan ni wọ́n fi ń ríran. àwọn ṣáà wà ní ibi ibẹ̀ tó jẹ́ pé ibẹ̀ ni bakery bàbá àwọn yẹn làwọn ṣáà wà táwọn ṣáà ń ṣe nígbàtí torí ẹni tá à ń sọ̀rọ̀ wọn ìwọ sọ éèjì wọn gangan àmọ́ wọ́n ní pàwọn ti kọjá ọmọ 30 years o wọ́n láwọn ti kọjá ọmọ 30 ọdún àmọ́ wọn ò sọ pàtó iye ọdún táwọn pé. wọ́n wá láwọn wá pàdé arákùnrin kan nígbà táwọn jáde lọ sí báǹkì lọ́jọ́ kan níbi iṣẹ́ mọ̀ pé báǹkì nígbà míì ọlọ́run sí táwọn bá sì ń lọ báǹkì àwọn máa ń kó gbogbo nǹkan dání torí àwọn ò tiẹ̀ fẹ́ máa yá nǹkan máa ṣe àmọ́ gbé táwọn dúró sí táwọn ti ń kọ nǹkan táwọn fẹ́ kó gbogbo owó tí wọ́n pa ní bakery lọ sí báǹkì ló bá di pé arákùnrin yìí wá yọ pé ẹ dákun báírò yìí mú dání ẹ fún mi nǹkan báwọn ṣe fún ní báírò nìyẹn wọn ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn àwọn tó jẹ́ wípé àwọn èèyàn sábà arọ́kùnrin tí yóò bá wọn sọ̀rọ̀ àwọn wọn nígbà tí ó ṣáà táwọn fún ní báírò tán owó ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rín wọ́n ṣáà ní nígbà tó wá ṣáà fẹ́ máa bá wọn sọ̀rọ̀ pé ṣe mọ̀ ó ti oníbàárà rẹ̀ ń bólè bọ́ ó ti gba báírò ó ti ń kọ̀ọ̀kan tó nǹkan bẹ́ẹ̀ ló sì ń bèèrè ọ̀rọ̀ àbáṣe wà pa ẹ̀kíníkan ṣe mọ̀ kọ́kùnrin máa fẹ́ máa bá obìnrin sọ̀rọ̀ wọ́n nílẹ̀ mẹ́wàá làwọn ṣáà máa ń gbọ́ ojú àwọn yẹn sókè làwọn ṣáà orí nǹkan ti ń bẹ́ ń bẹ́ kó má di pé bóyá ó sọ pé ó rí pé nǹkan ṣe mí o rí dáadáa o tó bá mọ̀ pọ́ fẹsẹ̀fẹ́ ni kò tètè máa lọ báyìí kò kúkú ṣe tuntun wọ́n láwọn lò gbọ́ àwọn sójú tẹ́lẹ̀ nígbà tó yá àwọn kúkú wá bọ̀ kó kúkú rí gòrìnà kedere ń pé bó ṣe rí rèé o wọ́n ṣáà ní pẹ̀lú nǹkan tí àwọn rí yẹn kò tiẹ̀ ṣe lára bákan ó tún bẹ̀rẹ̀ sí àtọ́ tún ṣe tán tóun ó ti ṣáájú àwọn ṣe tán o nígbà táwọn tiẹ̀ ti rò pé ó kúkú ti rí pé ojú ẹyọ kan ò sí níbẹ̀ ó ti lọ ń tiẹ̀ nígbà táwọn máa ìyàlẹ́nu ló jẹ́ fáwọn pé táwọn jáde lẹ́ inú báǹkì àwọn bá tún pàdé arákùnrin yìí àṣó ń dúró dà wọn. wọ́n ṣáà ní láti ibẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ sí ní bọ́kùnrin ìsọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn ti wọ̀ tó fi jẹ́ pé àwọn ti jọ ń ṣe wọlé wọ̀de bíi pé girlfriend boyfriend àwọn ṣáà ti jọ ń déètì. wọ́n dẹ̀ ní àwọn àtọkùnrin yìí ti ń fẹ́ra àwọn ń sìn wọ́n ní ó ti kọjá ọdún mẹ́rin o. ta ba ma shiro re si isin lowo lowo bayi toro sele o o wa ni bi odun meji seyin se mo pe bakery baba won ni mo so fun yin pe won tin sise o wa sa ni baba won sa be eyan ko soro eyan kan ti ma wa sodo won ise osise ijoba leni na won wa ni boya won wa eyan ni bi ise won pe ohun ma bo ga ohun soro nkan kan be yen igba ti arakunrin ta de soro yi awon molebi arabirin ta soro won yi won ti mo arakunrin na nigba ti baba awon sa ba won to gbogbo e pe o da lo si bi bayi ko mu we re lo looto won ni baba awon ti yan leti awon won ti go ama won wa wo tori arakunrin ta won fe yen ko si se kankan lowo re se wa mo kan tarabirin se won ni koda nkan ta won se yen titi de ni baba awon si fi oro yen binu sa won ohun lo tu wa wa lara awon kan ti wahala fi wa le ti baba awon fi so npe ni ito ti e se yi ko si e si nkan ta fe se si o fi le ni nigba to wa sa ba won se gbogbo re to ni ka won lo sibe awon ti wa gba leta arakunrin ti won fe yen ati cv re ati gbogbo re instead karabirin lo sibe ko lo mu ti won le fala na gbo ti ete lomi ni won gbo iwe arakunrin yen ni won mu lo si ibe o to lo fi ile pe ohun ni wa se won mu ti won awon leyin baba awon ti lana fun o amo arakunrin yen ni won mu leta re ni won mu cv re lo pe ko won ba sise nise ijoba eni to ti e fun o se mo pe baba awon o mo oga yen baba awon o mo kankan won sa eniyan sa fe ran won lowo ni nigba ti oro sa ri bakan bakan awon ti ibi to lo ati egbon kankan lawon ba wa na nbe lawon ba jewo fun baba awon pe igbese bayi lawon ma gbe awon o si fe so fun yin nigba ta won se pe awon mo pe inu ma bi won ninu bi pe awon ori ki baba awon binu be yen ri baba won ma to ba fe binu sa won gba mi won ma fe wo ti condition won ko ma da bi pe tori nkan se la se nse bakan bakan si won ni baba won binu sa won lojo yen to je wi pe wo omo to je wi pe mo wa bi o se ma ri se to ma o wa lo mu otokunrin lo wa lo mu gbonbe mo ni o lo re fun won ni cv re ko se gbogbo nkan o wa lo fun won ni tokunrin o si tubu mi gbo wo lawon ri binu awon obi awon mejeji lojo yen mo kini won fe se obe ti gomo lowo omo so benu arakunrin yi wo gba sise o wo pada gba arakunrin yen sise so awon obi won awon kuku wa fi so npe karodi maso karo so modi gidi sha ti mo gbofo ni o pe gan ki won to yonda kinu won to yo o amo ngba ti arakunrin yen na sha nse bi pe mi kuku fe lo ba kuku yonda gbogbo e pe to boya bo lowo ba se ko niyan eni ti o nise tele arabirin yi won fi ipo ti won fi dipo titi re pe ko hun ba le rise won si no si nse daada tori ipo kan to ndu baba won ni wipe eni ti won ba won se kini o ti pari ise yen ko nse se yepere lo fe fe ni na o ipo giga bayi lo fe gbe ni na si to fi di pe won de fun arakunrin yen o si ti nse yen o si ti doga won si ni o fi mo awon o ntoju awon o si nse daada se mo eni to je won la won ni leyin la arakunrin yen leni akoko to je pe yo konu sa won abi la won ma fe ni gbesi aye awon won de lawon ti pe omo ogbon do awon ti pe omo 30 years kan ko ka won to pade arakunrin yen ina e ma wo arakunrin ya won la won ti wa bade bi pe awon ti fe wa fera awon bayi awon ti se to mo mi mo won ti se introduction tawon loyibo ma pe ni introduction ti won kokko se ni lo ni gbonkele awon molebi ti mo ra won ti wa da ojo koda ojo ti ojo wedding ti mo nso yi osu meta loku o ti igbeyawo o sese to ti won ti mu gbogbo e to ti mu gba to ti magbon to ti se gbogbo re papo o e wa bi mi pe kini nkan to wa sele o arabirin fi di pe ti won wo pe se kin lo waju ni abi kin pada seyin se kin kuku fo se bo ni mo ti e se fe se oro na ti mo fi wa so fun yin wi pe awon obi awon wa leyin pe je ki gbogbo e je ki o ti e foka eni to je wi pe a fe sun je tele tohun na tu wa lo fe po rara e je ko ma lo won wa ni ko pe yi lawon wa se awon iwadi kankan to rawon ri bo se nse lenu jo meta yi awon ba ri pe arakunrin yi ni ko pe yi omo ti iwadi tawon se gan awon ba ri wipe enikan ti loyun fun koda gan ko se pe won loyun fun lasan o arabirin yen gan ti bimo omo ta si so yi ko se pe se mo pe oto ni mo de so fun yin pe won ti nfera pe o ti koja odun merin bayi ta ba sire si lowo lowo ta wa yi won ni to ba je pe boya omo yen ti po mo bi omo odun mara won ma so pe boya o ti bi tele amo mo yi gan o ti po mo odun kan ni igbeyawo ti won si da si ile osu meta bayi won se igbeyawo o si tu fun yan kan loyun to ja wi pe eni na ti bimo omo ta si so yi omo yo ti pe omo odun kan to fi han wi pe ni ko pe yi ohun lo ta se agere yen to si se won ni gba ta si ri yen tu sa won lowo awon bi lere o si ko si jiyan re oni bo se ri niyan lo wa nbe awon pe ka won ma binu edakun iru ma binu wo ni oro na ati pe eni to fun loyun se yo wa fe fi ni won wa so wi pe o ni kankan ko pelu e pe nkan to sele yen o ko sesi laarin eyin mejeji ni pe wo de so pe ko wa bo se ma se o si so pe won o le se nkan kan si nkan to wa amo se o mo iyen tele that means pe gbogbo igba ti a ti se mommy mo a ti se mommy mo pe odun kan ti ko o ti nlo lori re to wa se yen ni ko pe yi to ti mo wi pe o ma fe mi sile iru iru asise wo niyan oro re o gbogbo eyin te tin gbo mi lati ataro arabirin wa nwo pe ki na won ma se to ra won ti pinu lati inu okan awon wi pe awon o fe ni kankan se po pelu e tori eni to le boru ko se pe boya fun ara re lo wa fe nu ara re so ko jewo fa won awon la won se iwadi awon la wo ri o fe dabi pe eni to bimo yen gan fun ara re gan lo wa so lo wa soju abenko sa gbo onu ogbon alumo koro yi to fi je pe tawon wa won pe kini nkan to nsele ti tawon fi iwadi wi pe enikan ti bimo fun o wa salaye fa won pe ngba to hun gbo ohun ti gbegbese ngba ti arabirin yen bimo o si ti ri aridaju wi pe omo yen omo ohun ni tori opolopo eyan le ni boya ko lo se DNA o le mo jo omo re ni o eje nso bayi omo re ni ohun ni mo se wa gboro ti mo wo pe ah oro yin ma ta koko oro yin ma ni bo se je gbogbo eyin baba mi eyin mama mi inu iru odowo la fe daun lo oro yi si tori awon obi awon ti so wi pe ko ma lo nlo ti e pa awon o fe wahala fo mo awon leni to je npe o ti lo fun eyan kan loyun awon e kini kan awon omo nkan ti arabirin yen ma se boyo si fe ni boyo ju e si wa nbe ni won ti ni awon o ti e ko ma se igbeyawo mo ama won wo awon elomi si n so fa awon wi pe ka won fi sosun ka won fi para ka won gboju nbe iwo lo ni nkan iwo lo se gba awon lo sagbon looto o nbe awon obi e na tun be awon mole bi awon wi pe e dakun asise ni e ko ni nkan kan se pe larabirin yi o ko sere wa je o fo sasise ni nkan e dakun sasise ni se to ba pada fe ra won se ko ni ibu e do ki lati e fe se si se karabirin fa pada lo fe arakunrin se kan ma gba eto won lo ni abi ko ti e kuku so pe o da kon kaluku mo lo nlo ti e oro re o e ba wa da soro yi 0916893 1000 eje amu pe yi Ekaso ma ki loruko yin ma ti bi te tin pe wa
1: Oyo kan lo so la kale
0: Eka bo o ati moyo ba wa roro wa yi ki le lero pa le se si o
1: E mo wa to ba ko ti bi ti eni o mo kan ba tun gbe wa lele nti ju wa kala mu e le gu ara e ti bi te
0: kogwa e pelu wedi kan ma wo ti omo oyun ti elikan ni fo arakunrin na
1: ka ti mo so ye ni ti ba je pe o ti ti e mind ni e ni si ti bi ko ti e ani e se ma ni ya je o kon ye ti ma ni ya je kan ma to ni o mo ri ti ya fun e ti e bu do be re ni si ko de ti se ya wo ibu ni ti ba le ye ma ti introduction ni je do ko ti ye o ti ji je o ti ke ju o bi oni kankan to wa lowo leji ni to si ri nan to ba je pe ni ke ti ri se ri yan den ko ko to ma ba ke ni to ba de ti le ni fun ti da ri ya tu se ni o ko me ti ni ni to fun ti ko ro da ba láàdì tí wọ́n máa dá àwọn ọjọ́ fún lọ́jọ́ wájú
0: tí wọ́n máa dáyún jọ.
1: Ẹ̀ tó bí ọba ti wà tako sí ìjọba ẹni tí láti fi ṣe wáyé. Pẹ̀lú apó rírì lọ́kùnrin ni kò tó fi kalẹ̀ kó lọ fẹ́lẹ̀ mi ní nípa àwọn ilé tó ṣe.
0: Ní kò pẹ́ yìí.
1: Bóòlù dáadáa ọlọ́run
0: pẹ̀lú. Àmì àmì àmì àmì ẹ̀rọ àṣẹ àti mọ̀yọ̀.

0: ẹ̀sán o.
1: Ẹ káàsán.
0: Ẹ káàsán sá, o kí lorúkọ yín sá àti ibi tẹ́ ti ń pè wá?
1: Bólú láti fẹ́ láti New York.
0: Ẹ káàbọ̀ o, Mr. Bólú, ẹ dákun ẹ bá wa dá sọ́rọ̀ yìí.
1: Ọ̀rọ̀ yẹn bá o ti tó sí mi lẹ́nu, ó ti bí ọ̀ sí. Ìgbó dẹ̀ ṣe fọ́nrá ìlú ṣe ń sùn dànù. Because éjì tán wà yẹn, wọn ò ṣẹlẹ̀ máa pa kiri mọ́. Advice mo tẹ̀lé fún wọn ni pé tí ìsọ ẹ pé kò dẹ̀ sọ kùn dà. Ọ̀rọ̀ yẹn ó lágbára, kò fẹ́ kùn tó kẹni tí wọn pé di pé fourth love. Ó máa lágbára o. Tèmi nǹkan tí mo tẹ̀lé sọ fún wọn ni pé kán go ahead. Wọ́n bímọ bíi méjì abẹ́rẹ́ kan fún. Torí wọ́n ti tó tàn láti ní ọmọ.
0: Láti lọ
1: ọmọ. So wọ́n lè rán ọmọ gbẹ̀yìn wọn. So wọ́n nídìí ọmọ. Wọ́n tẹ̀ bímọ méjì fún. Bọ̀ wọ́n gbé kúrò lọ́kàn pé.
0: Ẹnìkan tí wọ́n lè gbọ́kàn lé lọ títí.
1: Torí kò lè stop. Tókùnrin bá ti fẹ́ bá bọjú síta. Kò sí nǹkan tán lè fi gba orun wọn lọ́wọ́ kọ́ mọ́. Kì í stop ọkùnrin ni mí. Kò lè stop, kì í stop. Rárá, orí bẹ́ẹ̀ ni tó ń jalè. Kì í kúrò lẹ́jẹ̀ mọ́. So wọ́n tẹ̀ bímọ, wọ́n ti lọ́mọ láyé. Iná lè ṣe. Wọ́n dẹ̀ máa kọ ọkàn tán. So tó má dẹ̀ ti sí nǹkan lówó wọn dání. Tó bá dẹ̀ ti da bí ọmọ méjì àbọ̀ mẹ́ta. Tó bá ṣe lè sí wọ́n rí pé ó fẹ́ pin wọn lẹ́nu débi tó ti gbá ìsàn wálé
0: fún wọn.
1: Wọ́n yọwọ́ ẹ̀ dànù. Wọ́n yọwọ́ ẹ̀ dànù kan lọ dánù kan wà. Wọ́n dẹ̀ máa tọ́jú ọmọ wọn. Àríyàn àárí àwọn sísun wọn àràn tọ́jú ọmọ tọ́mọ gbé wọn lọ lórí ìbò tán ṣe gbogbo ẹ̀. Wọ́n má lọ fáìsàn wọn wọn létà. Rí motivation náà tó lọ tọ́pọ̀ ẹ̀ lọ pé HIV wọn. Wọn náà ò ní jẹ́ ká rí
0: kúkú. Àmì o, àmì àmì. Ẹ ṣe o, Mr. Bólú, ẹ ṣe gan ni.
2: Àdúrà báwọ̀ tó ń sọ̀rọ̀ wa lẹ́yìn
0: o. 0916-893-1000 0916-893-1000 Tàbí kẹ́ ẹ pé 0911-3-4-893 0911-3-4-893 Lẹ́ẹ̀kan sí 0916-893-1000 0916-893-1000 Tàbí kẹ́ ẹ pé 0911-3-4-893 Ẹ̀kásán o.
1: Ẹ̀kásán ẹ kú ètò.
0: Ẹ̀kásán sáà, kí lorúkọ yín sáà àti ibi tẹ́ ti ń pè wá?
1: Orúkọ mi ni Kayla Wal láti ibi tó Kánú Ìbàdàn.
0: Ẹ̀kábọ̀ o, Mr. Lawal, ẹ dákun ẹ bá wa dá sọ̀rọ̀ wa yìí o.
1: Ọlọ́run ni dọ̀pọ̀lọ́ yín.
0: Àmì àmì
1: àmì. Gbogbo àwọn ìjọ̀gbọ́n ti ń sọ̀rọ̀. Tí wọ́n pè ní sí èṣù nìyẹn. Èṣù náà láàwẹ̀ mọ́ lọ́rùn. Ọjọ́ ọ̀la rẹ̀ ní kọ́lọ̀ ń di ọjà. Sábàbìnrin yẹn ọmọ padà o. Torí títọ́ wọ́n ní ohun ṣùṣù ilé ṣù máa ń ṣù. Ọlọ́run ò ní jẹ́ kí èṣù kó ṣu ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ kọ́ bá dànù. Tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ yẹn láti ìpìlẹ̀. Ẹ rí i pé ìjà ojoojúmọ́ náà ká ní pé wọ́n bá fi sùúrù fún ọ̀rọ̀ ilé ayé wọn jọ náà lọ́hùn. Tí wọ́n bá gbọ́ yín dáadáa, ìjà wọn jà tọmọ ya rẹ̀ ti kan gún lójú. Tí ọba ṣe pé sùúrù bá ń bẹ́ẹ̀bẹ̀ jọ náà lọ́hùn náà, ó ṣe ti fi wélé yìí ọmọ wáyé. Àbí bẹ́ẹ̀ kọ́.
0: Ó
1: sì lẹ́nìkan kan ọ̀dẹ́nu kan ń rí. Wọ́n ní bí afárá àdánwò lèèyàn mọ́ gùn lókè ọ̀la. Àdánwò kan ló tún yọjú ń bẹ̀. Sùúrù lọ́wọ́ kù tí ó nì àti bẹ́ lọ́hùn. Gẹ́gẹ́ bí arákùnrin tó sọ̀rọ̀ kan tí wọ́n sọ̀rọ̀ sẹ́kùn ọlọ́run ní bàlákàyè rẹ̀ jẹ́. Tó bá ti rí pé ọba dúró tì í, tọ́nà bá ti ní ó bímọ, tọ́nà ní ọ̀sẹ̀ bí a máa ń bẹ̀, kóun ọmọ àfàdúrà ara rẹ̀ lọ́wọ́. Ṣé bá lásìkí làwọn tó bí? Aláṣìkí sì nù náà, torí tí ìbá ta aláṣìkí ni, aláṣìkí rẹ̀ ló gbé fọkùnrin. Aláṣìkí rẹ̀ ló gbé fọkùnrin. Ọkùnrin inú kọ́ lọ ronú torí ọjọ́ alẹ́ tiẹ̀. Tó bá ṣàbòsí rẹ̀ náà padà jìyà. Kò lè mú jẹ. Kò lè mú jẹ. Fún wọn mọ́sídìí dàgbé sí ayé ara rẹ̀. Torí kọ̀ǹdíṣọ́ tó wà ń sí. Ohun gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ọkùnrin ọ̀sọ̀rọ̀ sí rí. Kọ̀rọ̀ fún ni rí. Ẹni tó tún wá rí kó tún wá fìbínú kúrò ń bẹ̀.
0: Mo
1: wá fàsìkò yí ra àwọn òbí rẹ̀ ní géèdì tí wọ́n bá ń gbọ́ wa. Kí wọ́n mọ̀ bínú jù. Kò sẹ́ni tí òsè tí ò ní bínú. Ṣé pé oore rẹ̀ ó tún gbé fọkùnrin. Ọkùnrin tó wá gbé oore rẹ̀ fún tuntun wá bí fún ọ. Ó lé bí ẹ. Àlẹ́ bú wọn. Àlẹ́ bá àwọn òbí náà. Àlẹ́ bú wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà. Kí wọ́n ṣe sùúrù o. Ọlọ́run ní bàlákà ẹ̀ ń jẹ. Ọlọ́run ní dọ̀rọ̀ ẹnìkan kan wá rú. Ọlánàbí Ọláláhùn Láwàláhùn Wátà. Oore tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run ó jì o. Orí bànújẹ́ nù. Orí bànújẹ́ nù. Lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú lọ́kàn yóò padà rí dùnú. Ó nàmú mọ́ra. Kálọ́ bá nàmú mọ́ra ní pilẹ̀ ó ṣeéṣe kí n tọ́ sẹlẹ̀ sí ọmọ sẹlẹ̀. Ọlọ́run ọmọ sàánú ẹnìkan kan wá o. Agùn ní ayọ̀. Ó dàbọ̀ sà.
0: Ó dàbọ̀ mà. Àmì ẹ̀ṣẹ̀ sà. Àdúpẹ́ o. gbọ bi baba wa la wa le bo se tu ba wa yana na oro na ti won so daada lo to oro yi ta ba foju sunuku wo oro yen ni agbara o e ka san e pe yen ti re oro na ni agbara bi mo se nso lo tori wipe eni to je wipe arabirin yen gberu igbese yen pe ise ti won ti peto sile mo kuku gbe fun won ni isinyi gbogbo awon ti won pe wa lo nso wipe karabirin yi yato se eni to arabirin to kokko pe wa pe o ro daada o awon o ro pe boya kan kan ko ma bai to lo o ama awon okunrin ti won pe wa pe ni ti won ti e wa yi to ti e so wipe boya eyan kan o kenu si won ri ko ti e se na ko bi mo ko sa bi amo e ka san
3: hello a ka san ma
0: e ka san ma o ki loruko yin ati bi te tin pe wa e ti wole o wa gbo yin
3: so ibi te mi ti fe bere owo yen se tawon eni awon baba yen ba arakunrin yen wa lo nje ki won le ma wo ba e to je ko ma bi ni toto yen iyawo to ku loyun fun won wa ku se ready ko lo wo court ready ko se court ready iyan le fi je yen lokan bale pe anything ba te ma sele
0: sele
3: to ba wa jo gin gba to ti wa ko wole lo wa se riru yen ko ti lo fe se to ti bi mo bi meji ni wa won kan yen se wa se
0: ko lo fe se looto
3: ko ni choice bo for now ti ko ti condition na ma gbe si pe o ya wa lo towo bo re ni jo iwo ni sele ko de ni ma wa da lamu boya ti ni ko leyin kon kon ma se responsibilities e lori omo yen ni ko ni ton ba ti le se yen ko mo ko ma fe ra sibo pe ko ma fe yen o ma pe o to je pe bi ka fi e ko re ni kon pe to tun wa jaja suru na ma fi se ohun na de be lo ohun ni o
0: e se gan ni adupe ma adupe
3: e ku eto
0: e se ewo adupe lowo gbogbo eyin te ba wa da soro loni o oro yi ko le ti tan nibi eti to ba gba lona ni o pada gba bo o se se ko je pe to ba di ose to nbo gan a si tu so to je pe awon eyan won si tu le pe wa si ba wa da si oro na tori se mo pe mo so fun yin pe igbeyawo bayi osu meta la nwo dededede lokan bayi eti gbogbo oro fi wa sele amo gbogbo ba se so yi eni to loro na gbagba gba bayi la won na joko te ro radio won to je wipe won gbo gbogbo nkan ta won eyan fe nu so kosisi kankan ti gbogbo awon eyin te pe wa yi egbo ayin te ba wa da si oro yi na ibi te so si na emi na ro be pe ni sa ta wa yi mo so fun yin pe wo so pe iye odun bayi la won je amo mo ti n wo sakun yen wipe o ti fe ma lo pe boya won fe ma pomo ogoji odun e dakun ibo ni won tun ti fe bere lo to na nkan tarabi akarakunrin yi se ko da nigba tawon na si soro won si jewo wipe o be awon koda awon molebi e gan won je kawon obi awon gbadun lo n pe lo n wa lo n bebe lo n se pe a kini kan asise ni nkan kan amo eni to pe wa kayin tawon na tun so yen mo tun gbo yen to so wipe yo lo si won jo lo registry ni yo lo towo bo ti kan ba ti e fe sele won mo pe awon ti se nkan kan to mo dupe lowo gbo eyin te ba wa da soro ni osan yi a pe pataki lodo olorun oba o olorun oba to so wa to da wa si titi di akoko ta wa yi ati olowo obo ti ni mi fun sa yi sa delere ati daniel ton ba mi se gbogbo elesese ki eto ni osan yi ki gbogbo eyin te ngbo wa ke ba le fe ti gbo daada tori ti won oba ba mi gbe soke gbe sile ma ko mo lanu imo pade ni eni gbon tin so ma gbe pe ni dede ago kan san le gbogbo ojoru ojo wednesday le ma ma pade mi omo yin ololufe yin olaun mi omo layo kan aya won ni ile odebode lori eto edun okan ibi ti a tin we ri aye lara idojuko awon eyan lojo kan ojo kan gbogbo eyan ara ile e mo gbagbe o te ba fe so nigbowo wa lori eto tabe fe se ipolowo oja kan tabi omiran aye si sile fun yin lati se be o lowo ti o ga ni lara rara titi di ose to nbo ta tu pade lori kan ni yi ire ati ayo na lati fi pade o ire o
4: Thank you for listening to Hope and Restoration on Wells Radio.
5: The program you just listened to is a repeat broadcast. Thank you for listening. God bless you.
6: 9.3 FM, your preferred wholesome radio.

0: West Radio 89.3 FM on the Goma.
1: Tẹ bá fẹ polówó ọjà yín lórí rédíò tẹ fẹ máa ta warawara bọ mẹta ṣe ń ta West Radio ni kẹ máa bọ o afẹti wa gbé ti ní lárugẹ owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM kùkù lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ lájọ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ ẹ wá gbé wò ẹ jẹ wò ẹ jọ wò ẹ tọ wò jọ Oga ni master kile tun duro se na e ma se tabi sugbon o e ma gbo wa sile ise wa ganda la wa lege titi ile funfun pelu awo bulu west broadcasting house ni alaafin avenue oluyole estate ibadan ojo state nigeria elo elo 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM Ọlọ́run gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
2: Ohun tó ń kígbe lágínjù lẹ́tọ̀ tí Ọlọ́run mọ̀ mọ̀ gbé kalẹ̀ sórí ìkànnì yìí West Radio 89.3 FM kọ̀ǹga Agbọ́mágbé lọ́jọ́jọ́ Wednesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ láti inú ìjọ Jesus Christ for All Nations Chapel. Ikọ̀ àtìránṣẹ́ Ọlọ́run Ayọ̀dẹ́lẹ́ Samson Ogedengbe ni Ọlọ́run yóò lò láti sọ̀rọ̀ èyẹ sínú ayé yín. Ohun tó ń kígbe lágínjù lọ́jọ́jọ́ Wednesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ẹ tẹ́tíléko láti gbọ́.
1: Kànga wo ni gbogbo ayé ń dà kiri kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM Kànga Agbọ́mágbé.

0: ẹrẹ ti o to lori ayelujara to de ti jade to ti e tun ti yan gangan lori nkan to nsele yen to ti fi sako to ti nse pe ohun ti ndagbe ohun ti nse to dabi pe o nse show off fun boya oko tabi iyawo to kuro ni odo e ehn awa wo obirin mi awon odo isin yi abi opolopo awon eyan wo pe a se bi yan kan leleyi se bi o lo ngbe yo life e yi ti ko de si any problem nkan to de wa nbe ni pe o le ma ni problem at the present moment ti nkan yen sele to nse fake life to nse ti gbogbo aye nri lori aye ilujara sugbon o le je ati button e ko ni da later se mo so nkan to ma to nsele niyan awon agbalagba ngba yen won a fi mora won wo yi pe e je ka fi oro elo elomi won ni fi lo eyan kan won fe gbo iriri tin won fe gbo imoran todo tin won wa ro po pe nkan ti awon mejeji de so o de jora o nkan ta awon mejeji so o takora won o mommy ele se pe kini suru mommy tohun se pe ma gba fun ngba to ma fi de odo eniketa enikerin ori wi pe awon to se pe ko ni suru won je meta eyan to se pe ko daru fun je yokan iwo na gege bi ologbon wa ti wo wi pe o dabi pe ti mo ba tele awon to so bayi o da bi pe ti mo ma ri nbe ni
1: aimo ye awon ti won ti ni kan ni suru to je pe atubotan re na o si tu da to eyin o ntan so yo o ti kan yara le wa fe gbo nte ri si why do people stay in abusive marriage kilode to je pe bi awon eyan loko laya ni won ba wa ninu igbeyawo ti ko fararo won a si tu duro sibe kilo mo fa gangan eyin tan igbeyawo lori eto losan teni re number to wo kulu yire o 0916-893-1000 tabi 0915-3334-893 Esu lekpe sore le yi na o 0911-3-893-893 e dapun e pe wa e ja gbo nteyin na fe so lori tan pekelu yi o e ti wole e ka san oruko yin ati bi ti e tin pe wa e ka san o
2: e ku aro e ku se
1: e seun
2: e oro to wa nle yi oro repete ni sugbon ta ba fi oyi oro olorun gbe a ri pe ìbáṣepọ̀ láàrin ọkọ àtaya ó gba sùúrù ó gba kí ọkọ ní sùúrù ó gba kí àwọn ní sùúrù tó bá ti farabalẹ̀ tọ́jú ara wọn tán rí pé ọkọ mi bí a mo rí pé ọkọ mi ò ní sùúrù èmi máa ń láti ṣetán láti jẹ́ onísùúrù wípé tẹ́nìkan bá ń ṣe bí ewúrẹ́ tẹ́nìkejì ṣe bí àgùntàn ká ní ability láti tolerate ara wa láti accommodate negative weakness ẹnìkejì mo ṣe pé ká máa rojọ́ kiri níta fún àwọn ẹlòmíì nípa àìlera àbí nǹkan tí iye partner wa ṣe tí ò da a gbọ́dọ̀ ní ẹ̀mí ìforíjì bí ìdáríjì gbọ́dọ̀ lè ọ̀rẹ́ ìtara wa ìyẹn ló máa jẹ́ kí ìgbéyàwó yẹn kó ní àlàáfíà
1: ẹ ṣe ìyàwó 0916-893-1000 ẹ̀já mú pè lè ẹ̀lọ́ ẹ kásán ẹ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá ó ti rí ẹ lè pè sórí eléyìí náà 0911-3-4-893 tàbí 0915-3334-893 tàbí 0916-893-1000 0916-893-1000 kí ni èrè ìdí tó jẹ́ pé àwọn èèyàn sì mọ́ ń dúró sí ìgbéyàwó tí ò fararọ ìsọkùnrin ní ìsóbìnrin ní why do people like to stay in abusive marriage a dẹ̀ ti ń gbé yẹ̀wò láti àtàtàárọ̀ fún ìmọ̀dà tí ń sọ pé tẹ́ sọ ẹni pé àìní sùúrù ẹ tún sọ pé ẹlòmíì a máa wò ó pé kí ni àwọn èèyàn á wí ẹlẹ́rìn yẹn náà

wáyé dáadáa kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM kan gba agbẹ́mà gbẹ̀rẹ̀.

gawon gbogbo aye ń dàgbèrè kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

0: West Radio 89.3 FM Awani Baba.
1: Tẹ ba fẹ poluwo ja yin lori radio. Tẹ fẹ ma ta warawara bo meta se nta. West Radio ni ke ma bo o. Afeti wa gbe ti yin laruge. Owo gajara lo o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gugu legelege ati lajo lajo. Ile ise nla nla ati kekeke. Eyin ile ijosin patapata. E ma bo. E wa gbe wo. E je wo. E jo wo. E to wo jo. Ogani master ki le tun du se na e ma se tabi sugbon o e ma bo wa sile ise wa danda la wa lege titi ile fufu pelu awo bulu west broadcasting out ni alaafin avenue oluyole estate ibadan ojo state nigeria elu elu 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM. Olorun gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
2: Ohun tó ń kígbe lágínjù lẹ́tọ̀ tí Ọlọ́run mọ̀ mọ̀ gbé kalẹ̀ sórí ìkànnì yìí West Radio 89.3 FM kọ̀ǹga agbọ́nmágbẹ́ lọ́jọ́jọ́ Wednesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ látinú ìjọ Jesus Christ for All Nations Chapel. Ikọ̀ àtìránṣẹ́ Ọlọ́run Ayọ̀dẹ́lẹ́ Samson Ogedengbe ni Ọlọ́run yóò lò láti sọ̀rọ̀ èyè sínú ayé yín. Ohun tó ń kígbe lágínjù lọ́jọ́jọ́ Wednesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ẹ tẹ́tíléko láti gbọ́.
3: Kò tó dariwo ètòkan ètòkan pẹ̀lú olúgbèmẹ̀gà ọmọ́tòṣọ́ kí la fẹ́ fogun fọ̀tẹ̀ṣeré ẹ̀jẹ̀ ká gbà láàfíà láàyè ká lè rojúrà yìí fífọkànbalẹ̀ gbáyé ṣeré rẹ̀ gbogbo á wọ̀ láàrin tọkọtaya ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin mọ̀lẹ́bí òbí sọmọ nínú ọjà láàrin alábàágbé àti ládùúgbò láwọn máa parí lórí ètò yìí wọn fọwọ́ ọ̀la gba ọ lójú wọn fẹ̀tọ́ yín dùn yín kò tó dariwo ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ ní gbogbo ọjọ́ wẹ̀ze láti agogo mẹ́sàn-án àṣálẹ̀ títí di agogo mọ́kànlá lórí ìkànnì West Radio 89.3 FM apostle yín lórí afẹ́fẹ́ lónìí ẹ̀jẹ̀ àparí ẹ̀ kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo the voice of the voiceless is here telephone 08058816462 Kò tó dariwo ẹ jẹ́ ká yanjú ẹ̀.

mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò sport assembly ẹ mọ̀ pé tó bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́ kò sétò mí ètò sport assembly ló máa ń gbìnà ya ẹ wo ìkànnì west radio láwà 89.3 FM gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé màá bí yín ẹ mọ̀ pé a lè má bí yín ní lórí ìkan wa lórí ìkànnì wa a lè ṣe ká má béèrè lọ́wọ́ yín níbo ni kiní ọ̀ǹka yín mọ́ ṣé ibiṣẹ́ lẹ ṣì wà ni àbẹ́yìn ti kúrò ibiṣẹ́ ẹ ti ń bọ̀ lé assignment yín ò le rárá o tẹ bá ti gbé rédíò yín sí west radio 89.3 FM kájọ gbádùn ara wa nírọ̀lẹ́ tèyí ẹ mọ̀ pé tó bá ti jẹ́ ètò eré ìdárayá ibi ìbáyé nìkan lẹ ti lè gbọ́ ètò eré ìdárayá tí ò lẹ́ jàǹbá kan nú ẹ wo gbogbo ẹ̀ la máa já yín sí ẹ wo update wà o update wà gbogbo àwọn olólùfẹ́ manchester united gbogbo wọn ti ń dunnú o ṣe wo kò ṣe manchester united nìkan o ẹ wo arsenal kọ àwọn arsenal náà dunnú lọ́wọ́ orúkọ mi ò yípadà raymond tánátaná ẹ mọ̀ pé mi nìkan kan mo máa gbé yín débẹ̀ rọ̀lẹ́ tèyí pọ́lísì wà ń bí lord pọ́lísì ti mi fi bẹ́ẹ̀ nìkan kan ṣeré kó tó di pé mo gbé lọ pọ́lísì wọlé ẹ wo ẹjẹ́ fún yín láwọn ìsìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá. Ṣé mọ̀ pé mo já yín tán? Mo já yín pé Champions League qualification wà lánàá. Wọ́n gba àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta lánàá. Ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ náà wáyé lánàá láàrin Edenham àti Bayern Munich. Ó yá ẹjẹ́ mu látinú Champions League qualification. Dynamo Zagreb ó gbàlejò Vikings. Àmì ayò méjì náà ta o. Ṣé wá rí Fenerbahce pẹ̀lú àjàbalẹ̀ goal. Ìyẹn tí Mason Greenwood mi lánàá. Àmì ayò kọ̀ọ̀kan náà ta. Ìyẹn kojú Olympic Lyon. Ó yá LFC Sofia ńkọ́. Òun àti AEK Athens. Odo odo náà ló bádé lápá abíbẹ̀ yẹn. Ṣé wá rọ́lọ́rẹ̀ sọ̀rẹ̀ tó wáyé lánàá. Edenham kojú Bayern Munich. Àmì ayò 4-2. Òun ni Bayern Munich ti fi lù wọ́n. Ó yá bákan náà Jonvent Emmanueli Cup. Ẹ wo mo ti padà wá sílé. Jonvent Emmanueli Cup. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé. Ẹ mọ̀ ìpọ́jọ́ Friday ló yẹ kí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wáyé. Àmọ́ wọ́n ti sún sọ́la o. Gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó wẹ kó wáyé lọ́jọ́ Friday. Ìyẹn match day 3. Ọ̀la ló máa wáyé o. Ó yá ẹjẹ́ ká sí yín létí. Ìyẹn bọ́n ṣe máa kojú ara wọn. Fortunate tó bá di aago mọ́kànlá láàárọ̀ la wọ́n máa kojú Prince Star tó yá God's Time ńkọ́. God's Time láago 12 lọ́sàn-án wọ́n máa gbàlejò Adéwálé. Ó yá Blue Moon àti Dorkman. Ìyẹn láago kan sọ́ọ̀la. Ó yá Sky Star ńkọ́. Sky Star àti Burnley Jets tó bá di aago 2 lọ́la.

0: kóòtù mi nìyẹn kóòtù àgbáyé kóòtù tó sàbí ó ti kàn sí wa lórí facebook ó ní good evening mr raymond tanátaná and law policy àsìkò àtàárọ I want west radio sport iq for the redemption of the prize money of 5k ìyẹn lọ́sẹ̀ tó kọjá ó ní thank you ó ní up gunners gunners for life ó kóòtù mi gunners ń chó lọ́wọ́ a gbọ́ pé ẹ ti gbé ọmọ tuntun jòjòló ẹni tí ò rà máa san ìyẹn ní sáàtà wàyí arsenal ló fẹ́ gba ife wọ́n láwọn fẹ́ gba gbogbo ife wọ́n fẹ́ gba gbogbo ife tó wà available sọ́mọ gbà bí wọn ò ní gbà ẹja kọ́kọ́ wò fẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ táwò fẹsẹ̀wọnsẹ̀ wọn kojú coventry city ó yá kẹ́hìndé abiola papi ó ní well done broski good news to you all àwa náà kí wọn bí brother mi ó yá lọ policy àwọn tó wá ìròyìn lórí ikọ̀ chelsea ó yá wọn ti gbé e dé o gbèdégbèdé ti gbé ọ̀rọ̀ chelsea dé ó yá jọ pedro agbowowájú ikọ̀ chelsea ó ti fẹsẹ̀ rẹ̀ lójú sí o chelsea ti fẹ̀ lójú ìyẹn jọ pedro ó di ọdún 2032 kíṣẹ́ rẹ̀ tó parí ìyẹn nínú ikọ̀ chelsea lọ policy tabawo ikọ̀ chelsea wọ́n gbé ìgbésẹ̀ láti fẹsẹ̀ jọ pedro síwájú lójú ìwòye títí ẹ ṣé o rò pé ó yẹ kí wọ́n gbé agbowowájú mi àbí kí ló yẹ kí chelsea ṣe.
1: Níwòye tèmi, pẹ̀lú àfojúsùn Xabi Alonso pẹ̀lú ohun kan láti mọ bó ṣe máa ń ṣiṣẹ́ tiẹ̀. Ó yẹ pọ̀ èmi mọ̀ pé first season yìí náà Xabi Alonso fẹ́ fi fún wọn ní time pé kán lè kóhun kan tẹ̀ fi wojú ilẹ̀ wo ni tó bá máa fi di January or next season ara player gidi tó fọ́kàn fẹ́ test àwọn ilé náà kó lè wòye tó máa ṣàdánù nínú wọn ìwòye tèmi nìyẹn. So ó yẹ kán ra striker ṣùgbọ́n mọ̀ pé ọmọ kan fẹ́ test wọn for one season náà kó lè mọ ẹni tó máa yọ tó àwọn ẹni tó máa rà sí. So nǹkan tẹ́mi ní lórí ọ̀rọ̀ Xabi Alonso àti Chelsea sì nìyẹn.
0: Ó yá pápápá olóyè kó tẹ̀sí wọn ìyẹn fún sáà kan ẹ wo mo máa lójú ọjà ìyẹn tí n bá dé látòjú ọjà ẹ mọ̀ ipá mú ọ̀rọ̀ arsenal lánàá ayọ̀nà náà arsenal tá a bá tójú ọjà dé ó ṣeéṣe ká mú máa yu o àbí chelsea àbí ikọ̀ liverpool ẹ wàá máa mú kánú mẹ́tẹ̀ẹ̀ta mò ń bọ̀ wá náà.

mo kin e kale e si ku ise lataaro akojopo iroyin le wa fun ti asale toni no n dese ti gbo yin lati ikanni West Radio 89.3 FM ikanni kanga gbomagbe to kun fun omi ogbon imo ati oye ti akale si okupuna Love Avenue Oluyole Estate Ibadan temi tope olawole ni oniroyin yin Saju egbo awon koko le to wa ninu iroyin na. Gomina Ipinle Oyo kede ola gege bi isimi lenu ise fun ojo isese. Are Tinubu se eyan sipo olori osise ijoba tutun. Ile ise are pase didari awon owo le ti ajo EFCC ba rigba sinu eto eyawo awon akeko. Awon janduku se ikolu si oko gomina Adeleke leyin to tewo gba iwe eri gege bi eni ti won dibo yan iroyin na re lekunrere gomina ipinle oyo onimero seyi makinde ti kede ola ti nse ogunjo osu kejo odun 2026 gege bi isimi lenu ise lati sami ayajo isese Ayajo le ti ijoba ti yasoto fun ajoyo asa ile Yoruba ikede ohun ilo jeyo ninu atejade ti en ti se akowe ijoba ipinle Oyo ojogbon Musiba Obaba Tunde to buwolu lilu Ibadan ti se olulu ipinle Oyo nibe ni gomina ti se ifidimule ifaraji sejoba re fun igba igbadun ese kokan to si dupo pupo lowo awon onisese fun atileyin won fun odun meje seyin Be bagbagbe gomina ilo se agbekale ayajo isese gege bi ara afojusun akitiyan isejoba re fun atileyin esin abalaye are Bola Tinubu ti se iyan sipo ebel enitan gege bi olori osise ijoba apapo tutun be lati ojo 27 osu kejo Odun 2026 eni to eni yo ma ropo odidi Esther le to ti to lati feyinti nipo na eni ti won se iyan ti won se iyan sipo ohun ilo je akowe agba lowo lowo ni ile ise to ri si oro awon osise ijoba apapo na fun odun meje ati osu meje ikede iyan sipo ohun ilo jade ninu atejade kan to jade loni nibi ti are Tinubu ti gboriyin fun wasin jake fun ise re fun orile ede ye ati oniruru atuto le to ti waye lasiko re l'office pelu arowa fun eni ti won se yan sipo na lati ise re bo ti to ati bo ti ye ni ibamu pelu awon afojusun isejoba ireti otun are Bola Tinubu ti pase wipe gbogbo awon owo le tan ri kojo lati owo ajo to n gbogi ti sise owo ilu kumokumo iyun EFCC ko de leyi ti won o ko sinu eto eyawo kawe lorile ede ye ti a mo si Knight Fund lati seto iranlowo fun idagbasoke eto naa en ti se minista feto eko dokita Tunji Alausa lo so leyi di mimo loni leyin ipade awon igbimo alase Alausa se afihan re wipe Awon igbimo alase tun pase wipe gbogbo awon ere ipin idokowo oja owo kan pere ti won kuna lati gba ati awon owo le tin be ninu awon apo isuna ti won ti lo tipe ki gbogbo re di kiko sinu eto Nefford na bakan na ni are Bola Tinubu ti parowa fun awon ile eko giga fasiti lorile ede ye lati ri pe awon akeko jade won kuju osuwon pẹlu pataki sise amulo awon ayipada lagbaye feto eko leni ti minista foro eko ojogbon Suwaiba Amade to soju fun nibi ipade gbogbogbo olododun eleketadinlogoji awon igbimo oga agba ile eko fasiti lorilede Nigeria to waye nilu Ilorin nipinle Kwara ibe lo ti gbenu are soro lo de si salaye idi pataki igbese ohun Ijoba apapo orilẹ-ede wa Nigeria n gbero
mímú ìgbélárugẹ dé bá ìpèsè èròjà ìkọlé lábẹ́lé jákèjádò orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ara akitiyan láti mú àdínkù dé bá ọ̀wọ́n gógó ilé kíkọ́ láti lè jẹ́ kí ilé gbé kó dì rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀tí ṣe akọ̀wé ìjọba àpapọ̀ George Akume ló sọ eléyìí di mímọ̀ lónìí nílùú Àbújá. Ó ṣàlàyé eléyìí lásìkò tó ń sọ̀rọ̀ níbi ìṣíde ìpàdé àpérò àti ìpàdé gbogbogbò ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́ta léyìí tó jẹ́ ti àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilé kíkọ́ lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NIOB. Ó sọ̀rọ̀ lórí pàtàkì pípèsè àwọn èròjà ìkọ́lé lábẹ́lé gẹ́gẹ́ bí eléyìí tí yóò ṣe ìrànwọ́ ńlá. Bákan náà ni ìjọba àpapọ̀ ti gùnlé kíkọ́ àwọn iléègbé oníyàrá méjì-méjì tó tó 100 àti 150 níye fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ lábẹ́ ètò ìpèsè iléègbé fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tó jẹ́ ti ètò ìrètí ọ̀tún ní agbègbè Gwagwalada nílùú Àbújá. Àti ṣe mínísítà fọ́rọ̀ ìkọ́lé àti ìdàgbàsókè ẹsẹ̀ kùkú Mutaka Dama ló sọ eléyìí di mímọ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò fífọ́ ilẹ̀ nílùú Àbújá. Ó sọ̀rọ̀ lórí pàtàkì ètò ọ̀hún. Mínísítà fẹ́tọ̀ ìṣúná tó tún jẹ́ mínísítà tó ń bójútó ọrọ̀ ajé Taiwo Oyedele ti pè fún ìgbésẹ̀ ètò ẹ̀náwó léyìí tó gbọgbọ́n àti ìpawówọlé tó lọ́rìn tó fi dórí gbígbé ètò ìṣúná gba onírúurú ọ̀nà láti ṣètò ìrólágbára fún ẹ̀ka ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Oyedele ló pe ìpè yìí lónìí níbi ètò ìpàgọ́ ìdàgbàsókè ọrọ̀ ajé tó ń lọ lọ́wọ́ nílùú Òwèrè tí ń ṣe olúlu ìpínlẹ̀ Imo. Mínísítà ọ̀hún pàrọwà fún àwọn ìjọba àpínlẹ̀ láti ṣètò ìrólágbára fún ìpawówọlé lábẹ́lé àti ìpèsè iṣẹ́. Àwọn afurasí jàǹdùkú ṣe ìkọlù sí àwọn ọkọ̀ lọ́wọ́ọ̀wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adélékè ní kété lẹ́yìn tó tẹ́wọ́ gba ìwé ẹ̀rí ìdìbòyàn ìjáwé olúborí rẹ̀ nínú ètò ìdìbò gómìnà 15 oṣù kẹjọ 2026 àti àbẹ̀wò rẹ̀ sí ààfin ọba Àtàọ́jà tìlúú Òṣogbo ìyẹn ọba Jimo Oyetuji. Eléyìí tó sì fa fífi ìbọn sọ̀kò láti ọwọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò gómìnà ọ̀hún. Ìbọn yíyan ọ̀hún ni ló lọ fún bí ìṣẹ́jú 12-15 lónìí. Ẹni tí ọ̀rọ̀ ń ṣojú ó ṣàlàyé wípé lásìgbò náà ló bẹ̀rẹ̀ lẹ́yìn ìpàdé pẹ̀lú ọba náà lẹ́ẹ̀tí ọba Ládé ọ̀hún sì láǹfààní láti súre fún gómìnà náà. Tẹ́ ẹ bá gbàgbé, àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ló kéde gómìnà Adélékè gẹ́gẹ́ bí olùjáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé ọ̀hún. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àmúwá fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti kéde ọ̀la tí ń ṣe 20 oṣù kẹjọ 2026 gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe tí ṣe àyájọ́ tí ìjọba ìpínlẹ̀ yìí ti yà sọ́tọ̀ fún àjọyọ̀ àṣà ilẹ̀ Yorùbá. Àmúwá fún yín pé ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìyànsípò Abel Ẹnìtàn gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tuntun bẹ̀rẹ̀ láti 27 oṣù kẹjọ 2026. Àmúwá fún yín pé ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ wípé kí gbogbo àwọn owó tí wọ́n rí kó jọ láti ọwọ́ àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú kúmọkúmọ tí a mọ̀ sí EFCC kó dé léyìí tí wọ́n ó kó sínú ètò ẹ̀yáwó kàwé lórílẹ̀-èdè yìí ìyẹn UNEP Fund láti ṣètò ìrólágbára fún ìdàgbàsókè ètò ọ̀hún. Lákòótán, àmúwá fún yín pé àwọn afurasí jàǹdùkú ṣe ìkọlù sí àwọn ọkọ̀ lọ́wọ́ọ̀wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adémọlá Adélékè ní kété lẹ́yìn tó tẹ́wọ́ gba ìwé ẹ̀rí ìdìbòyàn ìjáwé olúborí rẹ̀ nínú ètò ìdìbò gómìnà
to waye lọjọ kandinlogun oṣù kẹjọ ọdún 2026 ati abẹwo rẹ si afihan ọba ata ọjà tilu oṣugbo iyin ohun ọba jimọ oye tunji eleyi to si fa fifi ibon soko lati ọwọ awọn oṣiṣẹ eleto abo gomina akojọpọ ati atuto iroyin te gbọ in lo wa lati ọwọ Kemisola Williams ayewa lati ma gbọ wa ni awọn oju opo ibanidọrẹ wa gbogbo at West Radio 893 etle ma gbọ wa ni oju opo Facebook West Radio 893 FM fan page ele kasuwa loju takun agbaye www.westradio893.com ele kan si yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp loju opo 0916893 2000 temi tope olawole ni oruko temi e seun te n gbe wa olorun yo bukun yin oran ayo lasun

káwo ni gbogbo ayé ń dàjẹrì kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.

0: ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi mọ́ aládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọn lójú ò, ẹ̀yin tó ń fẹ̀ tọ́ dùn lórí ètò kó tó dariwo lolúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ yóò ti mọ́ ìyanjú ẹ̀. Olúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ o. Rédíò Àpòsù iṣẹ́ ti dé o, ọmọ aláti ṣe. Ó yá tara ṣàṣàgbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ètò kó tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ó gòrí àdàgbé. Onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì. Kẹ̀yẹ̀lé ó gbọ́ kó sọ fún tòkó káàdáná ó gbọ́ kúrò fóòbẹ̀. Olúgbẹ̀mẹ̀ga ọmọ mọ́tọ̀ṣọ́ dé. Ẹni táàrún dé. Abẹ́ mọ̀ pé ń táàrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni. Rédíò Àpòsù lórí ètò kó tó dariwo. Ẹ jẹ́ àjọ gbọ́.

Onile mo bode, kento woleo, ajao, shupa nemi mo bode, olong baba me. Torike, ureto woleti o bode, odena, mushebo agotan, bolo joto na wolu, ti o bode, odena, mubosha. Kabeshi olodumare olohun oba mi ibare oba mi bebebe to tin be kawa o to ma be ni owa wawa to ti wa ke o to ma wa olohun oba mi ti olorogun ti oloba kan ya do ya ju okunrin ogun oba mi asoro ko lo bi okiri gbigbe kabeshi ore olohun olohun oba mi ibare akoda e a sheda orun oba mi to tobi tobi tobi orun ogba o fe fe fe orun ogba o gun gun gun orun ogba o gadaga orun ogba o bọ́run ò ṣe gbà á bẹ́ẹ̀ náà láyé yìí náà ò gbá ò á fọ̀run ṣelé ó fà á ṣe àpótí ìtìṣẹ́ gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀ ọba mi òkè kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́. You are bigger than the biggest. You are higher than the highest. You are mightier than the highest. Kabeshi re olohun olohun oba mi ibare akin ninu ile akin loju ogun arudede ola oba mi arudede ola alaafin ajobo asutetete bi ojo orogojigo ekun oko oke gbolo igbani ti n gbe gbogbo ọrọ kọrọ ọmi kábíyèsí rẹ ọlọrun ọlọrun ọba mi ìbàrẹ ìwọ ni ọrọ ọrọ tá a fi dáyé ìwọ lọrọ ọrọ tá a fi dá ọrun ìwọ lọrọ ọrọ tá a fi dá èèyàn ẹranko gbó ìwọ lọ̀rọ̀ tá a fi dáhùn gbogbo tó mí lókè pẹ̀ àtẹ̀tí ò mí kábíyèsí olódùmarè ọ̀rọ̀ tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ nìkan lọ́ba kan ṣoṣo tí gbogbo ọba ayé ń ṣe kábíyèsí fún ìwọ nìkan lọ aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣí fìlà fún ìwọ ló ń fọba jẹ ìwọ ló tún rọba lóye adàgbàmọ́tẹ́ adàgbàmọ́tẹ́ adàgbàmọ́tẹ́ wọ̀rọ̀kọ̀ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ òun tó fi ń ṣàgbára òye ẹ̀rọ ẹ̀ ń bà mí ìwọ ní ẹrù jẹjẹjẹjẹjẹjẹ ọba mi ẹrù jẹjẹ tí ń fi ẹrù bẹ̀rù lẹ́rù ìwọ lẹrù jẹjẹjẹjẹjẹjẹ ọba mi ẹrù jẹjẹ tí ń fi ẹrù lẹ́rù wọgbó lọ ẹrù wá rẹ́rù ẹrù ń ṣà ò gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ àlẹ́rù ẹ̀ ń bà mí ṣe olódùmarè mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ kò yé mi mo dáyé mo bá là lọ́wọ́ ni ò alábẹ́ tó kọ́ èmi ò mọ́ ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmarè egungun ló fi rọmọ sínú aláboyún aláboyún ń jẹ gbígbóná ìtún ń jẹ tútù bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbé o ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmarè ó gbáyé sórí omi àtijọ́ mo ti ń tẹlẹ̀ ilẹ̀ òjìmọ́ mi lẹ́sẹ̀ rí ayé òrì kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ àtijọ́ mo ti ń wo sánmọ̀ sánmọ̀ ò jálù mi lórí rí bẹ́ẹ̀ ń gbà mo wò ó fín kò sópo kan tó fi gbèrò iṣẹ́ náà ni olódùmarè
abe shere olon olon oba me e bare wa lo loju ina alapa ina oloro ina o fi gbogbo ara se kikida ina ah olodumare iwo ni na jo nirun lo fi je pe bo ba wo me o emi le pe o ni akoko ninu ina bo ba se ton wo me mo le pe o ni ekerin ninu ina atakoko atekerin iwo na ni na tin gbo igbe ti igbe o serun abe se re olohun olohun oba mi ibare o ti di majemu laarin emi atolohun ni o anise gbogbo gbamba ti lori ofe lati gbohun sori afefe olohun oba mi ni o koko seba fun won o ki logun logun won o ki logbon logbon won o se loba awon oba o ti di majemu laarin emi atolohun ni oba to le mi mi opo to gbe aye mi ro adada godo emi gbogbo e oni si oni nti bo ba wo yo se telomi bo ba se tun wo yo ti telomi o tani o abile re bo se nsola tani o bi olodumare bi se nsogo e dakun ta lo fe da olohun lejo o akabiesi re olohun kabiesi re olohun olohun oba mi ibare lai ha je jongba mo n dagbere lori eto ye mo ni bo ba donne ka jo pade e ko yi laarin je jo soni ti mo n soro se kin ma to yin opo ojo lo ti ro ti ile ti fi mu e opo iji lo ti ja olohun oba mi oke ni o je ki ja e o gbe wa lo awon kan ti ku o awa kan la ku e lara wa ta ku awon kan nbe won toro ku fun won ni lara wa ta ku se alawon kan funra lara ti won la won toro ku funra won e wa bi mi le re pe ki lo de to eri be ko ye mi na amo mo ranti oro olohun n se bo olohun lo lohun o saanu fa won to won o saanu fun a je pe mi ti mo n soro ni ikanni west radio 89.3 fm isola àánú ọlọ́run ni mo rí gbà ẹ̀wúrẹ́ lè ń wo alápàtà mi bí i kó kú ni àgùntàn dẹ̀ ń wo alápàtà mi bí i kó rọ̀run ni èwo tọ́mọ ẹ̀dá yé ń wo àwòdì òkè mi ni bí i kó dá lápá òórí ẹ̀yẹ ní ń kẹ́yẹ yọ ọ̀tá ní ń dọ́mọ ẹ̀ lókun àwọn wọn ń dá lóró àwọn wọn ò ní kó lè ó wá jà àwọn wọn ò tún ní kó ló kó wa mu àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ wà bá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́ ó gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ ó fi fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pòpòpò tónípọ́npọ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tónípọ́npọ́ ò gbọ́dọ̀ gbé abẹ́ ìṣeré ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ló jẹ́ nítolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ ó ti fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsàn omi ta ni yóò gòrí òkè olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ rẹ ẹn tó ní ọwọ mímọ àtàyà funfun ẹn tí ò gbọkan rẹ sókè sí asán tí ò ṣe bá wọn búra ẹtàn òní yóò rí ìbùkún gbà lọwọ olúwa àti òdodo lọwọ ọlọrun ìgbàlá rẹ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ òótọ́ ń ṣe àfẹ́rí rẹ ọlọrun jákọ́bù ó ní ẹgbẹ́ òre sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbẹ̀ ń sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé òun ọba ògo fẹ́ wọlé ni ká lọ bá ògo yìí olúwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ òre sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbẹ̀ ń sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni o ká lọ bá ògo yìí olúwa àwọn ọmọ ogun ò náà lọ bá ògo.

0: ọ̀rin lọ́kọ̀ láyà ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi máa ládùúgbò ẹni torí kò gbọ́dọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò, ẹ̀yin tó ń fẹ̀ tọ́ dùn lórí ètò kó tó dariwo lolúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ yóò ti máa yanjú ẹ̀. Olúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ láti ṣe ó yá tara ṣàṣàgbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ètò kó tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ó gòrí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè pé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún tòkó káàdáná ó gbọ́ kúrò fún òbẹ̀ olúgbẹmẹga ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni tààrún dé abẹ́ mọ̀ pé tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ní rédíò apostle lórí ètò kó tó dariwo ẹ jẹ́ àjọgbọ́.

tọ́ ẹ káàlẹ́ ò gbogbo ọmọ Nàìjíríà ẹ káàlẹ́ lọ́ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi ẹ̀bú bá sì ṣe pé ojú ọ̀nà ẹ̀rẹ̀yìn wà ẹ̀tẹ́yìn náà ti ń padà lọ́lé yín tọ̀ láyọ̀lẹ́ balẹ̀ ò mo kí gbogbo yín pátápátá o mo kọ́mọdé mo kágbàlagbà mo kọ́kùnrin mo kóbìnrin mo kóyúnnú mo kí àṣẹ ẹ̀dí mo kí gbogbo ládéládé ọrùn ìlẹ̀kẹ̀ gbogbo yín pátápátá mo kí wọ́n ní àdáṣe níhùnmọ́ ìbà ò níhùnmọ́ o. Bàbá ti júbà ọ lóhùn ọba òkè ẹ̀já káwọn èèyàn náà torí pé bí ò bá sí ti bá a ṣe ẹ̀dákun kí ni bá a láfẹ́ láwùjá yìí ẹ̀yìn èèyàn láṣọ tèmi tọ́ mo kìyìn ò mo kìyìn ní gbogbo òbí tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé mo kí gbogbo yín ò gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò kó tó dariwo. Ẹ kú ti mọ̀ pé ní gbogbo ọjọ́ Wednesday báyìí bá gògò mẹ́sàn-án bá ti lò títí da gògò mọ́kànlá ní gbẹ̀rẹ́ àńlájọmọ́ wakọ̀ hún kó tó dariwo la pé. Tọ́ olúgbémiga ọmọ́tọ̀ṣọ́ yín náà ni àyọ́ rédíò àpọ́sù tí ò pé méjì àrọ̀gbólóǹbẹ ẹni rọ̀gọ́ọ̀lù òun náà ní kànlẹ̀kùn yín kòkòkò lálẹ́ tòní o. Ọmọ ìyá àdúrà ń ṣe ń pẹ̀lẹ́ òun kì í káàbọ̀ sórí ètò kó tó dariwo. Tọ́ ìjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò ìwá sí etí gbọ̀nyín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí àwọn ọ̀gá lọ́gàá ní abala ìka kọ̀ọ̀kan henry osejì oni ọlọ́wọ́ bọ́tìn fún sáà tá a wà yìí àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí tí gbogbo ẹ̀ tí ó fi mọ́ lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Lórúkọ àwọn èèyàn yìí ó ní èmi olúgbémiga ọmọ́tọ̀ṣọ́ your radio apostle is here again. Ètò kó tó dariwo ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹ̀ńlẹ́ ń bẹ̀rùn ó jàre ẹ̀kú kalẹ̀.

Kọ́rọ̀ wọ́n tó dogun kó tó di pákàlẹ̀kẹ̀ gba ṣùgbọ́n ẹ dákun ẹjẹ́ àyànjú ẹ̀. Kọ́rọ̀ wọ́n tó fọ́jú kọ̀ kó tó dẹsẹ̀rú bí ẹsẹ̀ ara bí. Ẹ dákun ẹjẹ́ àyànjú ẹ̀. Kọ́rọ̀ wọ́n tó di ọ̀rọ̀ tá à ń bára wa fa wàhálà lé lórí. Ẹ jẹ́ ká yanjú ẹ̀ o. Ó yá onílé apá ọ̀tún, ẹ dákun ẹ tètè bá mi ké sí onílé apá òsì. Kí ẹ̀yẹ lé ó gbọ́ kó sọ fún tòkò káàdán náà, ó gbọ́ kó náà ó lọ rèérò fóòbẹ̀. Ṣé rí lálẹ́ tò ní? Gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná o, aláàárẹ̀ ó jọ àgbá, nǹkan ó gbé nǹkan hanù, pẹpẹyẹ ó gbọmọpọ̀n. Ẹ dákun, ẹ bá lórí ọ̀fẹ́ rẹ̀, ẹ wá nǹkan fìdílé o, kẹ fìdílé nǹkan. Bọ̀ wá sì ṣe pórí ibùsùn yín lẹ ti wà, ẹ̀yẹ ṣàtìyín rédíò yín sókè, kẹ mọ̀ fi ti gbéyàwó ọ̀rọ̀. ọ̀rọ̀ tá à ń gbé bọ̀ lálẹ́ tò ní. Ó ní agbára pọ̀. Gbà wọ́n kọ́kọ́ kọ́rọ̀ ọ̀hún wa bá wà ní àhín. Ìṣì ń ṣe mí ní àhín. Mo á hùn ó, ṣé ojú ayé mo sì wà? Mo kọ́kọ́ fọwọ́ bọ́jú mi. Àbí ojú àlá, ó ní mo wà ní. Ọ̀rọ̀ eléyìí tún ní agbára púpọ̀ púpọ̀ jù. Ọ̀rọ̀ ń ṣe mí bíi kí n ti ẹ̀ mọ́ gbé wá sórí afẹ́fẹ́. Àmọ́ kò sí bá a ṣe ní gbérú ọ̀rọ̀ yìí wá sórí afẹ́fẹ́ ó jáde. Nígbà ó sì ti jẹ́ pé àwọn tọ́rọ̀ náà kàn. Wọ́n ní abáwọn tì í bẹ́ẹ̀ o. Wọ́n ní a gbé ọ̀rọ̀ ọ̀hún sórí afẹ́fẹ́. Ohun tó kọ́kọ́ ṣe mí àyìn tí mo fi ń wò ó pé wọn ò ní gbọ́rọ̀ ń wá sórí afẹ́fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ò ní pé ẹnìkan náà ti wá bá mi rí nípa ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ ń ṣe àjọra wọn àmọ́ ẹni tó wá bá mi lásìkò ọ̀hún òun tẹ̀lé nìkan wá nẹ̀. Gbọ̀rọ̀ wá dórí ọ̀rọ̀ tiẹ̀ ló náà bá tẹnu bọ̀rọ̀. Àmọ́ kò sọ nílànà wípé kábòhùn tọwọ́ bọ̀rọ̀ ń lásìkò náà. Gbà wọn eléyìí náà sì tún á gbọ́rọ̀ wọn wá. Mo rí i pé àfi bíi pé wọ́n ṣe fọ́tókọpì ọ̀rọ̀ ọ̀hún bí n bá tí gbọ́ tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn kan. Táwọn eléyìí náà gbọ́rọ̀ tí wọ́n wá. N ó ní àbí ìṣẹ̀lẹ̀ ọjọ́ sí òun náà lẹ̀ ń bá mi sọ ni. Àmọ́ gbà ta taná sídìí ọ̀rọ̀ ọ̀hún. Eléyìí mọ̀ tún dà pọ̀ o. Arákùnrin kan ló mọ̀ wá sọ́dọ̀ wà. Kó tó dé, ó ti gbá àwọn ìgbésẹ̀ kan àtàwọn ìgbésẹ̀ kan. Àmọ́ bó ṣe ń ju ọ̀bẹ sókè nígbà àgbà ẹ̀yìn kọ́ yìí. Ibi pẹlẹbẹ ló fi ń lélẹ̀. Wà bẹ̀rẹ̀ sí ní ṣe. Kò rí ṣe. Ẹ̀yà ń ṣiṣẹ́ bí erin sì ń jẹ̀jẹ̀ lérí. Ó nàgànàgà kọ́wọ́ rẹ̀ ó le tó ẹ̀yìn kọ́ yìí, ọwọ́ rẹ̀ ò tó o. Ó sáré bí rélùwéè kó ba lè bọ́jọ́. Ẹ̀yìn kọ́ yìí kò rí ọjọ́ bà. Ó gbìyànjú ó tún fò bí bàálù kó lè bá gbà mu. Ṣé kí n má tàn yín bí ṣe ń fò ní ń jábọ̀. Ọ̀rọ̀ ń ti wá dojúrú mọ̀ lójú. Ẹni kí ló ń ṣẹlẹ̀ sárákùnrin yìí? Gbọ́ ó tẹsẹ̀ bọ̀rọ̀ rẹ̀ tó gbalẹ̀ àwọn aládùá lọ. Wọ́n ní kinní rẹ̀ ti tọ̀ sí gbẹ̀gìrì.
kabiesi olodumare. Arakunrin kan so e o ti gungi re koja ewe o. Ese ti mo be an ba ti gungi re koja ewe ke lo ma nsele. Arakunrin e o ti fese ko o ti ko sinu koto aye. Eri pe mo n pa asamo oro mo n soro bi asamo mo n pa asamo bi oro. Oro tale yi o ni agbara po. Eyan gboru re re boya elekeji ti won gbo ni. Inu fimu ni mo ti mo n woru re a se n sele loju aye. En to koko sobi oro fun mi. Mo koko wo pe soro ti arabirin so so si ri be sa. Awon gbe lomi na to gbe wa. To to a jora won, o jora won tan patapata ni. Oni to. E fe mo nu ko to aye tarakunrin ko si. O lu dadi lodo iyawo re abesi olohun iyawo to fe ohun ku ti fi oko kan ri tele o to di pe o fe arabirin gege bi iyawo arakunrin ti mo se nso to sare wodo wa e ohun o ni iyawo ri obin akoko ti o koko fe nu. Shekin to wa shala e fun e da da. O ben ta to an so e. Yon on to julo. O fi bi o do bi e marun. O fi julo. O te ni bi o do bi e marun abo. Nga ti e ti ikwe me fa kasa lo do marun. A be siri o lo. Efe maru pangpe to kosi la todo ya we. Arakunrin gun gire ko jaye we o. O sare kaba kaba wa sori e to ho koto dari wo. Oloro e ti jwe mi o hun lo. Ebi to hun to si. Gbogbo igbese lo n ti gbe o. Gbogbo igbianju o ni ohun ti gbe. Ohun ti gbe aju be an se n gbe aju. Ohun ti ke sawon to le ba ohun be. Eni ta ni won ni ko ba be. En ta n gbe yawo po wa ba ki garun wo na. Bin ba ni e toto ni ni agbara. E dakun gbogbo eyin toko ti awo e sumo di radio. Be ba ti a bimo. E dakun e ba n pe awon omo yin si to si. Tori pe kene lale to ni a keko gan o. Arakunrin gboro yi wa pe e dakun. Gbami. Awa o le gbani. Olohun oba oke. O n lolugbala. Olohun oba oke na la ni o ba wa da soro e. To ama o. Eku ti mo wi pe mi o ni bere eto. Ke mo koko dupe lowo awon eni bi eni eyan bi eyan. Tori pe be ba n gbo eto ko to dariwo se ke ma to yin eto agbajowo ni ta fi so ya ajeje owo kan bayi o ko gberu tori awon sele mi ba ba tori pe to anilo kawon tolohun oba mi o ke gbe isakoso ile ile lowo. A nilo lati kan si won. Yon si mni, eyin omode yi, e ma so ni be,
amon tin leyin to ba mi olubadan ti le badan oba rashidi adewo lu ladoja mo se fi la fori ade o ka bi ese o ba mi arusa wanu to ade yo ku pe lori yin erukere yo di okene mo yin lowo lase olodumare nile yi ani rongbe sonu bi o se bi omo o gbogbo eyin oloye ibadan patapata mo kiyin o mo fi ori ade kiyin gbogbo eyin bale oko ilu mo ki gbogbo yin na mo fi oko ba mi ade

ni o mo kien mo lo yin logo enu e ni sise lase olodumare ogbo eyan ore mi dpo dpo patapata mo kiyin e ku ifomo ni ase o ife ti n be laarin wa aye o ni baje lase olodumare gbogbo eyin ko amotekun nipinle oyo mo kiyin o en gbianju ka meti kesin ni to oju oku ni tin lase olodumare je won atumo ki gbogbo iko ko to dariwo patapata nile ati loke okun patapata mo kiyin se bi won ni eti oba nle eti oba loko eyan na ni njebe e ku ifomo ni ase a jomo rire bara wa se lase olodumare to won o wa ni mo sai dodo mama ti ani ayin mama dada mama tolohun oba mi o ke gbe ikanni ta wa yi le lowo mama jin rere obirin Lilian ba de mo si to mama e ti bere dada lase olodumare e pari e sibi to da ise ranse tolohun oba mi o ke gbe le yin lowo aye esu ese ko ni ba je o lase olodumare e ti mo se ohun ti mo n sele si eyan teyan o e fi mo se mo olohun oba mi o ni gba laaye ohun te fi n wo olohun esu ni ba be je o won ni yiniyini kẹni o se mi baba se ni lore edakun eja dupe en ta se lore ti o dupe bi olosa to ko ni leru lo ni gbogbo kan laimore patapata inu olohun eedun si won olohun fe a ma dupe to oro arakunrin kan naa n be ayin awon okunrin lo yo si bombo lasiko e oro igbeyawo eyi naa ni awon oro to je yajoyajo teyan o gbodo mo tete fi oju sunukun wo koro won mo ba baje ko to dariwo tan patapata ko to foju po darakunrin tenuboro tie olohun o mo pe bi igbeyawo se rire o bo n ba mo ni ohun o ni se igbeyawo wa bile re pe dakun bo ni igbeyawo se ri oni igbeyawo e se nkan to da mo si lanu le hun o le pade mo ìtọ́lọ́hún ṣètò láti fi mú káyé ó dùn gbé fún àtọkùnrin àtobìnrin tarákùnrin kan wá bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀hún tó ń padà sọ wípé ìrìn àjò tí ò dáa ni bó ṣe sọ tí mo lànú lẹ̀ mo mọ̀ pé ó ti kàn dínú yọ ọ̀rọ̀ ọ̀hún ti á di gbàsùgbòsí báyìí bí n bá ló di gbàsùgbòsí eléyìí ti dariwo ná. tó bí ikú ṣe pa ò bọ́bẹ̀ ṣe kún gbogbo wa náà lájọgbọ̀ àmọ́ ò ká tó lọ nínú ètò ọ̀hún nísànsán ẹjẹ́ ń sáré kọjá lọ sọ́dọ̀ màmá moráànúgbà nígbà tí màmá moráànúgbà pè mí wọ́n ní rédíò apostol àwọn ń ṣe àwọn ètò kan gbà kan ṣe bémi náà mọ̀ sí ajọ́ ń ṣe ni mo ní màmá ẹran mi létí àwọn tá ajọ́ ń ṣe pọ̀ wọ́n ní ọ̀rọ̀ nípa ìdílé ọlọ́lọ́hún bá àwọn sọ̀rọ̀ wípé lásìkò yìí ìjà àtogun tẹ́sù ó fẹ́ máa gbé láti kọjú ìjà sí ìdílé ni o

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Mòráàánú gbà, èyí tí ìjọ Mòráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábí omi, ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ ńlá Jésù ayérayé Ọlọ́run àánú gba ọpẹ́ wa. Ọlọ́run tó wà kí ẹnikẹ́ni ó tó wọ, Ọlọ́run tí ó tún wà nígbà tí ẹnikẹ́ni ò bá sí gba ọpẹ́ wa. A fi ọpẹ́, a fi ìfún Ọlọ́run torí pé ó jẹ́ ká wà láyé, ó jẹ́ ká wà láyé, a tún wà láàyè wa. Olúwa gba ọpẹ́ wa. A dúpẹ́ lórí ètò yìí pé Olúwa ẹ̀ ń bá wa gbé ẹ̀jẹ̀, ó já ẹ̀jẹ̀, ó dànù. Olúwa gba ọpẹ́ wa. A dúpẹ́ lọ́wọ́ lórí gbogbo ọkàn tó ń gbọ́ ètò yìí. A dúpẹ́ ṣe agbára tí ètò yìí ṣe. A tún dúpẹ́ ṣe agbára míì tí ó tún ṣe lọ́wọ́lọ́wọ́. Olúwa gba ọpẹ́ wa. Já ń tẹ̀síwájú nípa ti ètò yìí lónìí. Olúwa mọ bá wa lọ. Lórúkọ Jésù, mo wá kéde ìtúsílẹ̀ fún gbogbo ọkàn tí à ń fi àlàádà láàmú. Lórúkọ Jésù, kí ọ̀run kó tu yín sílẹ̀. Mo kéde ìtúsílẹ̀ fún gbogbo ìdílé tí a ti fi àlàtúká. Ọmọ ẹlòmíì ti dọmọ ọlọ́mọ, ọkọ ẹlòmíì ti dọkọ ọlọ́kọ nítorí àlá. Mo wá gbàdúrà lónìí, mo kéde ìtúsílẹ̀ lórúkọ Jésù, kí ọ̀run kó tu yín sílẹ̀. Ẹ lọ ráàánú gbà, ó rí bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. Gbọ́ aláṣẹ ọ̀run Jésù, Olúwa wa. Àmì àmì àmì lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí ètò tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ Wẹ́ẹ̀sì, orúkọ mi náà yí padà o. Èmi ni Ìyáàfin Obisesan Tolase Yemi, sí ti gbogbo èèyàn mọ̀ sí Màmá Mòráàánú gbà. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù pé ẹ ó rí àánú gbà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọkàn tó ń pè mí. Mo fẹ́ sọ nípa ìdílé àti àlá. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé láti fi àlá túká, ìfún láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Olórin ẹni tó bá máa lọ́kọ, òun tó bá máa níyàwó. Ọ̀rẹ́ mi gbàdúrà tó bá fẹ́ lọ́kọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ àti ìyàwó ńgbà tán bá fẹ́ fẹ́ra wọn, tífẹ́ gbóná bá wà, tífẹ́ yẹn ti gbóná. Kó tó di pé wọ́n gbàdúrà, wọ́n ti ríra wọn. Gbogbo ilé aládùúrà tán bá wà lọ, wọ́n máa sọ pé ọkọ ara wọn ni wọ́n. Míwà torí wọ́n ti ba àkété jẹ́, wọ́n ti jọ ṣe àṣepọ̀. Gbogbo ilé aládùúrà tán bá rí, tí wọ́n bá lọ, wọ́n máa sọ fún wọn pé tọkọ tìyàwó ni wọ́n. So irú ìdílé bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ra wọn, kò ní pẹ́, kò ní jìnà. Ọkọ mọ̀ sọ pé òun ò ṣe mọ́, ìyàwó mọ̀ ní rárá rárá rárá. Wọ́n sì máa gbàdúrà sí irú àdúrà wo lẹ gbà. Irú ìgbé ayé wo lẹ ń gbé kẹ tó dọ́dọ̀ aládùúrà. Mo gbàdúrà láàárọ̀ mi nílé lọ jìnà nínú rẹ̀ torí a tún ṣì máa tu. Mo gbàdúrà láàárọ̀ yìí. Gbogbo ilé tí ó bá rí bẹ́ẹ̀ tó ẹ pé ẹlòmí ọ̀dọ̀ wòlíì Èké ni ó tún lọ, ọ̀dọ̀ ẹlòmí ọ̀dọ̀ Aláàfáà Èké ni ó lọ, ọ̀dọ̀ ẹlòmí ẹni tí ò tiẹ̀ ríran kankan ni ó bá ṣèpìlẹ̀ ilé rẹ̀ ni ó bá níran. Ọlọ́run ti ní kẹ lọ mọ fẹ́ra yín, ẹ̀yin lẹ gúùdù fúnra yín. Lórúkọ Jésù, gbogbo orú ilé báyìí tí a ti dàrú ká tó bẹ̀rẹ̀, mo gbàdúrà lórúkọ Jésù, ilé yẹn kó gba àtúntò. Gbogbo ilé tó ń gbóná lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́, lórúkọ Jésù mo gbàdúrà kí Ọlọ́run kó bu ẹ̀rọ síbẹ̀. Agbára Jésù kó wọ ọbẹ̀ lọ. Lórúkọ Jésù, gbogbo ìpìlẹ̀ tó ti dàrú, gbogbo foundation tó ti rẹ̀, lórúkọ Jésù ó yẹ ẹgbàgbára Ọlọ́run. Ẹgbàgbára Ọlọ́run, ìwọ ìdílé tó bá rí bẹ́ẹ̀ o lè pè mí. Tó bá tún rí bẹ́ẹ̀ o tún ní nǹkan tí èèyàn tó máa ń ṣe sí. Lórúkọ Jésù, gbogbo ìdílé yẹn, gbogbo ìdílé tó ń dàrú lọ́wọ́lọ́wọ́ báyìí, ó yẹ ẹgbàgbára Ọlọ́run. Kí agbára Ọlọ́run kó wọ ọbẹ̀ lọ, kí àtúntò láti ọ̀dọ̀ Ọlọ́run kó wọ ọbẹ̀ lọ. Ó rí bẹ́ẹ̀ o, ṣe bẹ́ẹ̀ o. Jésù Kristì Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Nọ́mbà mi náà yí padà 08059008415. Lẹ́ẹ̀kan sí 08059008415. Ẹjọ́ mo dẹ̀ bẹ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ ní kété tá a bá ti gbọ́ program yẹn, náà máa pè rárá. Aago méjì lọ́sàn-án sí aago mẹ́rin òun lẹ̀ lè gẹ́ẹ̀tì mi. Lórúkọ Jésù, a ó ra àánú gbà. Ayé wa yóò gba àtúntò ayọ̀. Gbogbo tá a bá dẹ̀ ṣe yóò ṣe dédé. Jésù Olúwa wa, bye for now.
2: Ayomi Tunde Oluwa Osun.
0: ọkọ ayọ̀ rẹ dé ìwọ lẹ̀ rí kan nínú ìjọmúra àánú gbà Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn èdè ń já onírobìnú jẹ́ ń fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì ọlọ́run alààyè prophet Tolaṣe Òbí sẹ̀san màmá múra àánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Da ayo season of joy nenu ijowa mura nu gba Christ Home of Glory SW/130B Omefofun Street opposite Balogun Borehole Okeado High School Junction off Joyce B Road Okeado Ibadan Adua oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro 8 AM to 10:30 AM iwo na ma bo wa bo Olorun eleda re soro ni gbogbo oro ojo to Kí o tó lọ síbi iṣẹ́ òjò rẹ̀, wá fi ogun ìdádúró, àmúbọ́, àṣetì, àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú. Kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀, ogúnlógó ìránṣẹ́ Ọlọ́run ni màmá múra àánú gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀lú ẹ̀lò 08059008415. Ìpàdé tọ̀sẹ̀ yìí, ò gbọdọ̀ má sí ń bẹ̀ o, ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

tó ó yẹ jẹ́ kí n mọ kí n kú kalẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sì ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ẹ̀yin náà káàbọ̀ ètò kó tó dariwo òun náà lẹ̀ ń gbọ́ pẹ̀lú olúgbémiga ọmọ́tọ̀ṣọ́ yọ rédíò apostle ní ìkànnì west radio 89.3 FM. Tọ́ ọ̀rọ̀ láti gbọ́ ò láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run aláẹ̀ wòlíì obìnrin màmá Tọ́láṣe Òbíṣẹ̀san màmá Mòráhánú gbà. Ẹ̀yin bẹ́ẹ̀yìn bá sọ pé ò sí wòlíì mọ́ bóyá kẹ́ ẹ lọ wo ti àwọn agbolé yín bóyá wọn ni wọ́n ti lọ bí wọ́n ṣe ń lọ. Tí mò ń sọ ni wípé wòlíì ń bẹ tí wọn tí fi orúkọ tẹ̀hàn kúnlẹ̀ fún Baálì. Ọ̀rọ̀ yìí tó ní ṣe pẹ̀lú ìdílé ọ̀rọ̀ àlálà kò yé ni. Àwọn kan lọ́lọ́run fi ràn ọlọ́run fi ràn màmá Mòráhánú gbà ó ọ̀nà tọ́lọ́run ti ẹ̀tọ́ wá tó fi ràn wọn lásìkò yìí ní àwọn ìpele ti ìdílé. Ìgbà mi ń bẹ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìdílé ẹni èèyàn ti ń la bí àlá nígbà téèyàn ò sì mọ̀ túmọ̀ rẹ̀ ń kọ́ téèyàn ò sì lẹ́yìn tí ó bá èèyàn túmọ̀ àlá jẹjẹ mọ̀ pé kò sí ohun kan tí ń ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé inú ẹ̀mí òun la ti ń parí ẹ̀ ẹlòmíì ó sì ti rí bí àlá àmọ́ nígbà tí kìí tiẹ̀ kà lá sí débi pé yóò ti ẹ̀gbìyànjú pé ta ń lè bá ń túmọ̀ láàyè ibi tógun gbà wọlé ṣẹlòmíì lánàá tọ́ ẹ̀yin náà pe mọ̀mọ́ màmá Mòráhánú gbà ẹ pè wọ́n fẹ́ bí àdúà ẹ̀ ń lálà kò yé yín ọlọ́run tẹ̀ fàlákan yín bóyá lórí ọkọ tàbáyà yín ni àbá lórí àwọn ọmọ ẹ̀jẹ̀ súnmọ́ wòlíì àmọ́ ní ẹlòmíì kí foundation rí ò tó wíìkì ò ní ṣe foundation àmọ́ wíìkì ni wọ́n ní foundation family míì ti wíìkì ẹ̀kàn rí tó ṣàdédé dàlulẹ̀ mọ̀ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ foundation ẹ̀ ti wíìkì tọ́ foundation ìgbéyàwó gbogbo àwa tá ń gbọ́ mi kò ní wò láṣìí olódùmọ̀ rè nọ́mbà mọ̀mọ́ rè 08059008415 ẹ̀jẹ̀ ń pè fún yín lẹ́ẹ̀kan sí 08059008415.

sọ ó yẹ jẹ́ kí n já ọ̀rọ̀ arákùnrin tí mo lọ wá sọ́dọ̀ wà. Ọ̀rọ̀ arákùnrin tó ti gungi tiẹ̀ rékọjá ewé lásìkò tá a wà yìí. Arákùnrin tí mo ní ìmọ̀ ń tiraka tiraka ìnàgànàgà ọwọ́ rẹ̀ ò tó. Ó fò bí bàálù kó lè bá gbà mu. Bí ṣe ń fò ní jábọ̀. Ó sáré sáré bí rélùwé. Kó lè bọ́jọ́ ò ẹ̀yìn kọ́ yìí. Kò rí ọjọ́ bá ò. Ha! Ìwọ́n ń ṣiṣẹ́ bí ìrìn ń jẹ̀jẹ̀ lérí. Arákùnrin ń wò ó pé ní bòlògún gbà wọlé sóun lára ta ní sóun gangan. Ta lòun ṣẹ̀ ò tí ò gbẹ́bẹ̀. Ó mọ̀ gbìyànjú. Ọlọ́sọ́dọ̀ àwọn aládùá ò lọ́tùn-ún lọ́sì. Wọ́n sì bá fi ojú ẹ̀mí wò ó. Ohun tí ń ṣẹlẹ̀ sí. Ṣé mọ̀ wípé mo máa ń sọ ò. Pé kò sí ohun tí ń ṣẹlẹ̀ sí èèyàn nínú ayé yìí. Bẹ́ẹ̀ bá wò ó fín títí tí ẹ rí pé àtinú ẹ̀mí òun ló ti bẹ̀rẹ̀. Gbà wọ́n á bá arákùnrin yìí fojú ẹ̀mí wo ohun tó ń ṣẹlẹ̀ sí. Ẹ̀ ń kọ́ èyí. Àsóhun gangan. Ló lọ fi ọwọ́ fa ohun tọ́wọ́ rẹ̀ ò tó. Nígbà tí ó wà fọwọ́ fà á, ó fi gọ̀gọ̀ sọ́wọ́ ò. Ntọ́wọ́ rẹ̀ ò kó tó tẹ́lẹ̀. Ó lọ rè é fi gọ̀gọ̀ fà á. Ha! Kábíyèsí Ọlọ́run. Kò bá sì mọ̀ kó mọ́ ṣe ò. Ó á ṣe tán. Ọ̀rọ̀ di èwo mo ṣe yìí. Ọ̀rọ̀ di àbámọ̀. Kábíyèsí Olódùmarè. Mo ránṣẹ́ pé ìyàwó arákùnrin tí mò ń sọ yóò pé dákun ọkọ ẹ gbọ́ ọ̀rọ̀ bàǹtàbàǹtà wá sọ́dọ̀ wà. Ọ̀rọ̀ yìí ó sì ní agbára lọ́pọ̀lọpọ̀ dákun arábìnrin yọjú sí wa. Nígbà tí arábìnrin ọ̀hún náà dé torí ọkọ rẹ̀, mo ní arákùnrin, ohun tó sọ nígbà tí ìyàwó rẹ̀ ò sí ń bè é, ó yà tún sọ lójú ìyàwó rẹ̀. Bárákùnrin yìí ṣe tẹnu bọ̀rọ̀. Ẹ̀yin kọ́ yìí, ìyàwó rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní sọkún.

0: ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yomi lójú ní rètérété. Ah, mo ní kí a ní parábìnrin yìí lẹ́kún. Ọ̀rọ̀ bántàbántàbántà lọ́kọ̀ rẹ̀ sọ sílẹ̀ yìí. Kàkà, ó bá wa sọ̀rọ̀. Bí ikú ṣe pábọ̀ bẹ́ẹ̀ ṣe kú. Omi ló ń dà lójú bí ẹgbẹ́rẹ́ yìí. Kí a ló ń ṣẹlẹ̀? Arábìnrin yẹn gbójú òkè ó wò mí. Ó tún dá ojú òun padà sílẹ̀. Omi ń bọ́ lójú ẹ̀. Ẹ̀yìn bí n bá gbé pẹ́ẹ̀lì síwájú rẹ̀, ṣé kí n má tọ̀ yín? Yóò fẹ́ kún o. Arábìnrin yìí ní òun nífẹ̀ẹ́ ọkọ òun. Ìyẹn bá ń sọ wípé èèyàn ń lọ́kọrin láyé. Ó pè lóko rẹ̀. Ó ní ọkọ bí ọkọ òun sọ wọ́n. Oníṣe bóun ti lọ́kọ rí. Ẹ̀yìn, òun ò mọ̀ wípé ọkùnrin kan míì tó ń bẹ láyé tó dàbí èyí. Ó lọ́kọ òun tó ń ní lòun tó mọ̀ wípé àwọn ọkùnrin kan sì ń bẹ láyé tó dà. Àwọn ọkùnrin kan ń bẹ láyé tó dà. Gbọ́rọ̀ tarákùnrin sọ̀kalẹ̀. Bó ló ṣe jẹ́? Báwo a sọ̀rọ̀? Ọkọ rẹ̀ ló ń kì í mẹ́sàn-án, ló ń kì í mẹ́wàá yìí. Àmọ́rọ̀ tarákùnrin yìí sọ̀kalẹ̀. Ó ní kòkòrò tí ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló wà. Gbogbo bí tóun lọ ò tóun ti dé. Láti ẹ̀ ti gbìyànjú àdúrà wò. Bóun bá ti ṣiṣẹ́ báyìí. Òun dàbí ẹni tí ò mọ́ ṣe ni. Gbèsè rèé lọ́rùn òun èé. Kódà, ó ní arábìnrin ìyàwó òun tóun wò yìí. Gbogbo nǹkan téèyàn ń ní láyé téèyàn ń wọ̀ sọ́rùn. Òun ló rà á fóun. Bàtà tóun bọ̀ sẹ́sẹ̀ yìí. Ó sáré bọ̀ lẹ́sẹ̀ kàbàkàbà níwájú mi. Níbi tọ́rọ̀ òun ká arákùnrin ìlara dé. Oní kó dà ìyàwó òun ló ra bàtà sóun lẹ́sẹ̀. Kábíyèsí Ọlọ́run. Sáwà níyàwó rẹ̀ náà ò fẹ́ràn rẹ̀ ni. Mò ń pàṣámọ̀ ọ̀rọ̀. Ẹ gbọ́ wìnrìnwìnrìn lálẹ́ tòní o. Ọkọ ń sọ̀rọ̀ ìbànújẹ́. Ìyàwó ń somi lójú rètérété. Ìyàwó ń tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́. Ìyàwó ń kí ọkọ rẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá. Ọ̀rọ̀ wá dàbí ẹni wípé ṣé ọkọ ni ò mọ nǹkan tí ń sọ ni? Àbí ìyàwó ni ò fẹ́ sojú abẹ́ ń kó? Kọ́rọ̀ yóò tó dariwo. Wá jẹ́ àyanjú ẹ̀. Ọkọ lòun ò lè ṣe báyìí kú o. Ìyàwó rè ọdún márùn-ún lè jọkọ lọ. Ìyàwó ti lọ́kọ rí, ó sì ti bímọ méjì. Kó tó dọ́dọ̀ ọkọ tá à ń sọ yìí. Lọ́dọ̀ ọkọ tó wà yìí náà ó ti bímọ kan fún un. Kí a lè ṣẹlẹ̀? Ẹ̀fẹ́ mọ̀ dí ọ̀rọ̀. Ẹ̀jẹ̀ ń sáré dí ọ̀dọ̀ àwọn ilé-iṣẹ́ kan náà o. Ẹ̀kú ti mọ̀ wípé ìpolówó báyìí òun làgúnmò o. ilé iṣẹ́ èyí tí wọ́n ń ṣètò ogun èyí tí wọ́n pè ní jinja ogun ilé inú ìkíni níjẹjọ wọ́n sọ̀rọ̀ lórí ètò yìí àwọn kan sì lọ sọ́dọ̀ wọn ọ̀rọ̀ tí mo gbọ́ lọ́dọ̀ àwọn tó lọ inú mi dùn torí pé ohun tí ó bá bàyàn ló kọ jẹ́ mo kórira rẹ̀ pọ̀ ohun tí ó bá sọ̀yàn ló kọ tí bàbá ẹni ò sọ ni mi kórira rẹ̀ o àwọn tí wọ́n lọ síbi tí wọ́n ti ṣèdánilẹ́kọ̀ọ́ wọ́n fàdúrà ránṣẹ́ sí mi padà tọ́ nígbà wọn sì àtún á pè mí pé àwọn tó fẹ́ káwọn èèyàn kan tó jẹ àǹfààní yìí àwọn kan ètí wá àwọn fẹ́ kán wá torí pé ìdánilẹ́kọ̀ọ́ yìí báwọn ṣe ń sọ àwọn èèyàn di ọlọ́rọ̀ ìlera tara ń bẹ́ńbẹ́ ìlera tàpò náà ń bẹ́ńbẹ́ kí wọ́n sì ṣàlàyé iṣẹ́ ribiribi tí ogun jinja ọ̀hún ṣe ogun olómi inú ke tọ̀ kò ní pẹ́ bá tó fẹ́ wá ẹ̀ máa bọ̀ tòráwọn èèyàn gbọ́dọ̀ jàǹfààní rẹ̀ iléeṣẹ́ jinja ò ní mò ń lọ báyìí o ká lọ gbọ́ ohun táwọn náà ní fún wa ẹ̀kaalẹ́ o.
1: Orúkọ tèmi ni tèmi tó pẹ́ Ayọ̀délé. Iṣẹ́ àwọn èèyàn mọ̀ sí ọ̀tún Efrebo Jinja Ambassador.
2: Ọ̀tún Efrebo? Efrebo òdú ni wọ́n wọ̀n èyí ṣe àìmọ̀fó lóko.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹyẹ lọ tún wọ́n.
1: Bẹ́ẹ̀ni, ó ti pẹ́ ta ti ń bọ̀. Ìṣe ogún ọdún báyìí la ti ń bọ̀. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tó ti àwa náà dé ibi dáradára ni láti tún lè gbé àwọn kan náà sókè. Òun náà ni àwa náà tún ṣe wá sí orí ètò lálẹ́ yìí.
2: Tọ́ àwọn èèyàn fẹ́ mọ ìdí gangan ìdí pàtó tẹ́ tó fi wá sórí ètò lálẹ́ ètò ní.
1: Ṣé gan ìdí méjì ni ṣùgbọ́n àkọ́kọ́ mà kọ́kọ́ yànnà náà dáadáa òun ni nípa ìlera wa torí pé ìlera wa gbọ́dọ̀ jẹ wá lógún a gbúdọ̀ náwó sí ìlera wa àwọn òyìnbó máa ń pè ní invest in your health. Torí pé ta bá ti invest in our health òun ló máa jẹ́ ká lè jèrè gbogbo àwọn nǹkan tá à ń ṣe làálàá fún. Ṣòtì òun ni ilé iṣẹ́ tá à ń pè ní Multistream Trademark Limited òun ló ṣe gbé egbòogi tá à ń sọ̀rọ̀ ẹ̀ lálẹ́ yìí tá à ń pè ní Jinja Herbal Extract. Jinja Herbal Extract jẹ́rìí oúnjẹ ń ṣe oríṣiríṣi àtúnṣe nínú àgọ́ ara wa èyí táwọn olóyìnbó máa ń pè ní Repair Reconstruct Rejuvenate. Òun ló máa ń ṣe àwọn àtúnṣe nínú àwọn ẹ̀yà ara wa tó jẹ́ pé tẹ́yà ara bá ti ṣe dáradára èèyàn gan lè gbégbé àlàáfíà. Ṣé wá rí olóòtú jinja yìí ń ṣiṣẹ́ fún bóyá tó ní ojú dídùn bàbá kan ti ẹ̀ wá ó jẹ́ kó yẹ̀wọ̀ pé cataract mo ní ẹ lọ máa lò ẹni tó ní high blood pressure.
2: Ẹni tí ó ní àìsàn ojú dídùn.
1: Bẹ́ẹ̀ni tá à ń pè ní cataract tàbí glaucoma.
2: Jinja ń ṣe kíni
1: bẹ́ẹ̀ni wọ́n ṣe àtúnṣe. Àwa dẹ̀ ti ní àwọn àṣírí tá a máa ń fún àwọn tó nírun nǹkan báyìí àwọn ẹlòmíì ti lè ṣe operation tó tún wá ń wọ̀n pé kí làwọn tún lè fi máa ṣe kíni máa maintain ẹ̀. Jinja wà ń bẹ̀ fún wa. Ẹni tó ní ìfúnpá gíga ẹni tó ti ní stroke àbí tí ò fẹ́ ní ẹni tó ní àwọn oríṣiríṣi àwọn àìsàn èyí tó jẹ́ pé ó ní agbára ìgbà míì gan tí dókítà bá ti wòyàn tó ti wòyàn dé stage kan á wò pé wò ẹ gba ilé ẹ máa lọ ilé.
2: Àwọn tí wọ́n ní bí ẹ̀jẹ̀ ríru ń kọ́.
1: Ó ṣẹ́fùn ẹ̀jẹ̀ ríru ṣúgà tó pọ̀ lára àwọn oríṣiríṣi àwọn nǹkan ni jinja máa ṣe kí ni ó máa neutralize ó máa normalize.
2: Èyí ò ní wípé jinja tẹ̀ ń sọ yìí gbogbo níṣe.
1: Gbogbo níṣe làwọn yorùbá àwọn kan tiẹ̀ máa ń pè ní hospital in a bottle ilé ìwòsàn nínú ke. Òun ni jinja herbal extract ṣe ẹni tó ní ọ́sà ni ẹni tó ti ń wọ ọ́sà ti pẹ́ sí pẹ́ tó ti wo oríṣiríṣi tí ò sí àtúnṣe jẹ̀dí ni yọ̀dí ni àwọn oríṣiríṣi àwọn oríṣiríṣi àsàn báyìí ni jinja wa ṣùgbọ́n ká má kọ̀ fa gbogbo ọ̀rọ̀ jìnà wọ wá dọ́ jinja wò ní gbogbo orí irú àìsàn tó ń ṣe ìwọ yẹn wá ṣe kí ni wá dọ́ jinja wò torí pé ọ̀pọ̀lọpọ̀ ló dọ́ jinja wò lọ́ fi mọ̀ pé rere ni jinja ṣe látara bẹ́ẹ̀ ẹlòmíì wá wò pé kì í nígbà tí èèyàn bá ti ní ìlera tara èèyàn gbúdọ̀ tún ní ìlera tàpò.
2: Jinja náà tún fún yàn ní
1: ìlera tàpò. A fún yàn ní ìlera tàpò.
2: Ó yẹ sáwò ó.
1: Ṣorí tẹ́yìn ò bá ní ìlera tàpò. Bí pé yàn ò tún ní ìlera náà ni. tori e to ba nse ailera ti o ruwu toju are se mo pe olodum ma je ki nkan se wa sugbon to lowo a le toju are a mo bi to ma se kini to ma tojubo
2: eh nipase jinja yi a tun le doloro
1: eyan le doloro orisirisi awon eyan mo ti agba tawon obirin kan polowo laarin ara won ton ni iye to ba si ninu company a o si le o ti si nibi kankan iyan tun mo se pe won mo nkan ton ri won awon eyan fiyan ladura ti mo se wa iki to debi bi isin lale iya kan ti pe mi pe ah wo se o temi to pe wa da fun e won to fun mi yi mo ti roju lati ma no choice anti pe sugbon olorun gba fun latara jija latara be
2: adura won fi ranse
1: adura ni le yato si adura pe won ri ilera owo tun wa nbe tori pe oni da ka won eyan ko wa ma tan wa ka ma pin rice nigba oselu e ma binu o ka ma te o ba ri nkan kan je lapo la ma tele agolo kan a tun ma fi pe teran yan lowo pe omo yan ni se kini kan latara be iwo na gbera dide ko se ni ti o le se okunrin ni obirin ni omode ni agbalagba ni o lo school lo school ko se ni ti kini yo orun le ran lowo nkan ti mo ko mo ni pe gbogbo chocho temi ati ese to ba le wa lo si jinja wa ri po ma dowo fun mo mo ro so mo lo le ya lekeji mo le se gba wa lo lodo jinja won ma fi compensate pe o ejo to ro yi gba ile
2: onu je ti
1: gojo ri ti o ma be ni ko ni se pe wa ma tele yan kan ta ma gbe ese pe e mo pe nigba mi jinja je ka mo pe osose to ba sise o ni gbogbo ojo jimo baba odo wa ni jimo loyin
2: e sa wo
1: ni gbogbo ojo jimo ile ise ma nso wo fun wa
2: e fa won eyan lo
1: won o ma nso pe iwo sise o ya gba
2: lojo jimo
1: lojo jimo ni o ngo lo ma ji wa lori bed
2: ni se fa se danilekon
1: danilekon yin ma wa waye ni Thursday ola odi oni Thursday
2: ojo Thursday
1: beni
2: let's say danilekon
1: la ma se danilekon
2: fa won eyan lati
1: jo lo beni
2: nipase jinja
1: beni lati le mo na ta ngbe gba ta fi le di oloro doni le ra pepe
2: ago melo ni o wa
1: ago meji la lo ma waye lola ago meji la ni ta ba ti gbogbo bi ta ba ti mo an bo lati challenge ni an bo lati odono ikere ni ta ba ti sokale ni orita de labu junction orita de labu yen ona ta ma ngba lo bi pa an lo odono ilewe pada si taska lati junction yen ko da ele fese ni ko ni ni ko gbo kada lati junction yen ka complex building elekefa lati junction yen lapo osi
2: to bawo eyan ba wa nbo kini ko won ma mu bo
1: bo won to ba ma mu bo iwo sa mu phone na dani mu wi ati biro dani
2: o form mo nbere
1: o fe ni owo form
2: gbo lowo
1: eyan iro o fe ni wole
2: ah en si se dani leko
1: be ni a ma se dani leko
2: fawo eyan lati do loro
1: lati do loro sugbon nkan to ko ma se ni pe iwo to ba fe darapo ko mu owo dani lati wo poke emi na fe se kini mo fe darapa bi mo fe ma lo fun ilera mi mo fe oko wo pe on ni so si ori to ba ti wa lo pe ah o se mi ri o le wa ma polo latara be iwo na tun do loro odo lowo on ni pe sa mo wo dani ko se to ma gba lowo e ti o ba hun e ma lo sugbon mo fi da loju pe gbogbo en to ba wa si dani leko e lo ma mu jinja lofe ebe ni
2: e tu fa won eyan
1: lo ma mu jinja lofe ati pe elekeji baba
2: ejo tori pe ori eto te ti soro àwọn èèyàn wọn bẹ̀rù ọlọ́run látara wa bá sọ fáwọn èèyàn pé bí nǹkan ṣe rí ni wọn gbàgbọ́ pé bẹ́ẹ̀ náà lórí ẹni káwọn èèyàn máa bọ̀ ẹ fẹ́ fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́
1: lọ́fẹ̀ẹ́ náà máa wọlé
2: dúró lọ́wọ́ wọn kìí sì ṣe wípé ìgbà wọn wà débẹ̀
1: ara wọn lè pe nọmba iléeṣẹ ìjọba tó bá dàbí rọ
2: ẹlẹ ìgbowó lọwọ
1: ọfẹ ni
2: wọn ìkejì tẹ tún sọ
1: ìkejì ni pé gbogbo ẹni tó bá wá wọn máa mu jìjà lọfẹ
2: wọn tún mú lọ
1: torí àmọye àwọn ènìyàn tó jẹ pa ní àwọn ò tí ì lágbára tó bá wá mú ló tún máa ń pẹ lómi padà torí pé ó dá wa lójú ọlọ́run ni kì í ṣe yìí ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo ẹni tó bá sọ pé òun fẹ́ darapọ̀ tó ṣe bá a ní kó ṣe ṣe níjọ jímọ̀ friday tó ń bọ̀ ẹni yẹn máa gbowó láti ilé iṣẹ́ ó dẹ ẹlẹ́ẹ̀kẹta ọ̀la ní tọ́ọ̀sẹ̀ tí ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé
2: ìlànà
1: tó bá ṣe ń ta ní kó ṣe tó dẹ̀ ṣe jọ friday ó máa gbowó láti ilé iṣẹ́
2: ó
1: dá mi lójú multi stream tm limited ní aláti yẹn máa gbé wá nọ́mbà mi ò yí padà 080 080 24 24 65 65 22 22 15 15
2: ẹ bá ń pè lẹ́ẹ̀kan
1: 080 080 24 24 65
2: 65
1: 22
2: 22 15 1-5.
1: Wọ́n a lè pé ká fi bèrè ọ̀nà, o tún ní WhatsApp number.
2: Ilé ọ̀la náà ló mọ́tọ̀
1: yìí. Ọlọ́run aṣọ́wájú.
2: Àwọn kan ń gbọ́ báyìí, ó dàbí kí aago méjìlá ọ̀sán ọ̀la kó ti lù mí. Torí pé kò sẹ́ni tí ò fẹ́ dọlọ́rọ̀. Ẹlòmíì kàn ń sáré kirikiri náà ni ọ̀nà àti dọlọ́rọ̀ ní ń wá. Ẹ̀yin sì gbọ́nà wá fún àwọn èèyàn láti dọlọ́rọ̀ báyìí. Ẹ wá dákun torí Ọlọ́run. Ẹ ti ní báwọn èèyàn bá ti wá ọ̀fẹ́ ni
1: o. Ọ̀fẹ́ ni kò sí owó.
2: Ẹ sì fún wọn jìjà mú lọ́fẹ̀ẹ́ láti dán wò péréré ni Olúwa. Lẹ́yìn náà bí wọ́n bá ti ń bọ̀ káwọn náà sáàfin
1: kankan á kò
2: gẹ́gẹ́ bí owó wípé.
1: Ṣé àbá mo fẹ́ ń wù mí o? Mo fẹ́ darapọ̀ wà ní mo fẹ́ máa lò.
2: Bí wọ́n bá sì ti wá ṣe nǹkan tẹ́ ẹ ní kí wọ́n ṣe.
1: Bẹ́ẹ̀ni.
2: Bó bá ti di
1: ọjọ́ jímọ̀.
2: Ọtún láìrè.
1: Bẹ́ẹ̀ni ló bẹ́ẹ̀ni agbala.
2: Kí ni ìtì nígbà gbàgbà tẹ fi ṣeré.
1: Ilé iṣẹ́ mi nítorí pé ó dá wa lójú Ọlọ́run ló wà lẹ́yìn. Oṣù tá à ń sọ yìí àwọn èèyàn àwọn tó qualify fún mọ́tò nílé iṣẹ́ wọn ti lọ rà kódà wọ́n ti ń send owó sí wọn. On the 29th August ni wọ́n máa ṣe ní Akwa Ibom. Òun ni ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀.
2: Ilé iṣẹ́ o ti wo ti tọ́dún mélòó.
1: Àti pé ọdún mẹ́ta ó lé oṣù mẹ́fà báyìí.
2: Ojúmẹ́ta oṣù mẹ́fà.
1: Ẹ tún wo àwọn púrọ́tì míì tún máa jáde láìpẹ́ tá máa ti parí ká àwọ̀ dì í. A tún wá máa dàbí ìsọmọgbè fún jìjà.
2: Wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gbọ̀n. Wọ́n ní ṣókí báyìí òun náà sì ní ọbẹ̀ oge. Èmi náà mọ̀ wípé kò sẹ́ni tí ó gbọ́rọ̀ àǹfààní báyìí tóun náà ò ní sọ wípé kóun ó tiẹ̀ débẹ̀. Èmi á máa sọ ọ̀rọ̀ kan wọ̀ fún gbogbo èèyàn. Bí wọ́n bá ti ń sọ fún ọ pé nàláì. Àwọn ọ̀tá àṣeyọrí nù o. Ẹlòmíì òun ti ní tó, ó ti ní tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Bí wọ́n bá ti wá rí i pé àwọn àǹfààní láti jẹ́ pé kí wọ́n náà ò dọlọ́rọ̀, wọ́n gbé wá fún ọ nàláì, wọ́n ó mọ̀ sọ fún ọ. Ìwọ ló ṣèpinnu lọ́kàn ẹ wípé wọ́ jẹ́ kémi náà ò tiẹ̀ débẹ̀ náà. Débẹ̀ lọ́la ṣe bí wọ́n ní kò sówó fọ́ọ̀mù ńbẹ. Bẹ́ẹ̀ bá sì tún débẹ̀ àǹfààní ń bẹ láti ti fún yín ní jìjà mú lọ́fẹ̀ẹ́. Ẹ ti mọ̀ mí o, ẹ ti mọ̀ mí dáadáa. Yọ Radio Apostle Olùgbémigbé Ọmọ́tọ̀ṣọ́. Ojú ò bá jẹ́ òtítọ́ àti òdodo. Èmi ò ní gbé wá sórí ètò mi o. Tọ́ àǹfààní rèé o. Ẹ̀yin náà ẹ tètè lọ mu ti yín bẹ̀. Àní jìyà kú o láṣì olódùmarè. Tọ́ ẹ ti bá mi ṣèlérí lórí ètò yìí o. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe sọ.
1: Tó ṣe máa rí
2: nìyẹn. Ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Àwọn tí wọ́n ti ń wá láti pàṣẹ wà, wọ́n ń ròyìn yín dáadáa. Ẹ má lọ yí padà lójú ọ̀nà. Tọ́ ẹ ṣeun. Àtúbọ̀ retí yín lórí ètò yìí.
1: Ẹ ṣe gan, ó dàbọ̀.

tó ó yẹ jẹ́ kí n mọ̀ kí n káàbọ̀ padà láti ojúde lọ́hùn-ún tàti lọ rẹ̀ polówó. Bẹ́ẹ̀ bá ní àlàyé kankan nípa ẹ̀fẹ́ mọ ohun kan tàbí èkejì nípa ilé iṣẹ́ yìí, bí n bá ti pe nọ́mbà mi síta, ẹ lè pè mí. Ẹ̀yin fẹ́ gba nọ́mbà wọn bóyá ẹ̀ tí ìkọ́lẹ̀ rórí ọ̀fẹ́ láti kọ́ lẹ́yìn ètò yìí, ẹ pè mí. Àmọ́ ohun tí nǹkan sọ fún yín ni pé ẹ dákun ẹ̀yin náà, ẹ gbìyànjú ẹ̀ wò, ẹ má ṣe kò sí mọ́ o. Ṣé kí n má tàn yín? Àǹfààní gbà mí wẹ́rẹ́ báyìí náà ni máa ń yọ sí èèyàn. Péèyàn ò bá sì ti fi ojú tó dáa wò ó, ṣeéṣe kéèyàn mọ́ nírú rẹ̀ mọ́. Àwọn tí ń lọ nípasẹ̀ wa, wọ́n mú ẹ̀rí rere bọ̀. Èyí gan sì ń fún àwa gan ní ìdùnnú àtayọ̀ ọkàn wípé tọ́ bó bá jẹ́lé òun ni ẹ wá máa sọ fáwọn èèyàn pa rẹ̀ ọ̀nà láti máwọn èèyàn kó òun òsì ìṣẹ́ kéèyàn máa wojú ẹ lòmí ò tó lè jẹun nǹkan tí ò dáa ni. Ẹ̀yin náà gbìyànjú eléyìí wò kọ̀ǹfàmù ni. Tọ́ ó yà ó, ẹja wá wọ inú ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ lọ ní sànán. Ṣé ẹ ti wá nǹkan fìdílé ò? Ṣé ẹ ti fìdílé nǹkan? Gúdúgbe ọ̀rọ̀ ò fẹ́ bọ́lẹ̀.

ẹ̀yin alára wa. Ẹ mọ̀ gbà mí láàyè lálẹ́ tòní. Kí n ṣe bẹ́ẹ̀. Kí n forúkọ àwọn èèyàn yìí kí n fi pamọ́ o. Òun tá a bá fẹ́ tún ṣe ẹ dákun ó ní bá a ṣe ń ṣe é. Kódà, bẹ́ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ yìí kanlẹ̀ kanlẹ̀. Bí n bá lọ lo wọn tàbí tí mo dákọ wọn. Ẹ̀yin gan lẹ́mọ̀ sọ fún mi pé n tí mo ṣe yóò dáa. Torí pé ọ̀rọ̀ ti ń bẹ ńlẹ̀ yìí. Bí èèyàn bá ń sọ wípé kí a lo aṣun yín dékì èyí o. Èyìn tí ìsọ jù. Kódà, bí èèyàn bá sọ fún arákùnrin yìí pé. Ìyìn tó o ṣe yìí. Ohun tí ò da gbáà ni. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kéèyàn ó sọ náà nu o. Arákùnrin èyí ló mọ̀ wá sọ́dọ̀ wa tó ní ẹ̀dákùn ká gba òun. Ẹ̀yìn làwá sọ fún pé àwa yìí sólùgbàlà. Àfi ká gbọ́rọ̀ rẹ̀ síwájú Ọlọ́run o. Tọ́ọ̀kẹ́ àlọ́ àṣẹlẹ̀. Ó ṣàlàyé pírin àjò ayé rẹ̀ ṣe jẹ́ bí ṣe ń ṣe tí ò sì bá láyé. Àmọ́ nígbà tí ó sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ ti yé. Ohun tó fa sábà bí ohun tí ń ṣẹlẹ̀ sí láyé gan. Ó ní gbogbo ibi tó ń ti lọ fojú ẹ̀mí wo ọ̀rọ̀ hún. Gbogbo ilé aládùá tó ń lọ pátápátá wọ́n ní ìyàwó òun ní bẹ nídìí ọ̀rọ̀. Ìyàwó rẹ̀ ń bẹ nídìí ọ̀rọ̀. Kí a ní ìyàwó ẹ̀ ṣe. Àbíwọ̀ gan ṣe nǹkan kan fún ìyàwó ẹ̀ ni, olóhùn ò ṣe nǹkan kan o. Ó níyàwó òun òun nífẹ̀ẹ́ rẹ̀, ó sì nífẹ̀ẹ́ òun. Ó dà náà bó lẹ ṣe pàdé. Ó tẹnu bọ̀rọ̀. Ó sọ̀rọ̀ sílẹ̀ ilẹ̀kùn o ẹ̀yìn alára wa. Àmọ́ bí wọ́n ṣe pàdé gan kọ́ ló kàn mí. Ọ̀rọ̀ tó gbé wá sọ́dọ̀ ti wà gangan ló kàn wá o. Oníyàwó òun tóun ń sọ é, ọdún márùn-ún ló gbà lọ́wọ́ òun. Bí ọdún márùn-ún ààbọ̀, tí ń sún lọ bí ọdún bíi mẹ́fà. Ọmọ kan sì ti jọ wà láàrin àwọn. Ẹ ti ṣègbéyàwó, ó ti tọ́dún mélòó báyìí. Oni ti ń lọ bí ọdún bíi mẹ́wàá. Ti ń lọ bí ọdún bíi mẹ́wàá. Kábíyèsí olódùmarè. Ó sì ló ṣèyàwó ẹ. Ó ní kó dà. Òun mọ̀ pé ìyàwó òun nífẹ̀ẹ́ òun. Torí pé bóun ṣe ń lò tí ò dán yìí. Bóun bá ní kóhun ó sòótọ́ fún mi. Òun kàn jọ́kùnrin ni o. Èyí ti ń bẹ nínú ìsàlẹ̀ ṣòkòtò. Lòun fi jọ́kùnrin. Bàbá ní a máa sọ̀rọ̀. Nípa bùkátà tó yẹ kọ́kọ́ ó máa gbénú lé. Ó ní òdo ojú ẹja lòun gbà o. Onígbà tí ò ti ẹ̀ wá, ó sọ̀rọ̀ wọn ò gbọdọ̀ sọ lórí afẹ́fẹ́. Àmọ́ kí ni ìtumọ̀ kan ti ń sọ, ni wípé nígbà tó ò ti ẹ̀ wá rí ṣe ń kọ́. Bẹ́ẹ̀ ni ń sọ àwọn ọ̀rọ̀ líle síra rẹ̀ àwọn ọ̀rọ̀ bí èpè.
bẹ mo ti mọ pe oro arakunrin gan ti su. Yawe gan gan to n so yi o ma so fun mi po ti loko ri o ni be ni oko to ni so bi mo sibe o ni o bi mo meje sibe o so bi lere on to fa e to ka laarin ohun atoko re aro ni bi o bi mo meje si ko to fe laya oni bo se so fun ni pe oko ohun to n koko fe ama na ohun po oni gba to n ti e koko pade re ohun ri awon apa kan lara re oni oni bo ko ohun ba ke ohun mole afi bi bara ni se mo n lu ohun debi debi wipe bawon ba jo sere loko laya bawon ba to sere loko laya tan yo tun na ohun ti a ri ti a lo gbe ngba re abesi olodumare nigba ti arakunrin yi tenu boro debi kan mo mo ohun ti n sele sarabinrin yi to eyin alara wa ka mo fa oro gun o soro ilekun o se si mo wipe agbejo enikan dabae eyin ko yi a gba osika nigba mo ni dakun fun mi ni namba iyawo re oju ese lo se fun mi ni seju e na mo se pe iyawo e gananananana hello oni hello sa e dakun ta lo n soro oni se lagbaja mo n ba soro e oni be ni sa mo ni bi mo se n ba o soro lowo lowo e oko e n be ni waju mi ki lo sele si o se barabirin n se soro ni waju olohun ati eyan emi gan mo o nife arakunrin e mo ni ko se wo eni bayi ni n ba o soro ọkọ rẹ ṣì wá sọ́dọ̀ wa ohun tó sọ rèé o torí ìdí èyí a fẹ́ kó o yọjú sí wa. Arábìnrin ní lọ́jọ́ wo ni kóhùn ó wà bí kóhùn ó máa bọ̀ báyìí ni àfún lọ́jọ́ o arábìnrin yìí ó yọjú sí wa. Nígbà tó dọ́dọ̀ wa kí ló ṣẹlẹ̀.

kọ́ gidi lọ́kọ̀ yìí o. Lóòótọ́ kò ní. Òun sì mọ̀ pé àìní rẹ̀. Kìí ṣe pé wò náà kó mọ̀ ní. Ṣèbí bó bá di láàárọ̀ yóò jáde lọ ṣiṣẹ́. Èèyàn ní pé ọkọ òun kìí ṣọ̀lẹ̀. Àmọ́ bí wọ́n ṣe sọ pé òun lòun ṣe ọkọ òun lòun wà ń dè bí kò tí ì ṣe dáa fún un èé. Tí wọ́n bá sọ pé òun lòun wà ń di rẹ̀, ó yí òun. Gbogbo bó ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ òun tí sì ń po òun lẹ́kùnnù. Arábìnrin yìí sọ̀rọ̀. Ó ní ẹ dákun sà. Ṣé n ó gbọ̀n láàyè kóhùn ó tún sùdé sàlẹ̀ kòkò? Ọlọ́run tá a fẹ́ gan nu. Bá a bá fẹ́ rí sùdé sàlẹ̀ kòkò a ní pè ọ́. Ó ní àmọ́ bóhùn ó bá sọ̀rọ̀ tóhùn fẹ́ sọ yìí, ọkọ òun ó ṣe gáfárà. Ọkọ rẹ ó kò ń bè é, kó tó lè sọ ohun tó fẹ́ sọ fún wa. Só le tó bẹ́ẹ̀ ni, ó ló le jù bẹ́ẹ̀ lọ o. Torí pé bí ọkọ òun bá jókòó, tóhùn bá ń sọ̀rọ̀ yìí, òun lè sì sọ. Ọ̀rọ̀ wá jọ gátẹ́ kò jọ gàtẹ́ òun fi ẹsẹ̀ méjèèjì tiro gátẹ́ gàtẹ́. Ẹ̀yin alára wa ẹ̀yin kọ́ yìí. Ṣebí kọ́rọ̀ yìí ò lè yanjú, ọ̀nà àwọn ṣe gbé wá sọ́dọ̀ wa. Mo sọ fún ọkọ, dákun ṣe gáfárà fún wa. Ẹ̀yin ọmọ, ẹ̀mú kò ń bè é. Wọ́n mú ọkọ̀ kúò níbi tá a wà. Àwọn kan náà wà pẹ̀lú mi ń bẹ̀. Ó ní, òun sì tún fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ mi. Kí a tó lè léhùn. Olọ́rọ̀ tó òun fẹ́ sọ yìí, òun ò fẹ́ kẹ́ nìkan kan kó wà ń bè é àfẹ̀mí nìkan. Èmi nìkan kẹ̀. Ìwọ ò tí ì gbọ́rọ̀ ni pé kó jó mọ́ rí bí gbogbo ara lóògùn ẹ̀. Èèyàn wà pẹ̀lú mi o, ṣó mọ̀ wípé obìnrin ni ọ. Ọkùnrin sì lè mí. Ó sì ní ìlànà tá à ń gbà ṣiṣẹ́ wa. Ó ní èmi ò fẹ́ kóhùn ó sọ̀rọ̀ nú. Kí aláwà ṣe. Tọ́! Ẹ̀yin ọmọ, ó dà náà. A fẹ́ kí ojútùú kó wà lórí ọ̀rọ̀ yìí, ẹ ṣe gáfárà. Àmọ́ o, ẹ ti mọ̀nà tẹ́ ẹ lè máa gbà wò wá nínú yàrá tá a wà yìí. Ẹ máa wò wá, ṣe bọ́rọ̀ ẹnu òun ni ò fẹ́ kẹ́ ẹ gbọ́ lásìkò tí ń sọ. Tóun náà sì sọ wípé, òun mọ̀ wípé, bó pẹ́ bó yá o. Àwọn tá a ní ó jáde yìí náà wọn ó padà gbọ́. Torí pé òun mọ̀ pa ń rí kọ́ọ̀dù gbogbo ẹ̀. Tọ́, bó bá rí báhùn, ẹ̀yin ọmọ ẹ jáde. Ó yá bá mi sọ̀rọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀. Arábìnrin yìí bẹ̀rẹ̀ sí da omi lójú pòròpòrò. Ó fẹ́ sọ̀rọ̀ ẹnu ẹ̀ ń gbọ̀n gbìgbìgbìgbìgbìgbì. Arábìnrin, ọ̀rọ̀ yìí tóbi ká fọ̀bẹ bò ó, ẹnu náà láàfin sọ kí ni nǹkan tó ṣẹlẹ̀. Ló bá bẹ́kún. Tẹ́lẹ̀ omi ń yọ lójú ẹ̀ ni.
ìmọ̀ ń sunkún ni.

rẹ̀. Àwọn tó sì lé bá ń rẹ̀ ló ti ní wọ́n bọ́ síta yìí ó. Arábìnrin dákun sọ̀rọ̀. Sọ̀rọ̀. Kí ló ń tó ṣẹlẹ̀? Olọ́kọ̀ òun ṣẹ̀hún, ó sì ṣẹlẹ́dá òun. Ẹlẹ́dà tó tún mú mọ̀ yìí ní agbára. Ó tún bú sẹ́kún. Ṣé mọ̀ kéèyàn mọ̀ sọkún? Kí omi ó sì tún mọ̀ jáde nímú rẹ̀. Àbíyèsí Olódùmarè. Oní ìjẹ́ mo mọ̀ wípé ọmọ òun àkọ́bí òun obìnrin. Ọkọ òun sì bá ní àjọṣepọ̀. Èmi gan gbọ́ ẹ̀rú sì bà mí bí mo jókòó sí. Kí ló sọ yìí ná? Arábìnrin yìí sọkún. Ojú rẹ̀ pọ́n. Ó fìdí jalẹ̀. Ó sì ń wa omi ẹ̀kún mọ̀. Ọkọ rẹ̀. Ó bá àkọ́bí ọmọ rẹ̀ obìnrin lájọṣepọ̀. Bó ló ṣe jẹ́? Ẹ̀yin alára wa. Ẹ̀yin náà lanu níbi tẹ́ ẹ jókòó sí. Ẹ̀rí pélé ètò ni àgbàrá púpọ̀ púpọ̀. Kí ló ṣẹlẹ̀ kí a ló sún ọkọ rẹ̀ débì? O ní nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Òun kàn rí wípé nínú ilé ọmọ òun ò ṣe dáadáa sóun mọ́. Ọ̀rọ̀ ti á dàbí àrífín láàrin òun àti ọmọ òun tó fi mọ́ ọkọ òun. Débi pé bọ́kọ òun, ọmọ tó jẹ́ pé ńgbà kan bó bá pé tó ránṣẹ́, ìyún ọmọ gbọ̀n ṣìgà ṣìgà ṣìgà láti lọ bá a jíṣẹ́ ni. Oní bó bá pé ọmọ òun, yóò di pé ọmọ ń lọ tìkọ̀tìkọ̀. Bí ṣe ń wọ ọkọ òun gan, òun bá bẹ̀rẹ̀ sí ní bá ọmọ òun wípé sórí ẹ pé lágbájá. Ṣó mọ̀ wípé dádì yín ni? Lọ́mọ òun bá jágbe mọ́ òun, ó jájú mọ́ òun lọ́jọ́ tọ́hún sọ yìí. Ó ní mọ́mí òun láyé láyé tẹ́ ẹ bá fẹ́ kí òun ó sì wàwò sí yín. Ẹ mọ́ tó pè wọ́n ní dádì òun mọ́ o. Tí ẹ bá fẹ́ kóhun ó sì wàwò. Ẹ mọ́ pẹ̀nì ní bàbá òun mọ́ o. Ẹ̀rú bẹ̀rẹ̀ sí bá òun pé irú ẹ̀mí burúkú wo ló gbé ọmọ yìí wọ̀. Ta ń gúnyán fún tó nítọbi òṣòro rí? Àwọn wo ní ń kí láyà? Àwọn wo ní ń gbó láyà? Ṣóun náà ti láwọn kan ti ń pàdé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri ni. Tí a ń sọ ìtàn fún. Oníbòun ṣe ń jágbe mọ́ lọmọ òun náà ń jágbe mọ́ òun. Onílòun bá tẹ òun sílẹ̀. Òun pè lókọ rẹ̀, òun ké lókì rẹ̀. Òun tù, òun rọ̀. Wípé kí ló ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀ lágbájá. Èyí ṣe báyìí tẹ́lẹ̀. Kí ló dé? Ó ní lọmọ òun bá ṣojú abẹ́ kò fóun. Òun kọ́kọ́ fọwọ́ bò lẹ́nu pé má sọ síta o. Ta ní kọ́ńkọ̀ kúkọ̀ rí? Láíláí kò lè jẹ́ bẹ́ẹ̀.
lọmọ òun rẹ́rìn kéékèèké. Ó lẹ́rìn tí ń rí. Ẹ̀rín ìkàdáà ni òun mọ̀. Àwọn ẹ̀rín bí ìbínú. Olótútù sọ fóun wípé àní mọ̀ mi láyé láyé yín ẹ mọ̀ pé ẹni ní bàbá òun mọ̀ o. Ẹni tó gba aṣọ lára òun. Tó já òun sí o. Tó sì fi pápá òun ní àjọṣepọ̀. Mo lanu bó tó, mo ní màmá ní bolẹ̀ yín wà. Ó lásìkò yìí òun rìn ìrìn àjò. Torí pé ọkọ òun àárọ̀. Ọ̀tọ̀ ní ìlú táwọn wà. Ìgbà tí ìgbéyàwó àwọn fọ́jú pọ̀ ló ń padà wá sí ilẹ̀ yìí. Oníṣẹ́ tóun sì ń ṣe ń gbà míì. Ìmọ̀ nílò kóhùn ó rìnrìn àjò bí ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta. Onígbà tóhùn rìnrìn àjò yìí ló tá à ń sọ yìí ṣẹlẹ̀. Dídé tóhùn ń dé padà nírìn àjò. Lórí pé iná ti jó òun ò lábẹ́ aṣọ. Ó sọ fún arábìnrin pé níbi tá a dé yìí. A nílò láti pe ọkọ ẹ padà wọlé o. Mo fẹ́ fìdí ọ̀rọ̀ tó ń sọ yìí múlẹ̀. Pé ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Mo ránṣẹ́ o. Kí wọ́n pe ọkọ rẹ̀ wọlé padà. Nígbà tọkọ rẹ̀ wọlé. Kí ló ṣẹlẹ̀?

aránṣẹ́ pé ọkọ̀ kó wọlé padà o. Bọ́kọ̀ ṣe wọlé, bẹ́ẹ̀ ni arábìnrin yìí ló gbójú sókè, ó wu ọkọ rẹ̀. Ó mìírí. Mo ti rí wípé ìyàtọ̀ ti ń wà báyìí. Ọ̀rọ̀ dàbí ẹni tí ó ní egbò. Ta wá kàn ní egbò rẹ̀. Ojú rẹ̀ rọ̀ sọ́kọ rẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ ojú rẹ̀ ti ń le sọ́kọ rẹ̀ báyìí. Ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní yé mi bọ̀ díẹ̀ díẹ̀. Àmọ́ ṣẹ́ gbàgbé. Àbẹ́ ti gbàgbé ni. Ó dàbẹ́ bá ti gbàgbé. Ẹ̀jẹ̀ ràn yín létí. Ṣẹ́ mọ̀ wípé gbogbo bí arákùnrin yìí lọ. Ni wọ́n ti sọ pé ìyàwó rẹ̀ ní bẹ nídìí ọ̀rọ̀ rẹ̀. Ìyàwó dé. Olóhun ò mọ nǹkan kan. Olóko òun, ó ní the best husband in the whole world. Olóhun fẹ́ràn ọkọ òun débi gẹ́. Téèyàn fẹ́ràn ọkùnrin dé o. Ó ní ọkùnrin bí méjì rẹ̀, òun ò tí ì rí lókè èèpẹ̀. Nǹkan kan bá kinní kan Àjàó jẹ́. A ní nǹkan kan gùn ju nǹkan kan lọ. Arákùnrin yìí wọlé tọ̀ wá wá padà. Mo ní kárábìnrin ò tọ́rọ̀ sọ mọ́. Èmi gangan mo ti ọ̀rọ̀ sí arákùnrin yìí. Ìyàwó ẹ sọ pé ò ṣe báyìí, ṣé bẹ́ẹ̀ ni? Arákùnrin yìí dorí kodò. Mo pè é, mo ní mò ń bá ọ sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo sì ń bá ọ sọ kìí ṣàlàyé mò ń ṣe ìbéèrè mo bí ọ léèrè. Bí n bá sì bèèyàn ní ìbéèrè, èsì ni mo fẹ́ kó fún mi o. Ìbéèrè tí mo bí ọ yìí fún mi lésì, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ó gbójúkè ojú ẹ̀ pọ́n. Ó wojú ìyàwó rẹ̀, ó wojú mi. Ó lọ báyàwó rẹ̀, ó dì mọ lẹ́sẹ̀. Ó níṣe bó ló ti dáríjì mí. Ìyàwó náà dì mọ. Mo ti dáríjì hàn. Àwọn méjèèjì bú sẹ́kún gbàgàdà. Ta ni ó ààrẹ wọn? Àfi bíi pé mò ń wo fíìmù lọ́jọ́ tí mò ń sọ yìí. Àánú sì bẹ̀rẹ̀ sí ṣèmí ná. Mo wẹ̀ emotional. Ìyìn tí rí nǹkan tó ṣẹlẹ̀ tó eléyìí rí o. Mo wẹ̀ emotional. Bẹ́ẹ̀ bá wà ń bẹ̀, ẹ̀yin náà wẹ̀ emotional. Wọ́n jọ dìmọ́ra wọn, wọ́n jọ ń sọkún. Èmi náà a fi wọ́n sílẹ̀ fún bí ìṣẹ́jú márùn-ún. Bẹ́ẹ̀ lọ́kọ́ ń sọkún, ìyàwó náà ń sọkún. Ọkọ́ níṣe bó ló ti dáríjì mí. Ìyàwó ni mo ti dáríjì hàn. Tẹ̀kún-tẹ̀kún ni wọ́n jọ ń sọ. Ọmọ tọ́rọ̀ kàn ń kọ́ o. Ṣóhun ti dáríjì. Kàbíyèsí olódùmarè.
mo bèrè pé ọmọ náà ń kọ́ tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí. Arábìnrin yìí tún bẹ̀kún gbàgàdà. Ó dáná ọmọ tẹ́yìn sọ̀rọ̀ rẹ̀ yìí. Ọmọ ọdún mélòó a ní? Ìyá ní ṣe lásìkò tá à ń sọ̀rọ̀ yìí àbí ń gbà tí nǹkan tá à ń sọ ìṣẹ̀lẹ̀? Ò ní ó dáná? Ìgbà tí nǹkan ṣẹlẹ̀ ọmọ ọdún mélòó ni? Ọlọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni, 15 years. Ah! 15 years, mo wojú arákùnrin yìí. Mo níṣẹ́ nọ́mà. Kò lè fún mi lésì. Ah! Ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Kí a ní ṣe yín ìtẹ́ẹ̀lé ti bọ́lẹ̀? Kábíyèsí olódùmarè. Kí ló sùn yín débì? Mo bílè rè, mo níṣẹ́ ẹ mọ́ mu ọtí. Ìyàwó rẹ̀ ló kọ́kọ́ dá mi lóhùn, ó ní kì í mu ọtí. Kí a ló sùn yín débì? Ìbéèrè tí mo bí tí ó bá dá mi lóhùn lọ́la ló kù o. Kò lè ṣàlàyé. Bẹ̀ni mo ti mọ̀ wípé èwo ti dóko ló ń gẹ̀ o. Ló ń gẹ̀ gan ṣeré ewu ni. Ìyàwó sọ̀rọ̀. Ó ní gbogbo ìgbésẹ̀ lòun ti gbé láti gbàgbé ọ̀rọ̀ yìí. Àmọ́ bóun ṣe ń gbìyànjú láti gbàgbé, òun ò rí gbàgbé. Lóòótọ́ lódodo, òun ti dáríjin ọkọ òun. Bóun ò bá dáríjin, bí ẹni póun ṣe ra òun náà ni. Ẹ̀yin alára wa, ẹ̀rí pọ̀rọ̀ yìí ni agbára púpọ̀. Mo á bí wọ́n lèrè wípé ẹ dákun o. Ọmọ tẹ́yìn sọ̀rọ̀ rẹ̀ yìí gan níbo ló wà lásìkò yìí? Ìyá tó bẹ̀rẹ̀ sí ní sọkún. Ṣé kìí tún ṣe pé mo tún ti kan ẹni ìlégbò báyìí? A sáà béèrè ọ̀rọ̀. Ṣé bá a fẹ́ yanjú ẹ̀ ni? Ohun tó sì yá mọ̀ a gbọ́dọ̀ mọ̀. Àfi bí ẹni pé mo tún sí táàpù ojú rẹ̀ o. Àní mo ti ń rí ọ̀rọ̀ tí ó ń gbé wá sọ́dọ̀ wa, eléyìí tún ni àgbàrá. Ṣé ẹ ti mọ̀dí tá a fi ń da ṣọ́ọ̀bù ọkọ wọn báyìí? Ṣé ẹ ti mọ̀dí tá a fi ń fi ọ̀rọ̀ ẹnu wọn pamọ́ o? Bàbá la fẹ́ tó nǹkan ṣe. Ẹ dákun bàbá lọ fi ọ̀rọ̀ ẹnu àwọn eléyìí síta tàbí tá a dákọ wọn. A ṣetán láti tún ṣe, àfẹ́ bàjẹ́ gbà ni. Àìmọ̀ ẹni tó ti ẹ̀ mọ̀ wọ́n á sì gbọ́. Arábìnrin yìí sọ wípé kò sẹ́ni tó mọ àṣírí yìí. Ó lòun ti sọ fẹ́nìkan rí. Òbí òun. Olóhùn ò ní bàbá mọ́, òun níyà. Ó níyà òun nìkan lòun sọ̀rọ̀ yìí fún rí láyé lọ́rùn. Ó lèmi lẹni ẹ̀kejì tí wọ́n ò tún gbọ́. Níbo lọmọ yìí wà?
arábìnrin ní kò pé ọ̀sẹ̀ kan tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọmọ òun jáde nílé òun ò sì rí mọ́ o. Ọmọ ẹ jáde nílé ò rí mọ́. Kai ibi gan lọ̀rọ̀ ti a bẹ̀rẹ̀. Sọmọ wa lọ àlọ́rá mi rá mi ni. Nígbà tọmọ ó padà dé, ọmọ gbóyún bọ̀ ni o. Ẹlanu wọ́n ti já lójú. Ọmọ náà wá lọ dà nǹkan míì síta. Wọn ò fojú kan mọ̀ é lẹ́yìn ọdún méjì ló padà wálé. Bó ṣe padà dé, ẹ ti mọ̀ pé ọmọ ti já. Ó ti á wá já pòtòpòtò. Ẹ gbégbésẹ̀ láti gbọ́ ọmọ ti lọ ni. Ẹ fọ̀rọ̀ tọ́ àwọn agbófinró létí. Wọ́n ní kò sí ìgbésẹ̀ táwọn ò gbé. Kódà ọ̀pọ̀ orí rédíò làwọn lọ. Àsọmọ òdò sí tòsí. Nígbà tọmọ ó padà dé, ó ti já pòtòpòtò. Lẹ́yìn ọ̀rẹ́yìn, ọmọ tó padà lọ. Ìpadàbọ̀ ò ní agbára. Tọ́! Ẹni tó sún bàbá débi ọ̀rọ̀ yìí, ó padà ṣàlàyé. Àṣírí ìyàwó náà mọ́. Ẹ wá wo ìrìn kọlọkọlọ. Tọ́! Ẹ jẹ́ wọn a máa lọ lálẹ́ ètò ní. Mo ti mọ̀ pa ní ilé parí ọ̀rọ̀ yìí. Ẹ mú bínú ohun òní lè ṣe ojú òpólẹ̀. Àmọ́ bó bá dijọ́ mẹ́jọ, ẹ dákun ẹ mọ́ mi ṣe ẹsẹ̀ ti aláàmú yín. Ọ̀rọ̀ yìí ní agbára o. Torí pé arákùnrin yìí ṣé kí n má tàn yín. Inú ìdè tó wà yìí ní agbára. Mo ránṣẹ́ pé ọmọ yìí ò ṣì yọjú sí wa. Kódà nígbà tó ń bọ̀, ó gbọmọ dání. Ìjẹ́ ọkọ rẹ̀ náà ń kọ́, òun ò sí ilé ọkọ mọ́. Ẹjẹ́ wa máa lọlé. A máa bẹ ọ̀bẹ ní bẹṣu àtẹ́lẹṣẹ̀ abẹ̀nà wò. Àwa lámọ̀ wá ẹ̀yìn lámọ̀ bá àfihínú bànújẹ́ wò àní bàyínú bànújẹ́ láṣọ lódùmọ̀rẹ̀. Ilé tẹ̀ tí ń gbọ́mi yìí lèyìn ò ní dàrú o. Ọ̀nà yìí ò ní dàrú, ọ̀dẹ yìí ò ní dàrú. Gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ ṣègbéyàwó ẹ̀ ní gbé ègbè léègùn o. Gbogbo ọkùnrin obìnrin pọ̀ ẹ̀ ti láfẹ̀ẹ́ ọ̀nà. Ẹ fẹ́ ṣègbéyàwó ẹ̀ ti ń kẹ́fìn kankan ẹ dákun ẹ̀ tètè pè mí o. Ẹ pè mí sórí nọ́mbà mi. Pọ̀ ẹ̀yìn náà ti ń kẹ́fìn àwọn kankan nù gbéyàwó yín ẹ dákun ẹ̀ tètè pè mí o. Ẹ pè mí sórí nọ́mbà mi o. Kọ́rọ̀ wọn ó tó dariwo. Nọ́mbà mi rè 08058816462. Ẹ jẹ́ ń pè é fún yín lẹ́ẹ̀kan sí 08058816462. Nọ́mbà tẹ́ pè mí sínú. Gbogbo ẹ̀yìn tẹ́ ń wọkọ̀ tẹ́ ń wáyàwó.
àwọ ò fọkọ fún ni o, a fàya fún ni o. Àmọ́ bẹ́ẹ̀ bá ń wọkọ̀ tẹ́ ń wáyàwó, ẹ̀yin náà pè mí. Mo láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. Ẹ pè mí lẹ́yìn ètò ní kẹ́ ẹ pè mí. Ẹ ń wọkọ̀, ẹ ń wáyàwó, mo lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ. Ẹ pè mí lẹ́yìn ètò yìí. Tọ́! Olúgbèmí Gọmọ́tọ̀ṣọ́ ló kọ tèmi yọ́rí di o apostle. Henry Osaji ò ní àjọṣiṣẹ́ ọ̀hún o. Ògbẹ̀yìn aláṣẹ ìkànnì Akinye o. Títí ọjọ́ mẹ́jọ tààtù lórí ọ̀fẹ́ láti pàdé. Ire o, ó dàbọ̀.